0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ilẹ̀kẹ̀ nítawọn ìjòyè.
1: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbàrìrì dọ́kàn. Ìkànnì Diamond 88.7 FM.
2: Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àyàfi dígé lẹ́dùmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde.

0: ṣọlọ́rù
1: mọ kẹ́lẹ́ ọ̀rọ̀ yẹn jáde báyìí
0: mẹ́tẹ̀sán
1: mo rí èèyàn 401
0: kábíyèsí ọba ṣọ
1: 401 tí ọ̀rọ̀ yẹn dẹ̀ jáde lára
0: ó ṣẹ́jọ́ sùn
1: ẹ̀ẹ́sà
0: ó yẹ sà
1: ọ̀rọ̀ yẹn ṣe kí ni sà
0: ó jáde lára rẹ̀ ni
1: ọ̀rọ̀ yẹn jáde
0: adániwá yóò ṣe o
1: psalm 68 wíwé
0: ó yẹ sà
1: kí olúwa kí ó dìde
0: bẹ́ẹ̀ ni o
1: kí ó tún àwọn ọ̀tá mi ká
0: bẹ́ẹ̀ ni o
1: kí àwọn tó kórira mi
0: yẹ sà
1: kí wọ́n sá lọ lọ́dọ̀
0: mi
1: àwọn tó kórira mi ẹ̀yin wo lẹ sà mi tama yóò sà mí ni o
0: adániwá yóò
1: gbogbo ẹ ní súnmọ́ tó kórira ayé rẹ
0: orúkọ jésù
1: ẹ máa sà mí o
0: ó yẹ sà
1: iná tún wọn ká
0: bẹ́ẹ̀ jésù
1: iná tún wọn ká
0: bẹ́ẹ̀ jésù
1: ọ̀tá tó dúró tiẹ̀
0: ayérayé o
1: tí ó ń takò ìrànlọ́wọ́
0: ọlọ́run ọkọ̀ tó jésù
1: ó ní kí olúwa dìde
0: bẹ́ẹ̀ ni o
1: ó tún àwọn ọ̀tá mi ká
0: ó yẹ sà
1: àmì ni kò ṣe
0: ó jẹ́ sà mí tiẹ̀
1: ọ̀tá tó dúró tiẹ̀
0: ayérayé o
1: tó ń lé aláàánú sá
0: ayérayé o
1: ó yẹ kó lànà ọ̀tá dúró tiẹ̀
0: bẹ́ẹ̀ni
1: o ò lè mọ̀ láàrin àwọn ọ̀rẹ́ tẹjọ́
0: rìn ó lè dọ́ta rẹ mọ̀
1: ó lè dá mọ̀
0: àtọ́
1: sálẹ̀ ni mo pe lálábàárín tó lé àánú sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ rí mi ní bí ń wọlé èdùmarè pé wà ní ọ̀rẹ́ mi ni ó láìkì mi oríjẹ́ lákàtà rẹ ni tọ́jọ́ bá gbẹ tí ọ̀rọ̀ mi bù mọ́ o ó ti bẹ́sẹ̀ sọ̀rọ̀ ó ti lọ ẹni tó pè ní ọ̀rẹ́
0: ọ̀rẹ́ tó pè lọ́rẹ́ ni o
1: ẹ sà
0: ó yẹ sà
1: ẹ̀yin ará sango
0: gbogbo sango ọ̀tá
1: ẹ má gbàgbé bí abákẹ́sì de
0: kábíyèsí ọlọ́run
1: sunday yìí la máa yanjú ẹ
0: sunday tó ń gbọ́ yìí ni o
1: dìde kó máa bọ̀
0: ó jẹ́ dìde tiẹ̀ báyìí
1: ẹ sà
0: bàbá mi o
1: kẹ́sì yẹn mọ̀ lè
0: ó lágbára sà
1: ọ̀rẹ́ yẹn ni o
0: bẹ́ẹ̀ ni sà ọ̀rẹ́ ni o
1: ó dẹ̀ wá
0: ó yẹ sà
1: ó dé toyúntoyún
0: kábíyèsí o
1: ó ní ọ̀rẹ́ mi gbà mí
0: ẹ o
1: ọkọ mi lé mi
0: jáde ó lé mi bọ́ta
1: toyúntoyún
0: ayérayé o
1: ó dẹ̀ gbà sílé
0: kábíyèsí ọlọ́run
1: toyúntoyún ọ̀rẹ́ dẹ̀ ń tọ́jú oyún títí ó fi bímọ
0: adániwáyé o
1: a máa sọ fún pé
0: kábíyèsí o
1: mo fẹ́ gbé ọmọ mi lọ kí ọkọ mi
0: adániwáyé
1: mo fẹ́ lọ gbowó lọ́wọ́ rẹ̀
0: ayérayé ọlọ́run o
1: ẹ̀ẹ́sà
0: bàbá mi o
1: tó bá ti jáde
0: tó bá jáde báyìí
1: a tún wọlé padà
0: kábíyèsí o
1: lójijì
0: ó yẹ sà
1: ó tún lóyún mi
0: jésù
1: ó lọkọ ló tún fún o
0: ó dẹlẹ kejì
1: ọ̀rẹ́ wígbé ó dẹ padà sọ́dọ̀ ọkọ ẹ̀
0: ọ̀rọ̀ ìṣá ni o
1: kò gbà o
0: ayérayé o
1: ó ní ọ̀dọ̀ rẹ ni mo fẹ́ máa gbé
0: kábíyèsí ọlọ́run
1: ọ̀rẹ́ dẹ̀ ń tọ́jú ẹ̀
0: jésù
1: pẹ̀lú ọmọ àkọ́kọ́ tóbi
0: ayérayé o
1: àti oyún tó ń bẹ nínú ẹ̀
0: àbẹ̀rù núrà tó fúnra rẹ̀
1: ọ̀gá
0: ayérayé o
1: ní ẹ̀sà
0: kábíyèsí ọlọ́run
1: orí wá ti ọ̀rẹ́ yẹn wá sí ìpàdé
0: tá
1: a ṣe ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn
0: bá a lè sà
1: ẹ sà
0: bàbá mi o
1: mi lórí ọ̀fíà àti lọ
0: jésù
1: mi ò sí mbẹ̀ lọ́jọ́ yẹn
0: kábíyèsí ọlọ́run
1: orí fóònù ni mo ti mínísà
0: ó yẹ sà
1: olúwa wí pé arábìnrin kan wà ń bí tí wọ́n ń fìyà jẹ
0: ayérayé ọlọ́run
1: ẹ jẹ́
0: bàbá mi o
1: ọjọ́ yẹn lágbára
0: ó lágbára o
1: ó ní agbára sà ẹ sà
0: yẹ sà
1: mi ò yìnbọn
0: ayérayé ọlọ́run o
1: olúwa ni kò mú ọkọ rẹ wá
0: kó máa mú ọkọ rẹ bọ̀
1: olúwa ni kò mú ọkọ rẹ wá
0: bẹ́ẹ̀ ni sà
1: ó ní agbára lọ́jọ́
0: yẹn ó lé o
1: ìgbó máa mọ́kọdé
0: yẹ sà
1: ní sunday tó tẹ̀lé
0: ayérayé o
1: olúwa ni kí n alẹ̀ mọ́kọ yẹn
0: kábíyèsí o
1: ọ̀gá
0: bàbá mi o
1: ọmọbìnrin tí ọ̀rẹ́ ìyàwó rẹ
0: yẹ sà
1: ti ń gbélé eyín
0: tó ń gbélé eyín o
1: ọmọ tó bí yẹn ta ló bí
0: bó ló ṣe dá
1: tó bá ti jẹ́wọ́
0: ó jẹ́ jẹ́wọ́ léṣeyìn
1: nǹkan ó sì ọ́
0: adániwáyé
1: ló bá jẹ́wọ́ pé ẹsẹ̀ òun ò mọ́gbọ́n máa gbẹ́jọ́ yẹn wá bí
0: kábíyèsí ọlọ́run o
1: sọ gbẹ́jọ́ wá ní àbáṣírí tú ó sọ wípé òun lòún lọ ọmọ yẹn
0: ayérayé o
1: ìyẹn le o
0: alágbára o
1: ó lòun lòún ní
0: kábíyèsí ọlọ́run
1: oyún tó tún wà nú
0: ẹ
1: òun lòún ní
0: ọkọ ló ní
1: ẹ sà
0: ayérayé ọlọ́run
1: ìjà yóò bá má le jù ṣùgbọ́n
0: ó yẹ sà
1: ìgbà tó ti kọ́kọ́ wọlé
0: kábíyèsí o
1: pẹ̀lú oyún àkọ́kọ́
0: lákọ́kọ́ yẹn
1: kó tó bí ọmọ àkọ́kọ́ yẹn
0: ó yẹ sà
1: àkọ́bí ọmọ
0: ó yẹ sà
1: tó jẹ́ ti ọ̀rẹ́ tó wà lé
0: kábíyèsí o
1: ọmọ tó ti dàgbà
0: yẹ sà
1: ọmọ yẹn dẹ̀ kú
0: adániwáyé o
1: ẹ sà
0: ayérayé o
1: ṣé ikú lásán ni
0: eléyìí lágbára o
1: àṣírí wá tún pé òun ló pa ọmọ yẹn
0: kábíyèsí ọlọ́run
1: anẹ́lúbìrì àkà ọ̀rẹ́ tó fẹ̀yìntì
0: ọ̀rẹ́ ni o
1: ọ̀rẹ́ tó fara láti.
0: Orúkọ Jésù.
1: Tó jẹ́ orísun ogun ayé ẹ.
0: Orúkọ Jésù.
1: Ìdà ikú bá.
0: Mẹ́jọ.
1: Ìdà ikú bá.
0: Mẹ́jọ.
1: Ìdà ikú bá.
0: Mẹ́jọ.
1: Mo ti ní ká wọ ọ̀rẹ́ yẹn wá.
0: Ayérayé o.
1: Ẹyẹ ara sango.
0: Sango ọ̀tá.
1: Ẹ dìde.
0: Ẹjẹ́ dìde báyìí
1: o. Ó máa le o.
0: Ó máa lágbára.
1: Lágo mẹ́ta.
0: Mẹ́ta ọ̀sán ni o.
1: Ọ̀sán Sunday.
0: Àlẹ́ sà.
1: Ẹ sà.
0: Ó yẹ sà.
1: A máa fọ.
0: Abẹ́sẹ̀ o.
1: Òró ìkórira kúrò lára ẹ. Inú ago.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Náà máa ma bu omi yẹn sí.
0: Adániwáyé o.
1: Ẹ̀jẹ̀ Jésù yẹn.
0: Yẹ sà.
1: A máa mí ṣe mú omi má jẹun.
0: Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù.
1: Wọ́n wá máa fi forí àwọn èèyàn.
0: Kábẹ́ sọlọ́run o.
1: Ìkórira gbúdọ̀ sí dànù.
0: Mẹ́jọ sì.
1: Wọ́n gbúdọ̀ rẹ̀ lọ́wọ́.
0: Mẹ́jọ sì.
1: Kí oṣù yìí tó parí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó gbúdọ̀ ra ilẹ̀.
0: Mẹ́jọ sì.
1: Ilé tó ń kọ́ lọ.
0: Yẹ sà.
1: Ó gbúdọ̀ parí.
0: Mẹ́jọ sì.
1: December. Ilé ara ẹ ló ti máa ṣe.
0: Mẹ́jọ
1: sì. December. Ilé ara ẹ ló ti máa ṣe.
0: Mẹ́jọ
1: sì. Sango ọ̀tá.
0: Gbogbo sango.
1: Ẹ máa bọ̀ ní má o.
0: Ẹ jẹ́ tètè máa bọ̀ má o.
1: Ife center.
0: Ife center.
1: Tó bá ti dábẹ́ bíríjì sango.
0: Tó bá ti dábẹ́ bíríjì yẹn sà.
1: Sango ń lọ sí má o.
0: Sọ fún anybody.
1: Ife center.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n á gbé ọ débẹ̀ o.
0: Wọ́n máa gbé ọ débẹ̀ o.
1: Lago mẹ́ta ọ̀sán.
0: Ó yẹ sà.
1: Má pẹ́ o.
0: Má pẹ́.
1: Kọ́lá ní pẹ́ parí.
0: Kábíyèsí o.
1: Torí mo ń lọ Ìlọrin.

ẹ tàbá sọ̀rọ̀ nípa Latform Art Printing tó dàbí kánà wọ́n mẹ́ni tó wà nínú ẹ̀ ṣẹ́nu reflect SAVC gift transfer customized t-shirt pẹ̀lú t-shirt sewing BTF printing monograph photo frame àwọ̀ mug àti house printing fún wá jẹ́ kí wọ́n bá ní brand mọ́tò lóríṣiríṣi ẹ̀yìn olóṣèṣe iléeṣẹ́ lálá ẹ máa bọ̀ Bola Print kájú ẹ̀ Bola Print lọ́gọ́ lóríṣi printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphics design lọ́dọ̀ wa bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customized t-shirt print ẹ gbàgbé ẹ̀ ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa number 6 sùúrù lérè lẹ́yìn MCN office along Idiro Sunwater nípínlẹ̀ Ogun la wa February alaye ẹ̀ma 08059327878 0803516 1270 Bola Print Printing at the beginning.

Jésù tó ṣe mí lógo ló ṣe mí dáadáa. Gbogbo èèyàn kí gbé pé Jésù mo dúpẹ́. Ìwọ ló ṣe mí lógo tó tó ṣe mí dáadáa. Mo dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó ní. A fi ògo padà fún ẹni tó ní. Ògo ni fún ọ Jésù. Gbogbo èèyàn ọmọ Ọlọ́run lónìí ọjọ́ kọkànlá. Oṣù ẹlẹ́ẹ̀kẹwàá. Mi mọ̀ bọ́ yóò lè kí hallelujah ńlá. Ẹ kàn ké bó bá ṣe wù yín lọ sọ́nà ibi tó bá wù yín. Hallelujah yín ọ̀jẹ̀ méje. Ògo ọ̀jẹ̀ mẹ́rin. Gbogbo àjẹ́ 11. Somebody shout 7 hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ogo mẹ́rin. Ogo. Ogo. Ogo. Ogo fún Mẹ́sáyà. Ní àná, ẹ jẹ́ ń padà lọ sínú tí mo kà. Àti tó ṣẹlẹ̀ ní àyájọ́ àná tó fi lídi wa lọ sí ohun tá a ṣe lónìí àti tá a ṣe lánàá. Ẹ rántí tí Bíbélì sọ nínú ìwé Genesis chapter 8. Ní verse 2, 3, 4, 5. Ó ní omi sì kanlẹ̀ ní oṣù kẹwàá. Bíbélì sọ nǹkan kan nínú ìwé Sakaraya chapter 8. Verse 19. Ó ní báyìí ni Olúwa wí. Àwọn ọmọ ogun, Olúwa àwọn ọmọ ogun wípé àwí oṣù kẹrin àti ṣe àti oṣù karùn-ún àti àwí oṣù keje àti oṣù kẹwàá. Oṣù kẹwàá yìí kí ló ní yọjẹ? Yóò jẹ ayọ̀. Ìyẹn túmọ̀ sí pé oṣù yìí oṣù ayọ̀ ni. Oṣù ìdùnnú, oṣù ìgbéga àti inú dídùn àti àpéjọ àríyá. Ẹnìkan ní kí ni tẹ́lẹ̀ ẹ fẹ́ ká ṣe? Ó ń bẹ nínú ìwé Esther, ìwé Esther, chapter 9. Ibi ni màá ti ka verse 22. Ó ní bí ọjọ́ èyí tí àwọn Júù tí wọ́n sinmi kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn. Gbogbo èèyàn gbọ́wọ́ lórí. Mo pàṣẹ ní àṣẹ láti sinmi kúrò lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀ tó lè fòókè ní ìgbà mẹ́wàá. Lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́, ọ jábọ́ sí ọ, ọ yá gbà, ọ yá gbà, ọ yá gbà, ọ yá gbà, ọ yá gbà, gbà sí mi, gbà sí mi, gbà sí mi, gbà sí mi, gbà sí mi, lórúkọ Jésù. Bíbélì ní ọjọ́ òní báyìí tí àwọn ọmọ Ísíráẹ̀lì sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, wàá kígbe lówó òkè ní ìgbà márùn-ún, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi. Màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ẹgbọ́n tó sọ, ó ní tí wọ́n sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, àti oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀. Oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀ ọmọ mẹ́kúnlẹ̀. Èjì amálábádú ṣe tọ́ba haladash. Mi ò mọ irú ìbànújẹ́ tí ń bẹ lára rẹ̀. Bọ̀gbọ́ òun Olúwa lẹ́nu mi fi agbára sàmí. Ìbànújẹ́ rẹ̀ látòní lọ yóò di ayọ̀. Ẹ kígbe ìwọ ìbànújẹ́ mi, ọya di ayọ̀, dayọ̀, dayọ̀, dayọ̀. Ìyẹn túmọ̀ sí pé nínú oṣù kẹwàá yìí, ó lọ́wọ́ bá ń gbọ́ mi ò fẹ́ mọ bí ìbànújẹ́ yẹn ṣe pọ̀ tó. Bíbélì ní oṣù ni ó dayọ̀. Wá gbọ́ ìtọ́sọ tẹ̀lé. Àti ọjọ́ ọ̀fọ̀, Bíbélì ní ó di ọjọ́ rere, kí wọn kí ó lè sọ wọ́n di ọjọ́ àsè. Ó bínú mi ìbá ṣe dùn tó tọ́ bá lè gbọ́ràn tí wọ gangan ṣe àsè fún ẹnìkan, kì í ṣàṣè fẹ́ nìkan, màá tún sọ ohun tó tún ní ká ṣe. Ẹnìkan ni à ń wá lè dáná kí n tó mọ bọ̀ nù sáfíìsì. Sáfíìsì alákọ̀ọ́kọ́ aago méje, sáfíìsì ẹlẹ́ẹ̀kejì aago mẹ́sàn-án ò sì lè dá yẹn. Àwọn ọmọ Ọlọ́run láti ọmọ ọdún mẹ́tàlá títí wọ ọgbọ̀n ọdún, àwọn wọn ni first service. Èmi gan mo sọ ohun tí màá ṣe. Now, lẹ́yìn ìgbà náà ni ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án. Ìyẹn máa ń lọ títí aago mọ́kànlá àbọ̀ sí méjìlá. And bó o bá lè ṣe àṣe, àwọn ọmọ Ísíráẹ̀lì ṣe bẹ́ẹ̀ ní on the 10 and on the 11. A ti kò sí látànà tó o bá tẹ̀lé trend ìwàásù yìí. Oore kékeré kọ́ ni ń bẹ́nu ẹ̀. Mo sì sọ pé kò ṣe nǹkan tí a ṣe ewúrẹ́ náà láàárọ̀ yìí.

0: gbogbo ẹyan ọmọ ọlọ́ni kan ní kí mọ̀ ń gbọ́ yóò wà dàbí eré ọdún ìtì ń lọ sópin ọdún ní lọ sópin ẹ̀mí ìrẹ́ ọlọ sópin gbogbo ẹni tí ń gbọ́ mi ẹ̀mí ẹ̀ ò tí ì lọ sópin o ẹ̀mí ẹ̀ ò sì ní lọ sópin o ní kúkú òjijì in the name of Jesus ẹ gbọ́ o gbogbo ẹyin tẹ wà ń sona church ẹ gbìyànjú lónìí yìí tọ́jú ọjọ́ sunday 11 àtàna 10 láti kù sí wọn náà mú nǹkan kan dání ṣe nǹkan kan dání má sọ̀kan dání mú ìbùkún kan nǹkan méjì táyẹ̀mí ọlọ́ni a ṣe lónìí nìyẹn ọ tatálíkà kan náà lọ́rẹ̀ ọlọ́run gbọ́ tó bá lè ṣe bẹ́ẹ̀ máàkì ibi táyé rẹ dúró tó dé báyìí kọ wá ohun tí ó ṣẹlẹ̀ kó tó di next year giver never lack giver never die àfìgbà tó ọlọ́run bá tó san oore tó ṣe ìyẹn nìkan kọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi polówó ẹ̀ kẹ́ ẹ bá mi sọ fún gbogbo àwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi lórí facebook youtube àti tiktok ẹ bá mi ṣí àrẹ̀ fẹ́yàn mẹ́rin mẹ́rin ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ní ọ̀sẹ̀ tí ń bọ̀ saturday tí ń bọ̀ ó dín ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí ó ní graduation fún gbogbo àwọn bible school ó ní graduation ó ńlá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ parí bible ní certificate yín but ǹjẹ́ jẹ́ mọ̀ pé leadership seminar ó ti bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run dádì mo invite yín mọ́mì mo invite yín sí summit yìí there is going to be leadership summit fún gbogbo àwọn pastor evangelist ìwọ tó jẹ́ ọ̀dọ́ ní ọjọ́ méjì thursday and friday fún gbogbo ẹ̀yin tẹ́ ẹsẹ̀ṣẹ̀ dájọ́ ọ̀lẹ̀ ẹnìkan ní wọ́n mọ̀ láàfọwọ́wọlé ni ẹ̀fọwọ́wọlé ni o iye èèyàn 1000 láfẹ́ accommodate so ní agbára ẹlọ́run thursday and friday lọ́jọ́ friday wẹ̀jẹ̀ wẹ̀múní lágbára ọlọ́run wá sì fi certificate lé yín lọ́wọ́ kò síbi tó ti lè lead we are training 2 days leadership training 2 days for the people that want to grow their church is basically tó o bá lọ́mọ tó o fẹ́ kọ́ bọ́ ọmújọ rẹ dàgbà fi ránṣẹ́ ẹnìkan ní wòlíì bó o ní màá fún yín ní nọ́mbà tẹ́mọ̀ pé tẹ́mọ̀ ṣe registration sí gbogbo ẹni tó fẹ́ ìdàgbàsókè ìjọ kìí sowó kan tó wọn o 10,000 péré ni just 10,000 ẹnìkan ní kí ni nọ́mbà kí n lè tètè a fẹ́ búùkù fún àwọn èèyàn 1,000 torí jíjẹ mímu wọn kìí ṣe ìpàdé ìkówójọ ìpàdé fún àwọn tó bá ń pinnu tán ni for leaders and gbogbo ẹ̀yin evangelist is opportunity for you gbogbo ẹ̀yin pastor for the growth of your church and gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ adarí is a great privilege number yẹn ni 081-40-63-06-99 081-40-63-06-99 ẹ pé pastor tosin ẹ mọ register bàbá ti mú àwọn èèyàn 1000 ẹnìkan ní ṣé mo fẹ́ sùn bẹ́ẹ̀ yẹn dọ̀la ọjọ́ friday kò sí tó burú nù ẹ̀ ọba ti lè sùn nù church opportunity ni but tó ọba register wọn níjọ wọlé at all it is only for people that registered oúnjẹ ọjọ́ méjì wà nù ẹ̀ o bí ogo ṣe ń jẹ́ ti ọlọ́run so kó o lè mọ̀ pé kì í sowó rẹ̀ bí o ṣe ń part tí ó ní àti agbára tí ó tẹ̀lé lágbára ẹni tó láyé àtọ̀run ọjọ́ thursday and friday kò ní sípàdé fún gbogbo sona church lọ́jọ́ yẹn aago mẹ́wàá sì ni lọ́jọ́ thursday aago mẹ́wàá náà ni ọjọ́ friday yóò sì mọ tán ní aago méjì ọ̀sán 10-2 ni gbogbo ẹ̀yin tẹ́ ka bible yín tán tó bá wá di saturday àti gbogbo àwọn bible school a graduate yín lágbára ẹni tó láyé àtọ̀run.
1: Orúkọ mi ni Yabo Amidu láti Apẹtẹ.
0: Apẹtẹ.
1: Bẹ́ẹ̀ ni sà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì tó gba oṣù káàárùn kúrò lórí mi lójijì.
0: Lójijì.
1: Bẹ́ẹ̀ ni.
0: Lójijì kí oṣù káàárùn ò kúrò lórí ẹ̀. Sit down.
1: Tí bàbá bá ṣe prógráàmù tí mo bá ti wá ṣe tán, màá lọ sí TikTok tàbí YouTube, màá lọ mọ wò ní.
0: Ẹ tún lọ wò
1: mí. Màá tún wá tún mọ gbọ́ àgbàgbà tó di lálẹ́ àná. Mo wá bẹ̀rẹ̀ sí gbọ́ prayer yẹn ibi tí bàbá ti ní. Lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé ẹni tó dowó rẹ mo lọ kó jùlẹ̀ lọ gbowó rẹ lọ jù lọ gbà lọ gbà. Mo sá gbàdúrà yẹn dáadáa ní alẹ́ àná. Bó ṣe wá kúrò níbẹ̀ tí mo bá wọ sókè. Mo sá rí tí màá kan ra freezer fún ẹnìkan tó ń fún ní owó ó ní kó lọ gba ṣọ́ọ̀bù ní ṣé pá láàánú tiẹ̀ tó kù ní
0: orílẹ̀-èdè
1: àyàdúró owó ni wọ́n kó fún obìnrin yìí ẹ̀ wá sàánú èmi náà ẹ̀mí yẹn bá ní mẹ́sẹ̀jì mo bá wù pé kí mẹ́sẹ̀jì tí mọ̀ rí mo ṣe mẹ́sẹ̀jì ẹ̀ báyìí.
0: lórí ìfẹ́rú ẹ bá mẹ́sẹ̀jì.
1: ṣe yú ti tọ̀ kíní ló bá pè mí padà ìpèsè ilẹ̀ fẹ́ mo ní oni kini mo nta tele mo ni opirika ni mo nta tele tele mo ni su baba ti oso eko ni mo ti lo gbaru bread mo si ni ko lon ba mi gbaru ko ba mi yosu ko aru ko lori mi oni da na pe ki send account number mi si ohun bo ba send account number emi ba reti e data mi tan bo ba lo charge bo se didaji tan boy wa si
0: tan bo so si la
1: so si mo ba mu ko bi mo se yewo ba mo ba 800,000 na ti send it mi
0: 800,000 Eti mare Ori remande Olu na

0: binu mi ba se dun to to ba le gboran ti wo gangan se ase fun enikan ki sa se fe nikan ma tun so to tun ni ka se enikan ni a in wa le dana kin to mo bonu service service alakoko ago meje service elekeje ago mesan o si le dan yen awon mo olon lati omo odun meta lati ti wo ogbon odun awon won ni first service emi gan mo so nti ma se now leyin igba na ni isin elekeje o bere lati ago mesan iyan mo lo titi ago mo mekan mo kan labo si meji la and bo ba le si ase awon mo israeli se be ni on the 10 and on the 11 ati ko si latana to ba tele trend iwasu yi ore keke ko ni nbe nu e mo si so pe ko se nkan ti a se we na laaro
1: tan gbogbo eyan mo lohun te ngbo mi oil ti mo wa fun yin wa wa anoint agbari re wa anoint ese re otun atese re osi wa wa kigbe me baba mi ko to di wo yi odun ti nbo se nkan kan bayi ninu aye mi mo nbo engineer ja woli
2: ọkùnrin lẹyìn o
3: ìgbọ́lá hàn oyèrìndé
2: yes
3: mo mọ ìpè yìí ní ọdún tó kọjá july sister mi ló introduce mi
2: síbi
3: bẹ́ẹ̀ ni ọwọ́ náà wà ní báyìí
2: ẹ bá ń pè wọ́n
3: mọ́mí ọmọlọ́lá
2: mọ́mí
3: ọmọlọ́lá
2: ọmọlọ́lá ẹ máa ń bọ̀ mo ti rí ọtí ọtí ń bọ̀
3: àwọn náà introduce mi ìgbà tí wọ́n introduce mi yẹn nǹkan kan ṣẹlẹ̀ tó yẹ pé ọwọ́ akó ẹrù ìyàwó mi kúrò lé mi
2: wọ́n wá kẹrù ìyàwó bẹ́ẹ̀ lóko
3: àwọn ẹbí ẹ
2: tori
3: bóyá
2: kò sówó
3: something like that tí wọn kì í ní ẹbọ yẹn ṣẹlẹ sísá mi yìí nìkan òun ló rí nìkan táwọn èèyàn ò rí
2: tí wọn gbà yín gbọ
3: wọn ni pé everybody wò mí bí ẹni tí ò serious so wọn wá ní pé kí n máa tẹlé ìpè yìí during that period iṣẹ tí mò ń ṣe ₦50,000 ni wọn fún mi
2: èlò
3: ₦50,000 mo jẹ ní ọmọ tó wà ní university mo tún ní ọmọ kékeré kan ọmọ 4 years old so during that period mo ṣàní pé kí n pray mo ṣàní pray pé fún iṣẹ january mo pray pé before 6 months tí n bá ma tẹ̀lé yín I should see the difference so january mo ríṣẹ kan 120,000
2: wọn sọ yẹn di 120
3: so mo ṣe bo during the period tí mo iṣẹ yẹn náà mo sì wà comfortable because tí mo ma jí ní 5:30 mo fẹ́ lọ gbéyàn 6 o'clock driving job ni mo ṣe
2: driving
3: then
2: bó lẹ ṣe mọ wà.
3: Ah driving mo ṣe ọrọ
2: ṣe pàtó yìí
3: bẹẹni ẹ jẹ ti sọ ọrọ prophecy ní June 25
2: ẹ tó yà fọtò mi pamọ ni
3: bẹẹni ẹ sọ pé ẹnìkan pé ore kan ń bọ fún wípé nǹkan tó máa fi mọ rẹ ni pé ọwẹ ò pé mo ti dì pé sísá
2: mi níbo ni ṣé lórí facebook mo ti sọ
3: lórí facebook
2: ẹ bá ń gbé sí ẹyin engineer ọyọ play rẹ.
4: Nkan ti wa affected ona to do o fi dare mo ni o ika aye oluwa so pe ko pe o fi han mi be ika yin o pe 10
2: okay
4: nkan ti wa affected mi o wa da mo bo mo ri pe owo yin o pe mo oluwa ni ire kan sumo obo fi awe ojo kan pe awe bo si gba yen e ajo ojo
3: so e wa gba we be ni mo gba we
4: ojo so ke ni
3: so pe kin gba we yen mo
4: ni ba mo ba bi yen o pe owo akemi oluwa ohun tó fẹ́ ṣe fún mi ìrètí ń bọ̀ jọ wá ṣe àtẹ̀sítímọ́nì o ọ̀rọ̀ àpáládé jesus ti o olúwa ni ọmọ yìí ló ti wù mí o ìrètó ń bọ̀
1: lọ́wọ́ rẹ
4: kí mi ṣe
1: mo fà á láṣẹ ìbùkún rẹ kọ́ yọ sí ọ lójijì.
2: Ẹ máa wo program èmi nu bí mo ṣe máa ṣe nìyẹn o wọn ni mo sọ pé ẹnìkan wò mí báyìí ọwọ́ rẹ ò pé ilé nìyẹn ẹ wo nǹkan oore kan sì ń ṣe kí ni
3: oore kan ń bọ̀
2: sọ wá wá ni.
3: Ó wá di mo ṣiṣẹ́ yẹn fún 8 months bẹ́ẹ̀ tí mo bá ṣiṣẹ́ yẹn máa treat mi gan obìnrin ni má rò pé ìwọ tí mo jù lọ ṣé kan ṣe tó bá ṣe condition òun ló máa yẹ kó máa sọ̀rọ̀ sí mi. Ó wá di 8 months yẹn mo ti rò pé mo máa kúrò ní ọ̀dọ̀ ẹ̀ bóyá mo ríṣẹ́ o àbí mi ò ríṣẹ́ máa kúrò but that period òun lẹnìkan kọ rí mi pé gbọ́lá ọ̀hún mi láìkí iṣẹ́ tó ń ṣe ó wá ní pé òun ní mọ́tò kan wípé òun máa fi sí good condition fún mi kí n máa fi ṣe uber wípé kí n máa sanwó yẹn díẹ̀díẹ̀ tó bá
2: yín mo bá
3: my own easy way mo dẹ̀ ti ṣe irúṣẹ́ yẹn rí ní 4 years ago mo fẹ́ san 2.7 million mo san 1.2 million ọ̀dẹ̀ gba mọ́tò yẹn lọ́wọ́ mi so látìgbà yẹn mo ti ń wá irúṣẹ́ yẹn pé ká tẹ̀ máa jí mi ò láìkẹ̀ lọ́tàn tí ìgbà tí prophecy yẹn tó jáde
0: wa save
3: gbe mo di this record e pe to ba jade I will come back aro yin ni mo ku Leko
0: se e ti wa nwa moto
3: most I have 13 years experience in driving oh no mo go ask me by lane
0: moto na le wa wa
3: ben
0: mo si lu owo yin e ba fowo won won won
3: mo si fun
0: e wa njeun
3: ah mo njeun
0: and you
3: njeun ben sir
0: se e ma rowo nu en
3: ah in a day e sha ti mo je that of me 120 Just mo calculate mo ko won fun mi ni 3843 naira every day mo dey imagine 5:30 ma pada wa ni 6 o'clock but ni sin ti mo ni share sin mo le save 20,000 naira in a day
0: ah any baba settle me mama se mo go nti brother yin so so oto ni
5: baba oto ni igba ti mo so popo ma gbo program ko je ba ngbo inu e pe ni adura ma gba kan lenu
0: sha ya
5: popo won 16 ni wa ninu omo baba wa tori awo meji ni
0: o ti ati to tori time mo mo pe nkan kunu yin ni ise eje wa bere baba yi
3: yes sir
0: ni bo le le ngbe
3: eko ni mo ngbe ewe nla ni mo lo church ewe nla ni ma
0: ni odo won le mo
3: be ni
0: esuma e wo mi ni waju eni to ni aye atohun e te pade won kan manager ni ki se eni ti mo so ni nbo yi eni kan si to nbo e gbe ni fun en to wi nti olohun ko wi ki se pe eyi o ni gbe moto fun yin pe ke yo bu yin ni se ni pada wa dupe e gba we ojo kan ko tun bo si ojo sunday o di 6 e to break se re te ri hun ka kun mo fun je pan ki se ru ore yen bi mo se gbe owo le yin ni angeli mi so fun mi pe ki se eni to fun yin ohun yo gbianju bo ki sun gan ni e mo babo e mo lo e wo bi testimony se nse wele wele iwo lokan in the name of Jesus se gbagbe n toluwa pa lase loni service alakoko ago meje service elekeje ago mesan o si le danye awon mo olohun lati omo odun meta lati ti wo ogbon odun awon won ni first service emi gan mo so nti ma se now leyin gba na ni ise elekeje o bere lati ago mesan iyan mo lo titi ago mo mekan mo kan labos mejila and bo ba le si ase awon mo israeli se be ni on the 10 and on the 11 ati ko si latana to ba tele trend wa sui ore keke ko ni benue mo si so pe ko se nkan ti a se we na lawe e gbe ni fe tun wi ti olohun ko wi eyin wo le fe iran lowo gbogbo eyan pata ru ebo ma ri iran lowo olorun jo mo fi ru pe iran lowo le bi gbogbo eyan o se awon 55 o se won a ru bo 1000 olorun won a ru bo 2000 gbe iran lowo dide fun mi Langeli ran lowo si mi. Langeli ran lowo si mi. Bo mo boda o. Won le wa ni ona ti won toro nkan lore. Mo se ahun o. Especially lo se ta wa yi. Angeli ti an bo iye won kale. Enikan ni mo fe san ore te dapo. Mo fe san idamewe mi na ti fe kasa si san idamewa. E lo awon number yi. Account number church lele. 2017 42 90 47 Comfort Life Mission International First Bank in here bi o ba lo yen lo eleyi 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni yen o gbe jade gbogbo eyin te mark wedding anniversary yin loni ateyin te se birthday yin loni e ma bo e wa kunle gbogbo eyin omo te mark birthday yin loni te mark wedding anniversary eyin mo baba te mark wedding anniversary e ni jenje kan mo olorun yo mo gbe ori yin soke oda e gba iyanu ti yin na e fun mi ni testimony laipe in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary enikan mo fe send testimony temi na o ye send yes o bi 080-88-71-65-66 080-88-71-65-66 send the message ire atanu ko bayin you are blessed
1: it is well with you.

0: bó bá dákẹ́ tí ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ dẹ́kúnlé Epaphras gbé kalẹ̀ ní ìlú Ìlọrin ibẹ̀ ni ọlọ́run ti mọ yí ìpẹ́ àti kádàrá oníkálukú padà ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́jọ àárọ̀ àti ní gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀ ẹ̀ǹdẹ̀ fúyà ẹ̀ wá pàdé ọlọ́run arúgbó ọjọ́ mọ́ bọ̀ ní Comfort Life Mission International ti ìlú Ìlọrin láti bí kíbi ní Gẹ̀ríà Límì tàbí Ọ̀fà Garage ẹ wọ mọ́tò tó ń lọ sí Asadam ẹ sọ kalẹ̀ ní ilé epo agáka ẹ rí ìyànà òṣèré ẹ bèrè bí oyin Event Center níbẹ̀ ibẹ̀ ni Church Comfort Life Mission International wà ní ìlú Ìlọrin ìwọ náà tètè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Thursday láago mẹ́jọ àárọ̀ tàbí gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08025245045 ọlọ́run òjijì dúró dì ọ́ torí ìwọ ni testimony kan.
1: O fẹ́ simi létí, o ń gbọ̀n rìnrìn dọ́kan, ìkànnì Diamond 88.7 FM.

0: lórúkọ Jésù.
1: Lẹ́yìn ọdún mẹ́wàá lónìí, tí n bá padà béèrè ẹ, wọn ò ní ti bù ẹ mọ́lẹ̀.
0: Ní lórúkọ Jésù.
1: Sọ pé ẹ má bayé mi jẹ́ o.
0: Ẹ má bayé mi jẹ́ o.
1: Ẹ má bayé ọmọ mi jẹ́ o.
0: Ẹ má bayé ọmọ mi jẹ́ o.
1: Ẹ má dojú ọlá mi bolẹ̀.
0: Ẹ má dojú ọlá mi bolẹ̀.
1: Ẹ má sọ mí dẹni ẹ̀yìn.
0: Ẹ má sọ mí dẹni ẹ̀yìn.
1: Ẹ má jẹ n padà sẹ̀sìn.
0: Ẹ má jẹ n padà sẹ̀sìn.
1: Ẹ má gbà mí lágbà wọlẹ̀.
0: Ẹ má gbà mí lágbà wọlẹ̀.
1: Ẹ má dorí mi rú.
0: Ẹ má dorí mi rú.
1: Àìsàn àìsàn tó máa ṣe mí.
0: Àìsàn tó máa ṣe wá ṣe.
1: Tí mi ò ní bọ́ ń bẹ̀.
0: Tí mi ò ní bọ́ ń bẹ̀.
1: Olúwa mẹ́jọ ṣe mí.
0: Olúwa mẹ́jọ ṣe mí.
1: Ọfà tí ó máa ta.
0: Ọfà tí ó máa ta.
1: Tó máa pa mí.
0: Tó máa pa mí.
1: Olúwa mẹ́jọ pa mí.
0: Olúwa mẹ́jọ pa mí.
1: Gbà mí lọ́wọ́ ìka ènìyàn tó ń dọwọ́ bó bó ènìyàn. Ayé wọ́n mọ̀ níkà o.

0: òun ti ń bọ́ tiẹ̀, òun ti wà lẹ́nu bíbọ́ báyìí, bẹ́ẹ̀ ni mo sọ fún ọ.
1: Àdúrà
0: sí mi
1: tẹ́lẹ̀,
0: àdúrà sí mi tẹ́lẹ̀. Kí fí ọ̀sẹ̀.
1: Mo
0: gbọ́dọ̀ gbẹ̀sán. Mo gbọ́dọ̀ gbẹ̀sán. Ara àwọn òwúlò ti fẹ́ gbẹ̀sán, kí ló fà tó fẹ́ gbẹ̀sán? Ẹ jẹ́ ká gbọ́ ìṣẹ̀lẹ̀, ẹ mọ̀ wo àṣírí ayé o. Ó yá, hey, everybody, it's okay. Yes. Kí ló ẹ̀sán owó ẹja mọ owó ẹ̀? Ẹ dákẹ́ o, ẹ̀yin èèyàn kẹ́ kẹ́kọ̀ọ́ o, ká kó tìlífà gẹ̀ yìí o, pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ o. Ó yá ẹ̀sán owó, kí ló ṣẹlẹ̀? Ta ló ṣe ọ́? Bá mi sọ̀rọ̀, ìwé mi ẹ̀sán. Aha.
1: Ó ní
0: bó ṣe jẹ́.
1: Ìbáṣetorípọ̀
0: jẹ́ wọ́.
1: Mi ni sọ. Àmọ́ torípọ̀ jẹ́ wọ́.
0: Torípọ̀ jẹ́ mi.
1: Ìbá sọ. Tó bá lé mi bàbá. Máa mú ẹ.
0: Máa mú mi.
1: Máa padà wá.
0: Ó bá padà wá.
1: Máa padà wá.
0: Ìbá torípọ̀ ṣe jẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó lè mú mi mọ́. Ẹ pé arúgbó jọ́lẹ̀ mẹ́ta mẹ́. Can you see? Yes. Ó yẹ sàlàyé gbogbo ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fún ọ?
1: Àwọn bàbá rẹ̀.
0: Àwọn.
1: Bàbá bàbá rẹ̀ ni.
0: Bàbá bàbá rẹ̀.
1: Ó Jésù àjàrà.
0: Ó Jésù àjàrà.
1: Àwọn ọmọ ẹlẹ́yin kan.
0: Ẹ̀yin kan àwọn ọmọ. Ẹ̀nà ọmọ méjèèjì. Ẹ̀yin tí bàbá yín ti dáná. Ṣàtìrí kaba yẹn. Ẹ̀yin tí bàbá yín ti dáná. Tí ẹ̀yin ọmọ wa ń ru wàhálà. Ìwọ tó o bá wo fídíò yìí. Ìwọ tó o bá lè ṣàmìyìí. Orúkọ Jésù àánú tú ẹ sílẹ̀ lẹ́nu. Yes. In the name of Jesus, that's what we are. Now, lára ogun tó ta mọ̀ kó máa ń dúyàn, ọ̀tá náà mọ̀, very stupid enemy, ó mọ̀ kó máa ká wa lára, ó mọ̀ pé tó bá fi rẹ̀ ṣèyàn, èèyàn lè lọ bẹ́ sódò. Àwọn tó dédé lọ bẹ́ sómi yẹn, ẹ mọ̀ pé wọ́n ti rò kan bí kan ni. Ìgbà tán bá nọ́tìsì wípé ìnáwó táwọn ẹ̀ka wọn ṣe ń sìn, àwọn ló ẹ̀ka wọn ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Bọ̀ nísìn, wọ́n kàn ní ọjọ́ orí ni, wọn ní nǹkan àgbà. Bó wá di wípé odidi èèyàn ńlá, a wá dẹ ni ẹ̀sìn lójú ọmọdé, a wá ní kàkà kí ekú mọ̀ jẹ̀ sí, yóò fi ṣàwà dànù. A ní kàkà kí lè sa ilé òkùnkùn kú, lẹ́lòmíì ṣe mọ́ rò pápá ní òbá para ẹ̀. Ẹlòmíì ti jẹ má jèlé, ó ti gbé sniper mẹ̀ nítorí pé bọ́ọ̀rù ayé ẹ̀ ṣe rí. Ẹ imagine ẹni tó ti jẹ́ landlady, landlord ti máa ń fún èèyàn nílé fún rentage. Ó wá dẹni pé ó ti ta lé ìgbà yẹn, ó ti wá dẹni tó náà rent ilé kiri. Ó tún wá lọ jẹ́ wípé tenant ẹ̀ ló tún ra lé lọ́wọ́ ẹ̀. A wá mọ bẹ tenant rẹ̀ gbà kan pé ràn mí lọ́wọ́ jẹ́ ń lo oṣù méjì máa sanwó ilé ẹ̀. A wá rí pé gbogbo ẹ̀gan ẹ̀sìn ti pọ̀ jù yóò bá lọ para ẹ̀. Ìwọ ẹ̀mí apakádàra ẹni dàsáìta. Jésù dímọ̀ kan ní ọmọ dẹ̀ mẹ́ ìwọ dímọ̀ yìí. O gbọ́dọ̀ súnmọ́ mi ìwọ dímọ̀ yìí. O dẹ̀ gbọ́dọ̀ súnmọ́ gbogbo àwọn èèyàn tó ṣí àfídíò yìí. Ẹni tó lè sàmì náà, mo pa láṣẹ ẹ̀mí apakádàra ẹni dàsáìta. O yà jáde kó rìn jìnà. Ìlọrin Olúwa bá mi sọ̀rọ̀, ìrandẹ̀ jáde kíálẹ̀. Láti jọ́ta ti bẹ̀rẹ̀ ìlọrin yìí, a ò tí ì gbára Olúwa nínú ilé Olúwa yìí rí. Ìran wa jáde pé gẹ́gẹ́ bí Bíbélì ti sọ wípé ẹnikẹ́ni tí kò bá gbára Olúwa tí ò mu nínú ẹ̀jẹ̀ Jésù pé kì yóò dé ilé ológo. Gbogbo ènìyàn, a ó gba ìgbára Olúwa ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí nínú prógrámù tọ̀sẹ̀ tí ó gbóná gan. Ẹ lọ prepare ọ̀sẹ̀ tuntun yìí lápàdé láàárọ̀ Friday. A ó bẹ̀rẹ̀ sí pín ìgbára Olúwa fún gbogbo ènìyàn. Ẹ mọ tọrọ ìdáríjì ẹ̀sẹ̀ yín kalẹ̀. Ẹ̀yin tí ẹ bá ilé mu ẹ̀jẹ̀ Jésù ọ̀hún nínú ìgbára Olúwa tá ó ṣe only communion. Gbogbo àìsàn tó bá bá lára yín dandan ni yóò flọ̀sì ẹ̀ jáde. Tó bá bá àfúnjẹ ogun àti ìnilára tójú ayé àtojú àlá, gbogbo ẹ̀ ni yóò tì jáde. Orú ègún ìrandíran àti àjogún béèpè àti ogun tẹ́ jogún bá tẹ̀ mọ́ bó ṣe jẹ́. Àfi kẹ́jẹ Jésù kọjá lọ síbẹ̀, a ń gba only communion láàárọ̀ Friday yẹn bá ṣe ṣeré. Gbogbo ènìyàn, ẹ̀yin ẹ ti mọ pray kalẹ̀, kẹ́ ẹ mọ fi ọkàn yín fún olùgbàlà, kẹ́ ẹ sì mọ jẹ́wọ́ Olúwa gbé Olúwa àti olùgbàlà yín kalẹ̀. Torí tá a bá ilé pàdé, a ò ṣàánú fún ọ. Gbogbo èèyàn pátá la máa fún ní only communion yẹn pátápátá. Everybody, ẹ wá wo ohun tí ó tún ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti ń bọ̀. Ẹ mú abọ́ ìjẹun ti yín lọ́wọ́, torí abọ́ yẹn Olúwa ní kí n bá yín pray sí. Ẹ wà lọ fi jẹun míì tẹ́ bá délé. Ẹ yọ ọmọ arúgbó ọjọ́,
2: e gbodo rin ninu iniramo ori olori oni ku ere ise re lo igba to fe nisimi won ni fa isan powder nu ta lo fe ro na bayo ta lo fe ri ran olorun ta lo fe ki oluwa sise nu omi ara tejeun ta mi o fe wa bo se wa mo o fe ki won tu ago atemi to nse ko go to si gba irapada all of Friday ni o sele ni kilanko junction of a garage to ba ti de kilanko yen bere pe church arugbo jollo lo bi wa de juwe fun o agbe lati ago mejo abo nijo Friday a de gbe wa ago mejo san gerege cancel ni o de tun wa gbogbo eniyan a gba holy communion lojo Friday o se yi

0: bá.
1: Ipa ńlá tó borí ipa agbára tó borí agbára.
0: Tílu òde tó rí ẹ̀ tóró.
1: Iná jojú ẹ̀rù jojú pápá ńlá tí ń jó tán tán wọ́n ẹ̀fúfù lẹ̀lẹ̀ tí ń ṣe gí okó jìàjì àfúnlá ṣàdé fàdé rẹ̀ ra.
0: Ó wá rírì lórúkọ.
1: Òwí bẹ́ẹ̀ ṣe bí ọba sòdé dẹ̀rọ̀. Iná inú àpáta tí ò ṣe é pa ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Rabajigún òdí ọ̀run, òdùdù gbẹ́rẹ̀dù. Pa ọlọ́run ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọlọ́run ọba Olódùmarè tí ò ṣe é ṣàlàyé. Bọ̀tún yọ gbòsì yọ gbàgede méjì yọ fófó ọlọ́run ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Bá a bá ń pariwo kábíọ́ọ̀sí kábíọ́ọ̀sí kábíọ́ọ̀sí.
0: Ìwọ lọ́lọ́run tó pe ohun gbogbo wá.
1: Olódùmarè ìwọ gangan ni kábíọ́ọ̀sí.
0: Ẹ lórí ohun gbogbo tó dá o pátá. Ẹni tó
1: gbogbo orí adé ọrùn ìlẹ̀kẹ̀ pátápátá tó ń bẹ lórílẹ̀ èèpẹ̀. Wọ́n kàn ń ya orúkọ yẹn lónìí. Ìwọ gangan ni kábíọ́ọ̀sí Olódùmarè. Ọlọ́run tó lè pa Olódùmarè tó lè sọdà ààyè. Olódùmarè ti ń gbé tálákà dìde lórí àkìtàn tí ó sì mú kó máa jókòó jẹun pẹ̀lú àwọn ọmọ aládé nínú ìjọba. Ẹ tí ìrírú ẹ̀ rí. Ọlọ́run àrà. Àwọn èèyàn ó sì máa nàka wọ́n lámọ̀ ń kọrin. Àti ìyá rẹ̀ kan ní ń tẹ̀kọ́ ni tí ọmọ yẹn lẹ́kọ̀ọ́ kọ́hún. Ṣé kìí ṣe ọmọ alágbẹ̀dẹ nǹkan ló gbé ọkọ̀ bọ̀gìnì wálé yìí. A ti ẹ̀ gbọ́ ìròyìn tó alé tí wípé ọlọ́run ti gbọ́ tí ọlọ́run ti kẹ.
0: Agbára rẹ ló ṣe dìdí ohun gbogbo ìwọ tó sọ.
1: Ọmọ tí bàbá àtìyá rẹ̀ ló kọ́. Ọmọ tí bàbá àtìyá rẹ̀ tí ò sẹ́nikẹ́ni tó dá wọn mọ̀ nínú ayé. Ọlọ́run sì wo ìdílé yẹn sọ̀sọ̀sọ̀ báyìí. Yóò sì gbé ìràwọ̀ àti ògo ńlá kan dìde nínú wọn. Ó kọ ìdílé rẹ̀ ó sì kárí gbogbo àgbáyé. Ọlọ́run àrà ìwọ náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Olódùmarè ọba ṣèyí òwò. Mo ká gbogbo ayé mi sókè tan yan fún ọ. Ọlọ́run tó ni mí Ọlọ́run tó lẹ̀mí mi ìbà rẹ o. Olódùmarè tó lò ní Ọlọ́run tó lànà Ọlọ́run tó lọ́jọ́ gbogbo ìbà rẹ.
0: Ìwọ tó lè pa tó lè jí.
1: Olórúkọ náà olórúkọ rẹpẹtẹ olórúkọ ẹgbàágbèje o.
0: Ayé ṣìkùn ọ̀run ta ló lè gbà lọ́wọ́ ẹ.
1: Ọ̀rọ̀ ńlá tí ń kún yùmùyùmù nínú atẹ́gùn ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Láàrin lọ́dọ̀ ayé àti ọ̀run ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run tó ga Ọlọ́run tó pọ̀ Ọlọ́run tó fẹ̀ àkèkè tán àyìyìn tán. Olódùmarè tí ò ní bẹ̀rẹ̀ débi pé yóò lópin. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé. Ṣáájú kó tó dá ohunkóhun ló ti mọ ibi tí ìsẹ̀mí ayé kinní ọ̀hún yóò parí sí. Ọlọ́run ọlọ́nà púpọ̀. Olódùmarè tó rí ohun gbogbo ní ìṣẹ́jú kan náà. Ọlọ́run ti ń gbọ́ bùkátà ayé àti ọ̀run. Tí ó sì fìgbà kankan búrókì rí o. Yé o. Kàbí ò sí Olódùmarè. Ibà rẹ Olódùmarè ibà. Ẹ kú ojúmọ́ nílẹ̀ yìí. Ẹ kú ojúmọ́ nípínlẹ̀ Kwara. Ẹ kú ojúmọ́ nílùú Ìlọrin o. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí tó ń fẹ́ dé lójúmọ́ tòní. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo. Aya yín ń kọ ọkọ yín ń kọ àwọn ọmọ yín ń kọ́. Ṣé dáadáa mọ bá yín o? Nǹkan ò ní ṣe wà wá lámọ̀ gbé ohun tó dáa ṣe. Ikú ò wá nípa láàánú wa o àti àwa tí wọn yóò ṣàánú fún. Níbo lẹ wà? Ṣé ẹ ti ń fetí gbéyàwó ọ̀rọ̀ ètò yìí? Kẹ́lé tí máa gbọ́kọ̀rọ̀ máa sọra rẹ̀ o. Inú mọ́tò lẹ wà ni. Ẹ ń lọ sọ́ọ̀sì àbẹ́ ẹ ti darí dé. Ẹ ń lọ fún ẹgbẹ́ alásàlá àtò àbẹ́ ẹ ti darí dé. Ẹ ń fọ mọ́tò yín lọ́wọ́. Ẹ ń fọ kẹ̀kẹ́ nàpẹ́ ẹ̀bù yín lọ́wọ́. Orí ibùsùn lẹ̀yìn ṣì wà. Ok, ẹ̀yin rìnrìn àjò lọ́wọ́ ni. Àdúrà mi fún yín ni pé ọkọ̀ àárẹ̀ fó o. Ẹ gúnlé ayọ̀. Àrìnfẹsẹ̀ sí wọ́n ní ọ̀kan máìlì àníbá wọn rìn náà sí o.

ìrìn àjò alóòde àní báwọn rìn lágbára ọlọ́run. Ìbá ọlọ́run ibẹ̀ ènìyàn. Bí mo ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọba láwùrábí bákan náà ò ní ṣaláì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ àpàṣẹ ẹ̀kànlẹ̀ tá a wà yìí o. Bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí. Bàbá mo mọ̀ lóore sà. Ọpẹ́ olóore àdáàdá tán yìí olóore àdárèrè àrè. Gẹ́gẹ́ bí mi ti mọ wí nígbà gbogbo, Ọlọ́run rọ́kàn mi o. Ẹ mọ̀ ga sí, ẹ mọ̀ pọ̀ sí, ẹ mọ̀ ní sí. Láṣẹ Èdùmarè.

fẹ rílé ayé tèmi àti yin jọ wà tá a jọ ń lò lọ yìí kò sí ohun tá a mọ̀ kò sí ohun tó yé wa ọlọ́run nìkan ni gbogbo nǹkan yé bó bá wá ń pe àkíyèsí wa sí nǹkan kan ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé kìí ṣe ohun téèyàn gbọ́ téèyàn ń gbọ́n etí pẹ́pẹ́pẹ́ sí o ohun téèyàn gbọdọ̀ farabalẹ̀ kí ó gbé làákàyè kalẹ̀ ni kó ronú lé e lórí dáadáa àwọn àṣìṣe kan ń bẹ tá à ń ṣe nínú ayé kò sì sí nǹkan mìíràn tá a fi chúùsì àti máa gbérù ìgbé ayé bẹ̀ ju pé à ń avoid sí finish lọ ó dáa bẹ́ẹ̀ ọlọ́ọ̀ba mi gbó dáa bẹ́ẹ̀ torí pé ò fẹ́ kí gbogbo káwọn èèyàn ó rí ọtán ìwọ náà fẹ́ sẹ́kù síbì kan àti pé àwọn míì ń bẹ tó jẹ́ pé bọ́ bá fẹ́ gbé nǹkan dáadáa ṣe nínú ayé tí wọ́n wà yìí ẹlẹ́dàá àwọn àyàn mọ́ wọn ò pé pé kí wọ́n mọ kéde nǹkan ọ̀hún kí wọ́n tó rí ṣe ó dìgbà tán bá ṣe é tán bọ́n bá sáré kéde rẹ̀ lọ́pọ̀ ìgbà ẹ tì ní kinní ọ̀hún a máa bá dé ìdí nìyí tẹ́lòmíì fi gbà wípé ọgbọ́ jẹ́ kí n yí stíẹ̀rìn kinní padà díẹ̀ bó bá ní nǹkan kan tí n bá fẹ́ ṣe jẹ́ n ti parí ẹ̀ tán kí n tó kéde rẹ̀ fàráyé gbọ́ ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí mo wá ń lọ láàárọ̀ tòní rèé o ìbí tẹ́lẹ̀dàá fẹ́ ká jọ fiyèsí rèé bá a ti wá gbà wípé bó ti yẹ ká lo ìsẹ̀mí ayé wa rèé o síbẹ̀síbẹ̀ àwọn àṣìṣe kan a máa sodo sínú ẹ̀ tá àìsábà fiyèsí ẹni ń ṣáàwó gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí ni àgbẹ̀ wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn bí n bá ti ń fẹnu ọmọdé tèmi sọ ẹ mọ́ bá ń fi tí àgbàgbọ́ kélé tí ọmọ gbọ́kọ̀rọ̀ mọ́ sọ́ra rẹ̀ ni o etí báyìí la fi ń gbéyàwó ọ̀rọ̀ kí lohun tí mò ń bá bọ̀ gan ẹlòmíì ń bẹ tó jẹ́ wípé ìyàwó àwọn ọmọ rẹ̀ ò mọ̀ pé ó tiẹ̀ ní dúkìá kankan síbi kankan ẹni àsì ń sọ yìí ó ti kú ó ti re wàlẹ̀ àṣà títí di bá a ti wá ń sọ̀rọ̀ yìí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ gan ò mọ̀ pé ó ní property síbì kan pé ẹ̀tọ́ rẹ̀ ń bẹ ńbì kan ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹnìkan nígbà tí òun náà kúkú sípayá gbogbo ẹ̀ fún ìyàwó àtàwọn ọmọ kò sí kankan nínú mọ̀lẹ́bí rẹ̀ tó mọ̀ pé ó ti ralẹ̀ síbì kan kò sí kankan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ yálà ìyàwó ni àbọ́mọ abẹ́nikẹ́ni nínú àwọn èèyàn rẹ̀ kò sí kankan nínú wọn tán mọ̀ wípé ó ní dúkìá síbì kan àmọ́ iye dúkìá tó ti di tẹni ẹlẹ́ni ẹ gbọ́ ẹ jẹ́ ń sáré dókè lọ́nà wọn ò tí ì dé ṣé rí kókó tá a mẹ́nu bà láàárọ̀ tòní nǹkan kí ẹsẹ̀ ràgóyọ̀ lágbára díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré mú ọjà tí ń bẹ lórí igbá ẹ̀ kú pápápá wọn ò ní pẹ́ dé mọ́ ń bọ̀.

0: bó bá ṣe é ṣe gan jẹ́ kí lọ́yà rẹ̀ ó mọ̀ pé kò tiẹ̀ nílò gan iṣẹ́ lọ́yà ọ̀tọ̀ iṣẹ́ ọmọ rẹ̀ ọ̀tọ̀ jẹ́ kí lọ́yà ọ̀bọ̀ ó mójútó gbogbo dúkìá rẹ̀ ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ kí ọmọ rẹ̀ mọ̀ wípé o láwọn dúkìá síbi báyìí bó bá sì jẹ́yàwó rẹ̀ náà ló gbàgbọ́ jẹ́ kó mọ̀ bó bá sì jẹ́ ọkọ rẹ̀ náà ló gbàgbọ́ jẹ́ kó mọ̀ onílárí o kò sẹ́ni tó mọ̀ la o ẹjẹ́ ń sójú òpó lè ọjọ́ ti lọ zero nine one three six five five six nine five two. O ni number te fi dasi to laaro to ni o. Se ri oro ti nbe nle yi, o dabi eni duro de railway ni o. Elomi nbe to je pe títí tó fi wọlé ọlọ́run sùn kò ní lọ́yà kò ní wíìlì kankan tó kọ́lẹ̀ kò ní lọ́yà tó lè mọ̀ bá a mójútó àwọn dúkìá ẹ̀ bẹ́ẹ̀ ni kò sì sí kankan nínú àwọn mọ̀lẹ́bí ẹ̀ tó mọ̀ wípé ó kù síbì kan lójijì ni kúdé gbogbo dúkìá àti wàhálà tó ṣe pátápátá ìlọsíwájú ìlọsẹ́yìn ìlọsókè ìlọsódò rẹ̀ ó sì já sásán ìyàwó àtàwọn ọmọ wá ń jìyà bí ẹni wípé ẹni ó fi wọ́n lẹ̀ lọ kò tiẹ̀ ṣiṣẹ́ kankan lẹ̀ fún wọn. Ẹ jẹ́ ń wo ẹni tí ń bẹ lójú là láàárọ̀ tò ní. Ẹ
1: káàárọ̀ sà.
0: Ẹ mọ̀ káàárọ̀ sà o.
1: Bọ́lá Ọlẹ́ Adéyẹ ló pè láti ṣàwọ́.
0: Ẹ ṣeun o.
1: Ọ̀rọ̀ tẹ mú wà yìí ọ̀rọ̀ ọlọgbọ́n ni o.
0: Ọlọ́run ni sà.
1: Ẹ̀yin ló ń lò.
0: Ògo ni fọ́lọ́run lókè ọ̀run.
1: Fẹ́rí ẹ sì sí wa níyè ẹ sì ti fi òdodo ọ̀rọ̀ hàn ẹnì kọ̀ọ̀kan wa ọwọ́ àkùsọ kálukú kó mú lò ọ̀pọ̀ èèyàn ló ní dúkìá tó jẹ́ pé kò fi han ẹbí kò fi han ara ara kò fi han ìyàwó onílé rẹ̀ mò ń bá ẹnìkan sọ̀rọ̀ ọjọ́ kan òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan ni ó ní ọ̀pọ̀ owó ló wà ní báńkì tó jẹ́ pé ẹni gbọdọ̀ rẹ ni àwọn èèyàn ohun ò kílíìmù ẹ̀ mọ́ owó olówó àbí owó yẹn ó ti di tẹni ẹlẹ́ni dúkìá ó ti di tẹni ẹlẹ́ni kí má jẹ́ bí ọmọ kí má jẹ́ ara ó mọ̀ ó ti sọ ẹlòmíì di tó jẹ́ pé yà ń jẹ àwọn ọmọ rẹ̀ tó jẹ́ pé òun tó yẹ káwọn ọmọ ọmọ fi ṣe ọ̀rọ̀ kan ọmọ fi tẹ̀síwájú nínú ilé ìwé ó ti di tẹni ẹlẹ́ni ẹ ti fún wa lóye
0: ọlọ́run ni sà
1: ẹ ti wà lóye ẹ ṣeun gan
0: ẹ ṣe sà mo dúpẹ́ ẹ ṣeun gan o. Wọn ò polówó ọjà o. Ṣùgbọ́n kò sí ohun tó burú ń bẹ̀. Bó o bá ti bẹ̀rẹ̀ sí ní àwọn dúkìá kéékèèké kan. Bí ẹni ń ralẹ̀. Kò sí ohun tó burú ń bẹ̀ ìwọ náà ní agbẹjọ́rò ní lọ́yà. Jẹ́ kí lọ́yà rẹ̀ ó bá ọ ní àkọsílẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ tiẹ̀ yìí. Sì jẹ́ kọ́mọ rẹ̀ ó mọ̀ tàbí ìyàwó rẹ̀ tàbọ́kọ rẹ̀. Ẹ̀lò ta ni ń bẹ̀ ń bẹ̀ o.
2: Ẹ̀lò ẹ mọ̀ pé ètò.
0: Ọlọ́run lè lẹ́tọ̀.
2: Ètò tẹ mú jáde láàárọ̀ ìhun ni agbára.
0: Ọlọ́run ni sà.
2: Kódà ó ṣẹlẹ̀ sí wa gan ní nílùú Báṣítà ní 1995.
0: Kábíyèsí Ọlọ́run. Orúkọ yín sà.
2: Mo rò pé gbogbo dúkìá tí dádì wa ní báńkì ò rìlíìsì ẹ̀.
0: Orúkọ yín sà.
2: Michael láti Checking Point.
0: Ok, ẹnì ṣọlẹ̀ sà.
2: Tó ọ̀rọ̀ yẹn ní agbára ìgbà tá lọ rí mọ́nígà ó ní ta lọ wú gbogbo onúlé àmọ́ wú gbogbo onúlé àárí ohun tó jọmọ́ ṣẹ́ẹ̀kì àti fásbúùkù.
0: Kábíyèsí Olódùmarè ẹ rí àkọsílẹ̀ kankan.
2: Mọ́nígà ẹ jẹ́ mọ dádì wa tí ó bá ń tí wọ́n ka olówó owó jẹ ẹlẹ́kẹta nílùú Báṣítà. Tó ìyá jẹ kísà sí wọn lára. Ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run ní ọjọ́ òní.
0: Olúwa ṣe
2: ọpẹ́ ni fọ́lọ́run.
3: ọ̀gá o.
0: Ṣé ẹ mọ̀ pé bó bá kan àwọn ètò kan ìlànà ó ti wà tẹ́ ẹ gbúdọ̀ tẹ̀lé? Bẹ́ẹ̀ni tọ́rọ̀ kan ò bá ti ní òye láti tẹ̀lé àwọn ìlànà tó tó àti èyí tó yẹ nígbà tó wà láyé, bó bá kú tán yọ́ padà ìyá ni ọ́ bí ẹni fi yàálẹ̀ fún ìran rẹ̀ ni o. Ẹ lóòótá ni tún bẹ́ẹ̀ káàárọ̀ o, rebété ẹ bá ń tun mú o. A ní àwọn ọ̀dọ́ kan ń bẹ tó jẹ́ pé girlfriend ẹ ló mọ gbogbo dúkìá tó ní, àwọn òbí tó bí ọgọ́ ò mọ̀. Ọmọkùnrin mi ń bẹ tó jẹ́ pé girlfriend wọn ò fẹ́ ra alẹ́ o, òun ló fi ṣe signatory sí àkáǹtì rẹ̀. Orí àgbà ẹ̀tù, so ọmọ tán pè ní àgbà ẹ̀tù, orí àgbà ẹ̀tù ló jókòó lé bọ̀dá. Lọ ń bóyín kẹ, bóyín kẹ, bó bá ti fọwọ́ ra ọ́n pàkọ́ báyìí, làákàyè rẹ ti sọnù. Àánú rẹ̀ ṣe mí. Ẹ̀lọ́ o, ta ní bẹ́ẹ̀ káàárọ̀?
4: Ẹ̀lọ́ sà, ọba àgbàlagbà.
0: Ọlọ́run làgbàlagbà.
4: Ẹ káàárọ̀ sà o.
0: Ẹ káàárọ̀ sà.
4: Orúkọ tèmi ni Mr. Ibrahim táwọn èèyàn máa ń ṣe IB Tech láti tanke.
0: Ẹ ṣeun.
4: Bẹ́ẹ̀ni ìmọ̀ báyà wọn bóyá Ọlọ́run ni máa ń gbé wá sọ tí yín lọ́pọ̀lọpọ̀.
0: Ọlọ́run náà ni kò tà. Ọlọ́run ni.
4: Àbáwọn ìyá àgbà.
0: Ọlọ́run ni.
4: Ọlọ́run
0: ni. Lẹ́yìn Ọlọ́run àtọ̀fọ̀ náà.
4: Ọlọ́run tẹ mú wá láàárọ̀ yìí wà lẹ́wọ̀n nìkan sá o. Mo fi Ọlọ́run búra. Ọ̀pọ̀lọpọ̀ wa ẹ wọ sá. Ẹ dákun mo fẹ́ kẹ́ tó bá mi jó ilé mọ̀ sá.
0: Ok.
4: Nurse of King. Ọ̀pọ̀lọpọ̀ kan máa ń gbọ́ Nurse of King ni wàhálà ìlọ. Ọ̀pọ̀lọpọ̀ wo mọ̀ tí wọ́n Nurse of King. Ẹ jù sá. Ká ló yẹ kí èèyàn máa lò fún Nurse of King gẹ́gẹ́gẹ́? Ẹ máa gbọ́ mi sá.
0: Ok.
4: For instance, ìyàwó wa bóyá pàṣẹ wà ń ṣe fún òtí ìbímọ. Mọ ta ló yẹ kán lò sí Nurse of King báyẹn? Ká ti wá bí ma sá. Bóyá ọmọ yẹn wá wà níbẹ̀ bíi ọmọ ọdún kan, ọmọ ọdún méjì. Ká ló yẹ kí wọ́n lò fún Nurse of King? Sọ́kọ ṣé ìyàwó ló yẹ kán lò ní àkọ́kọ́ àbáwọn ọmọ? Àti pé náà ọ̀pọ̀lọpọ̀ wa gbà ta wà ní single irú èmi sọ àríkiri. Ẹni tí mo lò fún Nurse of King mi gan, kódà bọ́sẹ̀ sọ fún mi ìrántí mọ́. Kò ṣe Nurse of King yẹn sọ́ṣẹ́ change. Ìgbà tí mo ti wá gbọ́njú tí mo ti wá mọ̀ pé àyè tọ́pẹ̀ Nurse of King rè. Àwọn báàkì tí mo ní sọ́ṣẹ́ change sá, sọ́ṣẹ́ change sí number one. Tí wọ́n fẹ́ change sí number one, ta ló yẹ kí n lò sá bàbá?
0: Ọ̀dà
4: ẹ má pè é ìbéèrè amùgọ̀ ni mo
0: bẹ̀rẹ̀. Rárá o, rárá o, rárá o, kò sí ìbéèrè ìbéèrè òmùgọ̀ bó irọ́. Ìbéèrè ọgbọ́n ni. Ṣùgbọ́n ẹ mọ̀ gbàgbé pé èmi ẹ ṣe òṣìṣẹ́ ilé ìfowópamọ́ sí. Èèyàn oníròyìn lèmi, agbóhùnsáfẹ́fẹ́ òun lèmi. Ṣùgbọ́n nǹkan kan bẹ lórí ètò yìí bó bá ṣe ṣe á fọ̀rọ̀ wá àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ á fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kán jọ kí wọ́n là wá lọ́yẹ̀ lórí ẹ̀. Ó pọ́síbù kí upgrading kó máa wà lórí àwọn àkáǹtì wa, ṣùgbọ́n bóyá púpọ̀ nínú wa ní yewa ò sí sí pé a lè mọ upgrade àkáǹtì wa. Ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ kémi ó sọ pé bóyá ẹ jẹ́ ń fọ̀rọ̀ lẹ̀ sẹ́nu àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ pé òṣìṣẹ́ ilé ìfowópamọ́ sí ni wọ́n jẹ́. Lágbára Ọlọ́run, IBTech ìbéèrè tẹ́ ẹ béèrè yìí a ṣiṣẹ́ lè lórí. Tani tún bẹ́ẹ̀ ń bẹ̀ o. Ẹ̀lọ́ o, ẹ̀lọ́ o, ẹ ti wà ń bẹ̀ káàárọ̀ o. Wọ́n láwọn ò lò ó. Àfikọ́ Ọlọ́run ó fọ̀nà hàn wá o. Àwọn kan ti rìn lọ́nà tá a wà náà ń rìn lónìí, àwọn kan ti rìn lánàá o, àfi ká kẹ́kọ̀ọ́ lára wọn o. Ẹ̀lọ́ o.
5: Ọlá tó re wájú.
0: Ìyá mi dáadáa, ẹ káàárọ̀ mọ́.
5: Ọlọ́ba mi ṣàánú ẹ̀jú báyìí.
0: Àmì Olódùmọ̀rì.
5: Láàkẹ́ wà ní dọ́bà lágbára ọdọ́.
0: Àmì Olódùmọ̀rì.
5: Chief Luncher ni ọ́ àti Chief Elector Ajayi.
0: Ọlọ́run ni kí n mọ̀ mọ̀.
5: Àtúfọ̀lọ́mọ̀. O ní dààmú.
0: Àmì Ọlọ́run.
5: Bàbá tó wá nílé iṣẹ́ iná ẹ̀rù tábí àmì ìtumọ̀ ní gbé ká mọ́lé
0: lágbára
5: àti gbogbo akáàdá sí àtẹ̀yìntẹ̀ bá wa dé
0: bọ́ọ̀tà náà.
5: Ó ń jèrè àmọ́ ó fèrè jẹ̀pọ̀ láwọn
0: lágbára
5: àwọn náà wà jẹ́ àtòkò olólùfẹ́ lọ́kọ̀ àti wa náà lọ́kùnrin lóbìnrin.
0: Sórí
5: ọ̀rọ̀ tó gbé wá ọ̀rọ̀ làákàì lákè ò ní dọ́bà fa.
0: Àmì Ọlọ́run
5: ọkọ mi ọmọ ní mọ ní ra
0: àmì olóòmọ
5: ìjàmbá ò ní bálé ayé
0: rẹ
5: ṣẹrí àtàwọn àyá àtàwọn ọmọ ẹja kánṣẹlì àmọ wa púpọ kódò ṣẹlẹ yìí ní dáàpọ bí tó ti jẹlẹ jẹ pé dámì sí ọmọ yẹn fẹẹ kú lọ àti àyàwó àwàdó ìyàwó ni àbáyé báyé báyé tán tó wá fọwọ rẹ síbi ìwé ẹ ń gbọrọ mi
0: àgbọyé
5: ṣe wàá ṣàkánibà tó sọ bí báńkì tó sáyìn kalẹ after 3 days ní bọ́ọ̀ yẹn kú pa after 3 days ẹyin ọkọ ẹyin ọmọ wẹ dákun lóòótọ àwọn kankan míì wà bọ̀tẹ yẹ kíyàwó yan má dé bẹ́ẹ̀ o àìbá ọmọ òkè fi kéyìn ò fi pí fún wọn jẹ nípa nẹtọọkì sánsọ náà ọlọ́ọ̀bá lánàá yóò ṣàánú gbogbo wa ẹlòmíín wà tí òmọ tẹ pé àwọn olóòótọ àjẹnù rẹ ìyàwó bìí kéènì ẹ àwọn obìnrin dákun àríṣe láríkàríkà àbárí àṣepamọ ló wà àti gbé kò sí o ọlọ́run ní kú làákàyè lágbára ọlọ́run ọlọ́run ọlọ́run ọjọ́ ìrìn ní kábàámọ̀ lérí ọmọ lérí
3: ọmọ olóòótọ́ ọlọ́run
5: lórí
3: àti lórúkọ jésù ìyá ṣukúṣukú ẹ ṣe mo dúpẹ́ o ẹjẹ́ ń sáré mú ọjà tí ń bẹ lórí igbá ẹ̀kọ́ pàápàá ẹjẹ́ ń sáré tajà mọ́ ń bọ̀ wọn ò ní pẹ́ dé ẹjẹ́ ń sáré lọ.

0: kaabo pada dingi okan le ngbo yi o eja tun welu mi tin be loju opo elo e kaaro
1: o e ku eto
0: olorun le leto
1: olorun yo ma fun yin se
0: ami olodumare
1: e si se loruko jesu
0: ami ami loruko jesu
1: segun nun so lati je ari
0: e seun
1: pelu topic te mo wa laaro yi nkan ti mo ri ni pe oye wa o to tori akisi te n pe wa si tori opolopo mo pe nitori kalaka lohun ti da olowo gege bi alakale bo si wa ninu bible ta ba wo itan ololoro ati talaka so nitori talaka lohun ti da olowo ti opolopo o mo so mo fi oruko bu yan kan lati ri awon bank wa ba nile years back o ti lo like 10 years ago iba 70 million in account to fi kale sibe ti o ti ran ti mo o si n ba won a gbe pe ohun ko lo ohun lowo se ohun ko lo ohun lowo ade ba gbe gbo document signature everything jade ara ese wa n bale sawun yan ti wa ni surround here ti ya nje one way or the other so a ni oye to lori pe lati ma manage resources yi wa o ni nkan to fa network king eni ta ba feran ju to dem mature oun lo le se ta le fokan kan oun lo le se network king eni ta mo pe eni yo ko se fi nkan le fun oni si basu basu yo si mo si fe oni ani eni si si
0: ara e seun alagba segun lati je aro e se o se ri ti next of king yen ani eja afile fawon ti won je osise le fowo pamo si awon ni won le la wa loye awon ni won le salaye fun wa daada mo ti so le kan pe emi e se osise ile ifowo pamo si agbohun safefe le mi oniroyin le mi onikaluku si lo nise re e ri pe ngba ti mo boro de agbonrin bi kan mo ni o dara ko ni agbejoro gbiyanju ko ni loya elomi o ni wili kankan to ko le bo ti wu ko kere mo ani ki lohun ni iwon bo n to ko jo ina nko je ko wa la ko sile lodo loya re oda olofe ki yawo atawon omo re ati molebi atoni wa teleyin ofe kan mo po ni nkan e loya re nko o ni loya be de ni o tun ni anybody to mo bi to ni nkan si ah ori e mo jo okuku apalado hello tani tun bembe
2: hello e kaaro
0: e mo kaaro sao
2: e ku eto
0: olodun le leto
2: olodun ni dala kai re ru o
0: ami olodumori
2: alaji nkan se dan lati babugo
0: ese
2: oro ti en so yi oro to lagbara die ni o ja si pe nkan ti nu opolopo awon eyan ti won mo ni awon ni ka ko akoyawo gugu oro wa tori kiki ni Ọlọrun lo meni ti o kokọ lo
0: kabiisi olo
2: won pale mo fun yawo won pale mo fọmo ta lo bu jo kokọ lo ninu awon meji ama le readiness of king pe mi ri nbe eyan ba ti mature akoko ni pe ke yan fun omo leko omo wa bi Ọlọrun ori pe bo ba fun omo re leko oran lewe oni opo so oni lo le pe afi ko to fadua ti o ata ara ni ara susan ta se gbogbo e sa lo bi o gbiyanju to ti wa dohun o wa le gbo yen gbegbe tin se kan kin kan iru baba won wa fu omo be o bi se ness of him ti baba won ba ku tan kin ni omo sele leyin re olorun ma soro wa ru e peko
0: e se o na lo je kin so moro wi pe eh won pe kin kan ni account upgrading ti ru fe ba wa o ani pupo ninu wa lo je pe ai upgrade account wa se ai awon ti won je akose mo se lagbonrin be won a la nfani lati foro jomi toro oro pelu won won le la wa loye lori e o da be eyan ba ni next of king kan boyo ti se account ni le fowo pamo si kan boya bi odun 5 odun 10 nje anfani wa lati upgrade account yen bi so o tun le tan ba so pe account upgrading boyo le boyo igba to se account yen single lo je nisin o ti marry o ti bimo o fe form e se next of kin ati be lo boya yawo re lo fe fi se next of kin gbogbo awon kan wo yi o se se ki o possible be sugbon emi kon ni won so awon ti won je osise ile ifowo pamo si awon ni won la wa loye be Hello, tani tun bi be kaaro
3: e kaaro sir
0: en lesa
3: afa lo lori la dr lanre okiti exponent lati takure
0: e seun
3: e ku eto
0: olodun le leto
3: tori eto yo wa educative gan ti ki se be
0: adupe sir
3: ko de ma gba ni to bi je man tree because we are very very current ni to se le sawun eyan
0: olodun ni sir
3: so opolopo e kon lati kon be laaro ti ki se die oro be nso nso da bi en to gbogbo agbonju ni o ma npa ologbon la Ọlọ́run dẹ̀ ni a ti èrè yẹn ń kọ́rọ̀ jọ láìmẹ́ ni tí ó jogún rẹ̀. So kò yẹ ká máa kọ́rọ̀ jọ púpọ̀ jẹun tó bá mọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ rántí ikú náà ni. So mo pè ẹ̀ ń sọ láàárọ̀ ìṣẹ́ ó ṣe pàtàkì ká mójútó ọlọ́run ní kíkà iṣẹ́ bẹ́ẹ̀ tí ó jẹ́.
0: Àmì ọlọ́run.
3: Àfáà Dr. Lamí Òkìkí exponent láti Dakure.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Adúpẹ́. Bọ́lọ́run bá ti kẹ́ ọ tó ṣàánú rẹ. Tiwọ náà ti bẹ̀rẹ̀ sí ní àwọn dúkìá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tètè ní lọ́ọ̀yà o. Ní àkọsílẹ̀ lọ́dọ̀ lọ́ọ̀yà rẹ̀ jẹ́ kí lọ́ọ̀yà rẹ̀ máa bọ́ ọkọ̀ àwọn dúkìá rẹ̀ lẹ̀ jẹ́ máa bọ́ mójútó pẹ̀lú òfin. Kò sí bẹ́yìn ó ṣe wá bímọ wàá rí nínú àwọn ọmọ rẹ tó mọ̀ wípé ọlọ́ọ̀bùn ní ẹ̀bùn ìwà àgbà ó sì lè jẹ́ ìyàwó rẹ̀ ẹnìkan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní ẹ̀ ewé bí a bá sọ pé èèyàn palẹ̀ mọ́ de ọmọ de ìyàwó ta ló mọ ẹni tí ọ̀kọ̀ọ̀kọ̀ lọ ọ̀dà ẹ tiẹ̀ sì já sapá wa ná òun náà ni mo ṣe ń pariwo pé ní lọ́ọ̀yà sọ́tán lọ́ọ̀yà tó bá ní yóò ṣàní fẹ́m tàbí kó ní chamber àwọn ó sì ní àkọsílẹ̀ gbogbo àwọn tó jẹ́ oníbàárà wọn èyí ò tún kọ́. Ẹ lóhùn ta ní bẹ́ẹ̀.
4: Àbúrò ń sọ láre wájú.
0: Ẹ ṣé o mọ̀.
4: Olé Adélé ló sọ láti airport lọ ní o.
0: Ẹ ṣé mọ̀.
4: Ibi fẹ́ ti ń wọ Ọlọ́run tó ti ń gbèsè jáde fún ibi òní bàjẹ́ lórúkọ
0: Jésù. Àmì olódùmarè.
4: Lẹ́kún bí òní ṣe.
0: A ṣe ìdùmarè.
4: Àtẹ̀yẹ àtọmọ yín lẹ sórí rẹ̀
0: láàrú gbà. Àmì àmì
4: mọ̀. Mo kọjá lọ sọ́dọ̀ bàbá wa náà Tọ́lọ́run fi ṣe olùdásílẹ̀. Okùn títa bọ́ sọ́dọ̀ bàbá wa níbi rárá. Ogún rere yìí kò ní bí bàjẹ́ yóò pẹ́ yóò mọ dùn.
0: Àmì.
4: Àwọn ọ̀tá wọn mọ̀ sí bíra ẹni.
0: A ṣe ìdùmarè.
4: Àti àwọn àtayà àtọmọ ni ó ra àánú gbà.
0: Àmì o.
4: Ètò tí ẹ gbé wá yìí ètò tó dára ni.
0: Olúwaṣọ.
4: Ọ̀pọ̀lọpọ̀ wọn ti fi àwọn owó wọn ṣọlá tí wọ́n jẹ́ kán mọ̀mọ́. Nígbà tó lọ́jọ́ dé lójijì ẹ jẹ́ ká fi nǹkan fún aya àtọkọ àtàwọn ọmọ wa a lè sọ pé yóò pẹ́ kó yá a lè sọ pé yóò yá kó pẹ́ ọwọ́ ọlọ́run ìrìn àjò ẹ̀dá wà. Ọdún tí mo lọ dé Fálẹ́mù mo lẹ́yìn ọmọdé tí mo bora sí rẹ wọ́n ní mọ́ mi ẹ̀ dé mo ní màá dé lórúkọ Jésù ṣùgbọ́n ibi báyìí ẹ ṣàkíyèsí níbẹ̀ mo dẹ̀ lọ mo dé gbogbo wa ẹ má jà fi nǹkan pamọ́ fún ọmọ wa o. Nǹkan ayọ̀wò níbi kẹlòmíràn
0: o. Àmì ọlọ́run.
4: Ní Sọláyẹwájú ògbó yóò mọ sọ yóò
0: mọ yóò parí
4: àtàwọn ọmọ iléeṣẹ́ yóò ní bàjẹ́.
0: A ṣe Èdùmarè ẹ ṣe gan ìyàwó ilé Ayọ̀dẹ́lẹ́ mo dúpẹ́ o ilẹ̀ ti mọ́.
5: Dingilẹ̀ tó yí o dingi. Dingi ọkàn lè tó tó kọ dé o.
0: Mo láǹfààní láti jókòó pẹ̀lú bàbá mi kan níjọ́ka. Wọ́n wá gbé àwọn rẹ́kọ́ọ̀dù òbítíbitì rẹ́kọ́ọ̀dù jáde náà wá ń ṣe nípele ìpele. Mo ní dáàdì kí lè fẹ́ fi gbogbo rẹ́kọ́ọ̀dù yìí ṣe. Wọ́n lélẹ̀ gan ti ṣàlàyé báwọn ti ṣe lo ìṣẹ̀mí ayé àwọn báwọn ọmọ àwọn. Bí rẹ́kọ́ọ̀dù yìí bá ti dọ́wọ́ àwọn ọmọ àwọn ọ̀tán ẹni ó di àwọn lówó ìbẹ̀ǹbẹ̀ pẹ̀lú déètì èyí tó jẹ mí. Àti ẹ wò ó. Àtẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ nípa àánú Ọlọ́run. Ọlọ́run lókè ògo ní forúkọ ọ̀rẹ́ o. Òpin gbogbo ọgbọ́n òpin gbogbo ìmọ̀ òpin gbogbo òye kó ká gbogbo ayé mi sókè tán yan fún àjùni lọ. Ìwọ ni lẹ́yìn rẹ kò sẹ́lòmíì mọ́ o. Bẹ́ẹ̀ ni mò ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ àpàṣẹ kan ní tá a wà yí bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí. Bàbá mo mọ̀ lóore sà. A mọ̀ bí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹ́sí abẹ̀nàwọ́ ẹni bá ní alọ kámọ́bọ̀lá àní débá. Nígbà tí èso ògùn. Bàbá rẹ nìkan tó dúró sí kọ̀rọ̀ ọ̀bì kan ti ń robi sí a ibi ò ní tán nílé wọn. Bọ́ sì ní ẹnìkan tí ń ro kúrò wá. A sọ funfun báyìí láàmọ̀ fi ránṣẹ́ sí hàn. Lágbára Ọlọ́run. Ọlọ́run iwájú òye wọlé lórúkọ tèmi o. Nǹkan ò ní ṣe wá. Àwa láàmọ̀ gbé ohun tó dáa ṣe. Ikú ò wá nípa láàánú wa o. Àti àwa ni wọn yóò ṣàánú fún. Love you, Kaja. mwah. Ojo mejo jai. Ate si waju.

0: The time is 9 o'clock.
1: Ago mẹ́sàn-án ti lù.
2: Balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣaraṣara. Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara. Ọba gbogbo wọn là á ṣe.
3: Rédíò wo ló dára láti máa gbọ́? Diamond FM ló dára jù. Rédíò wo ló dára láti máa gbọ́ sétí? Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bú bàjẹ́. Ìròyìn ẹ̀kún.

0: bẹ́ẹ̀ ni òótọ́ ni fún gbogbo ayé àti àyànmọ́ tó nílò àtúnṣe súnmọ́ bí gbogbo ayé tá a ti ròpin àní ẹ súnmọ́ bí wákàtí àtúnṣe dé ọlọ́run tí ipa rẹ̀ ká ohun gbogbo ó ti ṣètò wòlíì rẹ̀ fún wa o wòlíì kìí dárìn wòlíì àmọ́ rìn tàṣẹ tàṣẹ ni wòlíì kìí dábàá àṣẹ ni wòlíì máa ń pa ìdí abá ni pé ọlọ́run tó gbé wòlíì wọ̀ ní mọ́ tinú wòlíì sọ̀rọ̀ agbára ọ̀rọ̀ kan ń bọ̀ wá sínú àyànmọ́ rẹ̀ láàárọ̀ tòní gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ gbogbo kùdìẹ̀kudiẹ tó soro sínú ayé àti àyànmọ́ rẹ̀ yóò fò jáde láàárọ̀ yìí láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ látẹnu wòlíì rẹ̀ bàbá wa nínú olúwa olùṣọ́àgùtàn samsoni abidemi ajayi tinú ìjọ vision prophetic global ministry tó ń bẹ ní number 9 stadium road nílùú ìlọrin bí ọlọ́run dábírà nínú ìjọ yìí ó ń ṣe bẹ́bẹ́ ẹ̀rí pọ̀ tá a lè tọ́ka sí ó ń já èdè ó ń tú èdè ó wòsàn ó ń gbàdà tẹnukọ́ tètè bọ̀ lè kọ́ o gan ni a fi jí ìwọ náà máa bọ̀ ńbẹ̀ kó wá jẹ́rìí sí agbára ọlọ́run wípé ní tòótọ́ agbára ọlọ́run wà láàyè síbẹ̀ bíi tí ìgbà nì ẹ jẹ́ máa fẹ́lẹ́ kí n máa fi kí yín káàbọ̀ sórí ètò ìlàrọ̀ yìí kí n sì máa fi kí bàbá wa nínú olúwa káàbọ̀ sórí ètò wòlíì àti olùṣọ́ àgùtàn samsoni abidemi ajayi abẹ́ káàbọ̀ sórí ètò láàrọ̀ ìsàwọ̀.
1: ẹ kúlẹ̀ olóòtú
0: adúpẹ́ sà
1: ẹ kúlẹ̀ gbogbo ènìyàn
0: adúpẹ́
1: ní gbogbo ibi tí ìkànnì ìdè tẹ́tí ń gbọ́ mi mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi pé àjíǹde ara ni yóò mọ̀ jẹ́ fún yín
0: àṣẹ ìdùmarè
1: mo lè sọ àsọtẹ́lẹ̀ sẹ́nìkan mo ní ṣe ayọ̀ ó máa jẹ́ fún
0: yín
1: ìwọ tó ń la ogun kan kọjá ìwọ tó ń la gbogbo ipò kípò tó bá lè wà báyìí ni olúwa wí kó tó pé 48 hours bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀wà oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fún
0: àmì jésù
1: ẹni tó máa wọnú ayé ẹ ẹni tó máa pè ọ sórí ago ẹni tó máa kọjá níwájú ẹ tá sọ̀rọ̀ fún ẹ áńgẹ́lì tí ó di ènìyàn tí ó tiẹ̀ pè wọ ní akínkanjú ọkùnrin tí ìtàn rí ó sì yí padà bíi ti gídíọ́nì bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà ayé yín máa pàdé lónìí
0: àmì jésù
1: ogo ní fún orúkọ olúwa
0: aleluya
1: jésù olúwa wa
0: àmì àmì àmì lórúkọ jésù bàbá láti bí ọ̀sẹ̀ bíi méjì báyìí ni ọlọ́run fún yín ní àkòrí kan tó mi atẹ́gùn àkòrí yẹn ni àgbàrá tá a pè ní ẹ̀bùn bàbá ibo ni ọlọ́run tó mú wa lọ lórí ètò ìlàrọ̀ yìí
1: ẹ ṣe olótú ibi tí ọlọ́run mú wa lọ lónìí òun ni oníṣẹ́ ayọ̀
0: oníṣẹ́ ayọ̀
1: bẹ́ẹ̀ni
0: kábíyèsí
1: o òun ni mo fi kọ́kọ́ sọ àsọtẹ́lẹ̀
0: yẹn
1: ṣùgbọ́n kí n tó débẹ̀ ẹ jẹ́ kí n mú ẹ̀bùn wá sí
0: ìparí
1: bẹ́ẹ̀ni àwọn kan tiẹ̀ lè mọ́ bíra wọn léèrè pé ṣé ká máa kọ ẹ̀bùn ni ẹni á kọ ẹ̀bùn gbogbo ń dáradára tí ọlọ́run ìgbà tí olúwa dá ayé àti ọ̀run ìwé mọ́ ni ó rí pé dáradára ni gbogbo ní tí ọlọ́run dáradára ni kò tiẹ̀ sí búburú kan níbẹ̀ ibi tó o bá ti rí búburú ìwé mọ́ wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún ipò sílù àlìkámà ó bá tiẹ̀ lọ so gbogbo ohun tí ó dára láyé òun ni àdàmọ̀dì rẹ̀ máa ń wà
0: kábíyèsí o
1: bẹ́ẹ̀ni mo dẹ̀ jẹ́ kó yí ọ pé tó o bá wo àti bẹ̀rẹ̀ nínú bíbélì gan láti ìbẹ̀rẹ̀ pẹpẹ ayé ohun tó wà ní ẹ̀yìn ọ̀fà
0: ẹ̀bùn
1: ojú òjì rẹ̀ lọ a ó rí pé nínú òwe genesis òun ni sàtánì ti wá dán wọn wò arékérekè ló wà lẹ́yìn ẹ̀bùn àkọ́kọ́ òun ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn fi mọ́ ní arékérekè
0: nínú
1: òun ni ọlọ́run fi wá ní kí n jẹ́ kí ojú àwọn èèyàn ó rí pé tó tó o bá fẹ́ gba ẹ̀bùn a ní o mọ́ gbẹ̀bùn ó yẹ kó tiẹ̀ lé ní àkíyèsára pé ẹni tó fẹ́ fún mi lẹ́bùn yìí kí ló fẹ́ fún mi fún kí ni kí ló
0: fẹ́ fún
1: èròǹgbà rẹ̀ lórí ẹ̀bùn yìí tó bá wá fún mi kí ló fẹ́ gbà jáde bẹẹni ọpọlọpọ n jẹ ododo ẹbun
0: yes sir
1: wọn le sododo mọ
0: kabiisi
1: bẹlomi ba fun ọ lẹbun o fẹ fi pa ọ lẹnu mọ ni bẹlomi ba fun ọ lẹbun o fẹ fi ọpọlọpọ ọmọ bi igba ti mo sọ
0: yes sir
1: ọpọlọpọ ọmọkunrin na dede ri pe to wọn a ma fun lẹbun wọn a ma fun lẹbun a dede dọkọ ẹni tí òye ò fẹ́ ọpọlọpọ obìnrin ẹbùn ẹbùn ló ń gbà lọ́wọ́ bọ̀dá yẹn adédé daya
0: lójijì
1: ẹni tí òye ò fẹ́ a wá lọ lọ́kọ out of pity a lọ láya out of pity pẹ̀lú ẹni tó ń tọ́jú mi jẹ́ kí n gbọ́ sí lẹ́nu
0: àti gbọ́ pé mo wá ní
1: wọn fẹ́ mọ́ òun ló ju ọpọlọpọ sínú ogun ìgbéyàwó lónìí torí pé ẹni tán lọ fẹ́ nítorí ẹ̀bùn yìí kò jẹ́ kán lè wo ẹlòmíì gan nígbà tó bèrè lọ́wọ́ ọlọ́run tán ó rí pé ọlọ́run sọ fóun pé kò sọ́nà
0: mbẹ́ kò sọ́nà mbẹ́
1: ṣùgbọ́n ẹ̀bùn yẹn ti sọ pé ọ̀nà rè
0: ẹ̀bùn ni ọ̀nà rè
1: ló fi parí síbẹ̀ àwọn tó ń gbọ́ mi lọ́wọ́ ẹnìkan gan ń gbọ́ mi báyìí n tó jù sínú ogun tó ń là kọjá ni so kí ni olúwa wa ń bọ sọ láàárọ̀ láti jọ bíi ọ̀sẹ̀ bíi mẹ́ta ni pé
0: bẹ́ẹ̀ ni sá
1: jẹ́ kí

0: ti e gan ko si ari kogbon fa awon omo re je ko si ore kogbon fa awon ore re
1: yes sir
0: opolopo ebun telomi gba oun na fi gbogbo danu lowo o gbo ni satani so fun adam ati efa o ni wo eso idara
1: o dara ni wiwo
0: e gba won de gba lowo e won de so igabanu
1: kabisi
0: won so asenu
1: kabisi
0: won so ugonu
1: tori
0: eso
1: kabisi olodumare
0: o po lati genesis de revelation
1: yes sir
0: bo se po ninu bibeli niyan won eyan gbebo e wo giasi
1: yes sir
0: e bo ina ni o di adete nitori pe o le okunrin yen lo
1: lamani
0: o de gbebo lowo
1: e wo jacobu ati iso
0: e wo jacobu ati iso
1: nitori asaro kabisi
0: o de so ayanmana
1: kabisi
0: o ni fun mi o de so nu so en ton fun elebun kilo wa leyin e to fin fun
1: adituo
0: ikun re a ma jogede
1: a ma ready
0: ebo to ready mo yi o lo so lo fi so gono wa te ninu aye ta ba wo social media
1: yes sir
0: elomi a ni awon kan wa won pe won ni gbarada bi bakan mo wo lori social media ni Canada ta lo mo wa ri pe eniyan wa fe joro ebun ta so o ni elomi tan ba ti funyan lowo
1: yes sir
0: owo to gba lowo yin won yen lodun yen kanle gbogbo owo to ye bo se lowo un ore to ye ko se
1: yes sir
0: awon na ma se
1: kabisi o
0: iwo de ti dupe lowo won pe won fun olebun
1: kabisi o
0: e kini mo so fun laaro je ki yere o se ebun dara
1: o dara
0: eni to ba gba ebun inu re a ma dun
1: be ni sir
0: nitori pe un ti o to siyan ni ebun
1: be ni baba
0: un teyin oro tele ni ebun
1: yes sir
0: o dara sugbon mo wo pe kilo wa leyin en to fe to fun olebun yi be ni opolopo gan to fun yan lebun ni tinu re ti o si kankan nbe won fun nitori pe kolorun le san won lesan ni it we en to ba se rere yo gba rere so itumo ni pe opolopo na ti fun yan lebun nitori pa won na wa nkan lowo olorun re
1: o wa transactional
0: lebun
1: o lodumare
0: be ni sir transactional level mo je ki ebun jo loju ko wa so sinu lasigbo mo je ojo loju ko wa da ona re ru mo je ebun ojo loju debi pe wa fi so ogun aye re nu
1: ohun ye biye nu
0: ti o lohun ka ti o se ka ona olorun nje ko yi o awon elomi wa o
1: yes sir
0: bi mo se so mo tin pari ibe yen lo
1: bayi
0: pe won fun olebun afun ni mawo be ni bọlọrun se ran won ni asori kiri ni won bi ti jesu ninu iwe ise awon apostle ori kewa ese keji din ni ogoji o ni tori oluwa fun ni o anoint jesu
1: pelu agbara
0: ati emi mimo lati mo suri kiri be ni sa sugbon ninu ore ti baba mi gan se
1: se
0: ba won na fi muran se ni ebo wa transactional
1: kabisi o
0: awon fi muran se ni ka aye eyan si ndara awon kan wa be won fi ebun ti won muran se nitori pe olorun gbe won lowo lati suri
1: yes sir
0: isi awon apostoli na o je oye wa dada
1: yes sir
0: be ni korinti kini na o je oye wa awon kan wa asori ni won
1: yes sir olorun ti da won
0: they have the ministry of help
1: you
0: just be helping giving gift they are just doing it
1: abi priscilla ati aquila
0: be ni sir awon bi tabita
1: but
0: awon gan se won se lairo sugbon ore wa fun won leyin ebo wa transactional sir tabita ku se bi nitori ebo yen na fi pariwo fun
1: be ni sir pe o to si lati ku mayo
0: o de tun ji kila wa nsi
1: kabiyesi olodun
0: so bayin se wa lodo olorun lawon kan na ebo ti won ta won fun won esu lo ba ki e pe sa ti fun je gba nkan lowo re fun
1: kabiyesi o
0: mo gbadura fun o
1: loruko jesu
0: gbogbo ebo to ti gba
1: loruko jesu
0: eyi to so ayo mo re sinu ogun
1: loruko jesu
0: mo kede loruko jesu ememe ma paro owo
1: mi jesu
0: ta lo gbe nkan le olowo to gba yebiye lowo
1: jesu
0: ta lo gbe pandali olowo to gba wura lowo
1: Jesu
0: loruko Jesu nibi to tin lo wura yen Oluwa dagba fun
1: mi Jesu
0: mo wi loruko Oluwa
1: yes
0: Olu mo Oluwa ti en ba mi soro ba
1: iwo
0: kan wo ke se kan ga fun olebun oju kokoro lo fi toro e
1: Jesu
0: lo wa wo pe yi tin toro lojojumo yi jagbele lowo ka fi gba nkan lowo e
1: ninu
0: ta ba gba lowo e ka le mo fi se lore mo wi loruko Oluwa
1: en
0: to foju kokoro gba
1: Jesu
0: so ayan mo re sinu bi hallelujah ti ami re ba le ke bi mo se gbo niyan bo ba le sami ko fa hallelujah tele loruko Jesu ina gba fun
1: amen
0: ogo to sona ina Oluwa gba fun
1: mi loruko
0: ase to sona ina Oluwa gba fun
1: mi loruko
0: aye to sona ina Oluwa gba fun
1: mi loruko
0: ene Oluwa wi pe iwo kan o rabilu asarami ale oju kokoro lo fi wole oko yen nitori ebun ti oye ogba o de le ku nbe o ti du wonu lasi
1: kabiyesi o
0: atori alaisun won se lorun to da yi ati o
1: emi mi mo
0: mo wa ase sinu igbeyawo yen
1: loruko Jesu
0: ti okan re na o fi bale
1: loruko Jesu
0: gba lo ne gba loju lo ne gba leti lo ni ti o fi ku nbe
1: yes
0: loruko Jesu alafia wo igbeyawo
1: mi Jesu
0: ogo ni fun oruko
1: Oluwa haleluya
0: Jesu Oluwa wa
1: ami ami ami loruko Jesu
0: olodun oje nsare soro nipo onisi aye
1: baba eni so nlesa
0: be eni o fa bere lose
1: onisi ayo
0: onisi ayo ki la npe lo onisi ayo
1: e sa wo sa
0: awon to ma nde nu aye eni
1: yes sir
0: ton ba de be ko se ni ti o ni la koja kankan nu aye o
1: yes sir
0: woli tin soro gan ni la koja
1: kabiyesi o
0: ko se ti o ni
1: ko si baba
0: yesu wi pe
1: yes sir
0: ninu we juanu ori kerin din ni ogun
1: yes sir
0: ese keta le ni ogbon
1: yes sir
0: o ni ninu aye yi
1: e ori
0: koju
1: sube
0: tujuka
1: mo
0: ti fun yin expo
1: hey
0: Ben, Espo fun gbogbo nigbagbo
1: awa
0: ta gbekele
1: yes sir
0: toju oni ti la la ni pe
1: yes sir
0: ani espo pe
1: ati
0: segun so ninu lasigbo ta ba nla koja
1: ati segun
0: amọ leyin pe bi ekun ba peda le
1: ayo nbo lowuro
0: ayo wa lowuro
1: segun
0: daju sa
1: kabiyesi o
0: ben sa o kini oluwa wa nso ni pe
1: baba
0: awon kan wa onisi ayo ni won
1: onisi ayo
0: ben ti eniyan ba nla ila koja kan koja
1: yes sir
0: ko si un to le ma nla koja laye ti awon yen ba de
1: yes sir
0: o le je nipa oro
1: yes sir
0: o le je nipa iwa pe won kan their presence
1: yes sir
0: iwa laye won
1: ninu aye eniyan kabiyesi o
0: be ni o le je nipa pe yen kan guru won
1: yes sir
0: be ni situation ade yi
1: ade
0: change onisi ayo ni won
1: onisi ayo
0: be ni tan ba kan wole baye ibi ti ekun ba wa
1: eni o wo be
0: eni a wo be ni tan ba wole baye
1: yes sir
0: eni ti o ju orira re bi nkankan
1: yes sir
0: adin kan
1: ogode
0: je kin kankan so eleyi
1: ni
0: baba ase ti mo pa fun ore bi to ba wa onisi ayo
1: Jesus
0: yo gbe odide
1: Jesus
0: ti won go fi rayan mo lo
1: Jesus
0: oya ode si ore
1: mi Jesus
0: mo lo de ba la le to
1: mi Jesus
0: e gba o baba
1: yes sir
0: mo so aso tele se re
1: mi mi mo
0: nigba o tin la ogun kan koja ogun kan lo la koja o nibi to ti e wa ati teri re ba la le to o ti wa gbadura o wa da bi pe sadura ti e mo ngba aba mo nto mo so eri aba mo paro mo sa so tele
1: si
0: onisi ayo to ma je fun ti o fi da bi pe won gan lala nigba to ba so eri lo ni gangan o pa aye re pada
1: mi Jesu
0: olorun ma je mo Oni afefe lowo.
1: Yes sir.
0: Mo wa se sigun merin aye o.
1: Yes lord.
0: Sigusu ariwa ila ti wo o.
1: Yes lord.
0: Mo ni bi ti onise ayo ti e wo.
1: Emi mi mo.
0: Ti o yi ayan mo re
1: pada. Emi mi mo.
0: Ti o gbe odide.
1: Emi mi mo.
0: To fi royun yen ni.
1: Jesus.
0: To fi romo yen bi.
1: Jesus.
0: To fi lu aluyo.
1: Jesus.
0: To fi ri ba ti se.
1: Jesus.
0: To fi rona gbegba.
1: Jesus.
0: Oya aye yen kara yen.
1: Ami Jesus.
0: Mo ni onise ayo de bo lalejo.
1: Ami Jesus.
0: Ogo ni fun oruko
1: Oluwa. Hallelujah.
0: Jesus Oluwa wa
1: ami loruko Jesus
0: onisi ayo ta ba nso
1: yes sir
0: do ba wonu owe awon onidajo
1: yes sir
0: ese ikefa
1: yes sir
0: onisi ayo ni angeli to yo si Gideon yen o
1: onisi ayo ni
0: be ni sir
1: abi yes,
0: yo. Yo ni ti salo.
1: Yes, sir.
0: Àwọn ará Filistini ti báyé wọn jẹ́.
1: Yes, sir.
0: Ó sá kúrò nínú ìlú wọn wọnú oko lọ. Ó ti lọ ń ṣe iṣẹ́ mi tí òye ó ṣe. Bẹ́ẹ̀ ni iṣẹ́ àárọ̀ ọjọ́ tiẹ̀ náà ìwọ gan ti fílẹ̀. Nítorí pé o ti rí ogun ayé, o ti lọ ń ṣe tí òye ó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣiṣẹ́ onímọ́tò lórí ni àbọ́lọ́kadà nǹkan kan. Nítorí pé àwọn kan ti dá iṣẹ́ àárọ̀ wọn dúró. Náà fi ní ká máa fi ìyẹn jẹun wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n àṣọ tẹ́lẹ̀ lẹ́nu ẹ̀ bí Gideon ṣe báńgẹ́lì pàdé tí ayé rẹ̀ yí padà lónìí gangan ìwọ gan bá àṣẹ pàdé mo ní ayé rẹ̀ yí padà mo ní ayé rẹ̀ yí padà iṣẹ́ tó ṣe láàárọ̀ ọjọ́ èyí tí wọ́n sọ dìṣẹ́ mọ́ lọ́wọ́ èyí tó fi lọ́ ń ṣe nǹkan mi ẹni abájẹ̀mọ́ àti orí ọ̀fẹ́ tí ó mú ọ padà síbẹ̀ tó lọ dìde bóyá ó bá ayé rẹ̀
1: lónìí
0: Gideon báńgẹ́lì yẹn pàdé
1: oníṣẹ́ ayọ̀
0: bẹ́ẹ̀ ni sà
1: kábíyèsí bàbá
0: Gideon sọ fún angẹ́lì sọ fún Gideon nínú onídàájọ́ yìí ó ní ìwọ Gideon ó ní akọni ọkùnrin ni
1: ó wí bẹ́ẹ̀
0: you are a man of valor Gideon arò lọ́jọ́ náà lọ́hùn pé èmi
1: táwọn
0: Filistini wá kọlu wa tí mo sá lọ sínú igbó tí mo lọ ń pàkà èmi wo lọkùnrin alágbára ó ní ọkùnrin alágbára ni ọ láti ijọ́ yẹn ẹ lọ wo ayé yẹn yí padà ó change oníṣẹ́ ayọ̀ ẹ̀ nìyẹn ọkùnrin kan wà ó à ń pè ní dáfídì inú igbó ló ti máa ń dẹran dáradáran ni ó ń làbíkẹ́ nínú ẹbí wọn kò ní kò láyè nínú ilé inú igbó la rán sí láti lọ mọ dẹran lọ́jọ́ kanjọ́ kan ó máa ń dẹran wọ́n ń pe ẹnìkan ní sámúẹ́lì wòlíì ní ìsírẹ́lì ọba bàbá dáfídì lálejò à ń pe bàbá yìí ní jésì oníṣẹ́ ayọ̀ dé o ó wọnú ilé yẹn. Ogo wa Dáfídì jáde ajíṣẹ́ ayọ̀ fún ata òróró lé lórí látọjọ́ yẹn gangan ọmọ tó wà nínú igbó àfi bẹ̀rẹ̀ sí pé nírọ̀ ilé
1: ata
0: mo ní àfi bẹ̀rẹ̀ sí
1: pé
0: bẹ́ẹ̀ ni sà ọba dédé ń ṣe gangan wọn ní ọpẹ Dáfídì wá Dáfídì mọ̀ kọrin nínú
1: àfẹ
0: ọba orí ọba pé wá ọjọ́ yẹn ọba kéde fún wọn
1: pé
0: ọkùnrin tí ń kọrin tẹ́ ń wò
1: yìí
0: láti òní lọ kó máa wá kọrin fún mi Dáfídì ayé rẹ̀ bóní sí ayọ̀ sámúẹ́lì pàdé àfidẹ́ bẹ̀rẹ̀ sí
1: ayé rẹ̀ wọ àfọ́nà
0: wọ àfọ́nà ní màrú àṣà
1: pàdádàbà
0: mo nínú agíjù ogun tí ẹlẹ́yẹ lé yín ta
1: ọ̀
0: mo máa sọ àṣọ tẹ́lẹ̀ mo ní oní sí ayọ̀ gbé ọjà
1: rẹ̀
0: mo ní oní sí ayọ̀ gbé ọjà
1: rẹ̀
0: ọkùnrin kan wà sà nínú ìwé iṣẹ́ àwọn apostẹ́lì orí kẹta ni bẹ́ẹ̀ ni o ọkùnrin yìí wọn ò dárúkọ rẹ̀ arọ náà pé ó ń bẹ ní ẹnu ọ̀nà dáradára arọ nínú òfin wọn ní ìsírẹ́lì òfin àwọn jù tí mọ́sẹ̀ gbé kalẹ̀ arọ ò lè wọnú tẹ́ńpìlì ó wá wà ní ẹnu ọ̀nà dáradára ṣùgbọ́n ayé rẹ̀ ò dára lọ́jọ́ kan pétérù àti jòhánù àwọn fẹ́ lọ gbàdúrà nínú bẹ̀yẹn nínú tẹ́ńpìlì nọ́bà báyìí tó wà ní ẹnu ọ̀nà dáradára tí ayé rẹ̀ burú nọ́bà ó bá tẹ́wọ́ ó lè tí ẹ̀bùn lé inú ara
1: sàtẹ́lì
0: àkàrọ̀ àdàhà lè dàhà ó lè tí ẹ̀bùn lọ́wọ́ wọn wọ́n wá sọ fún un pé owó tó ò retí tó o máa ń gbà lójoojúmọ́ àwọn ò lè
1: tí wọ́n tó wọ́n káyé rẹ̀ ó wà
0: lójoojúmọ́
1: àwọn ò nírú ẹ̀
0: ṣe ń fún lọ́wọ́ yẹn ojú kan láyé
1: wa
0: ayé ò yí padà
1: wọ́n
0: wá sọ fún un pé àwọn ò ní
1: nǹkan lọ
0: ṣùgbọ́n àwa níṣẹ́ ta lè jẹ́ fún ọ iṣẹ́ ayọ̀ ni
1: ọ
0: àwa máa jẹ́ fún ọ bàbá dẹ̀ jẹ́ fún ọ wà á kúrò nípò ojú kan wà á wọnú àṣẹ
1: rẹ lọ
0: wà á kúrò nípò ojú kan wà á dẹ̀ mú ìránṣẹ́ kí ni ìran ẹni
1: náà
0: òun ni pé lọ́jọ́ kẹjọ́ kan kó náà wọnú
1: tẹ́ńpìlì
0: kó máa ṣe ń tẹ́ ń ṣe níbẹ̀ mo sọ àsọtẹ́lẹ̀ ṣe ọ agbára wo ló dá ojú májàmú wo ló dá ojú sí ipò ojú kan tó òfin lọ mo pàṣẹ oníṣẹ́ ayọ̀ tó máa wọnú ayé ẹ̀ sí wọn gá fi dìde sí wọn fi mú ìránṣẹ́ ó bá ayé rẹ̀ pa
1: pétérù
0: sọ àsọtẹ́lẹ̀ ṣe ó kéde sínú ayé ọkùnrin yìí dìde
1: o ó dìde
0: ó dìde ó dẹ̀ bẹ̀rẹ̀ sí rìn ó rìn díẹ̀ tán ó bẹ̀rẹ̀ sí fò ó fò díẹ̀ tán ó bẹ̀rẹ̀ sí
1: sáré
0: ibi kankan tó kọ́kọ́ sá lọ ó sá wọnú tẹ́ńpìlì
1: ìbítẹ́nìkọ̀ọ́
0: òfin mọ́sẹ̀ ó ti dá mi dúró orí ọ̀fẹ́ yéṣu
1: ó gbẹ̀mí
0: ilé yes, yes,
1: yes,
0: yes,
1: yes,
0: yes, yes,
1: yes,
0: yes,
1: yes,
0: yes,
1: yes,
0: yes, yes, yes,
1: yes,
0: yes,
1: yes,
0: yes, yes,
1: yes,
0: yes,
1: yes, yes,
0: yes,
1: yes, yes, yes,
0: yes,
1: yes, yes, yes, yes,
0: yes, yes,
1: yes, yes,
0: yes, yes,
1: yes,
0: yes,
1: yes, yes,
0: money
1: yes,
0: yes, yes,
1: yes, yes, yes, yes,
0: yes, yes, yes, yes, yes, yes,
1: yes, yes,
0: yes, yes, yes,
1: yes,
0: yes,
1: yes,
0: sir.
1: Yes, sir.
0: Oluwa so aso tele.
1: Yes, sir.
0: For Koreka,
1: yes, sir.
0: Tan Pene Abraham,
1: yes, sir.
0: Ninu we Genesis,
1: yes, sir.
0: Holy Catar, Deniogo,
1: yes, sir.
0: You pay,
1: yes, sir.
0: You be more,
1: yes, sir.
0: You pay to buy, you be more,
1: yes, sir.
0: You pay no more to buy, only a muffin jacket. Imagine moon hotel,
1: you want one more what you know, Jade,
0: and imagine moon hotel.
1: Hey,
0: Ben, you want this for,
1: yes, sir.
0: You got all the 18,
1: yes, sir.
0: Connie, yes, 19,
1: yes, sir.
0: Only share your day,
1: Baba.
0: All day be a Korematta,
1: yes, sir.
0: What about Lalejo,
1: yes, sir.
0: Oka sore fun won
1: yes sir
0: o para fun won
1: yes sir
0: o se o se
1: o toju won
0: o se ndome o se spaghetti
1: yes
0: o file poti
1: yes
0: o fo na roka
1: yes sir
0: o fun won ni nto yen mo
1: yes sir
0: nigba to je nto
1: yes sir
0: won tun kede
1: yes sir
0: nto ti la loju ola
1: yes sir
0: to la ro ba so
1: yes sir
0: ipe ni wo ya mo
1: yes sir
0: aya re e ti o loyun ninu yo pe yo ti bi mo ta won ba pada
1: do oni se aye
0: nto ti nwa
1: yes sir
0: o fi ogun odun
1: yes sir
0: 100 years
1: yes sir
0: lo fi nwa
1: yes
0: for 90 years nothing
1: was
0: lojo kojo
1: anisha
0: your day and your money you pada
1: change
0: touching what you put
1: o de
0: mo de riba
1: ti
0: mo so fun
1: ko je
0: anisha yo
1: yes sir
0: o ba mu ire ti ojo to ti pe
1: yes sir
0: o ma mu wa si imuse
1: yes sir
0: afojuso
1: yes sir
0: ko da bi o le se
1: yes sir
0: anisha yo ba to
1: wa de
0: o ma mu wa si imuse
1: yes sir
0: kia kia ne o
1: yes sir
0: mo so aso tele
1: o ko je
0: nero ahali ada
1: holy
0: spirit
1: yes lord
0: mo wi loruko oluwa anisha yo
1: yes sir
0: o ma de se o ti wa fi mu ira se ti le ri oluwa o fi se loruko
1: Jesus
0: o ba yi e pada
1: mi Jesus
0: o ba yi e pada
1: mi Jesus
0: o ba yi e pada
1: mi Jesus
0: sa wa so tele
1: yes
0: I'm gonna continue
1: yes sir
0: lo se tumbo
1: lo mejo
0: mo wi loruko oluwa
1: ko Jesus
0: bo iwo to iwo agan
1: yes
0: e gbo loni oni to wa la busu
1: mi Jesus
0: mo ni lo to wa la busu
1: mi Jesus
0: emi ga kade e
1: yes
0: bi wo ni olorun
1: yes sir
0: oni se ayo ni mi
1: yes sir
0: nitori ma soro se ni mi
1: yes sir
0: and we pray
1: yes sir
0: mi pate mi
1: yes
0: emi o wo nkan
1: yes sir fi mure
0: di le mure oni se bere
1: yes sir
0: mo se fi
1: fo mi yes
0: mo so aso ke
1: wo de
0: si wo ga
1: yes
0: gaga bi oni se ayo
1: yes
0: ta ro se bi bi ipo to ba wo
1: Jesus
0: e ayi o ya mo yi pa

méjìdínlógún sí ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹwàá yìí ọdún 2026 22nd to 25th October 2026 nínú gbọ̀ngàn ilé ìjọsìn Passion Prophetic Global Ministry tó wà ní number 9 Tijon Road nílùú Ìlọrin àwọn ìránṣẹ́ ọlọ́run jàǹkànjàǹkà tá à ń retí tí wọn yóò máa fọhùn àṣẹ tó ń tẹ májàmọ́ tí máa yẹ ẹni wọ ìpele tó ga àwọn bíi bàbá wa nínú olúwa Prophet Dr. S. Oholukosi JP bàbá Àchíbà Prophet Adéfẹ́mi Dàìró bàbá Ànúyanjú ẹ̀ Prophet Ṣẹ́gun Adédìran Pastor Látúnjí Gòkè tó fi dórí Reverend Ayọ̀ Ọlọ́run fún mi nígbà tí Evangelist Tóyọ̀sí Akíyá yóò máa fi ọ̀gbàgbọ́ orin ẹ̀mí gbalẹ̀ léwájú àwọn ikọ̀ olórin ẹ̀mí bíi Honey Drops Samuel Joshua Timmy Sacks Global Evangelist Samson Dada Tẹ̀mọ́ Bídèmí Dáre Háyàbà Yàbà Àdúrà Ohun Ìsọtẹ́lẹ̀ Aṣẹ́ Ọ̀rọ̀ pẹ̀lú ọkàn ọ̀jọ̀kan orin ẹ̀mí ni yóò máa rọ̀ bí ọ̀wàrà òjò níbi àjọ̀dún tọdún yìí bàbá wa nínú olúwa Dr. Adikinesoluwa Tóyìn Agbódisàdé

0: There's certainly more to radio than what you've ever experienced.
1: Yeah!
0: With Diamond FM, radio's not just about talking. It's about the laughter. Solutions.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
3: Sìsílé ní 50 ọdún láyé láyè àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé. Monomin Plus.
4: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomin Plus iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é Monomin Plus.
5: Ètò tí ó kàn báyìí ni wákàtí ìrètí èyí tí ìjọ onírètí bíbọ Jésù Kristì lẹ́ẹ̀kejì ìpínlẹ̀ Kwara Seventh Day Adventist Church Kwara State sanwó fún. Oníwàásù ni olùṣọ́ àgùntàn Adéwuyì Yàyà. A gbàgbọ́ pé Olúwa yóò lò wọ́n láti bá àìní ayé yín pàdé bí ẹ ti ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmín.

0: wákàtí ìrètí òní ètò tí ó ń dé sí etí ìgbọ́ rẹ níbi tí a ti ń gbé ọ̀rọ̀ ọlọ́run yẹ̀wò àti òkodoro òtítọ́ tí mo sì mọ̀ wípé ọlọ́run yóò bá ayé rẹ pàdé. Ẹ̀kọ́ ti òní tí a ń gbé yẹ̀wò náà ni abala ẹlẹ́ẹ̀kejì tí ó ní ṣe pẹ̀lú ètò ìlera ọ̀fẹ́ ti ọlọ́run, ètò ìlera èyí tí ọlọ́run ní fún ayé rẹ àti fún ayé mi. Kí ló dé tí ọ̀tẹ́ rí ọkàn rẹ bá nígbàtí a gbàdúrà sí ọlọ́run elédùmarè bàbá wa àti ọlọ́run wa? Ògo àti ọlá ni fún orúkọ mímọ́ yín, fún agbára yín àti àánú yín tí ẹ fi ń bá àwọn ọmọ rẹ gbé. Atótọ̀ yín wá lónìí fún gbogbo ọkàn tí ó wà nínú ìpèníjà nípa ti ìlera wọn. Jésù, ẹ bá mi bá wọn pàdé. Ẹ fún wọn ní ìmúláradá, ẹ fún wọn ní ìṣẹ́gun, ẹ fún wọn ní ayọ̀, ẹ pèsè fún gbogbo àìní wọn oore ọ̀fẹ́ láti gba ìkìlẹ̀ ẹ̀yin Ọlọ́run àti láti tẹ̀lé àṣẹ ìlànà ìlera tí ẹ fi fún wa. Ẹ gbé wọnú ayé wa kí a lè bá a mọ̀ wípé ẹ̀yin ní ètò rere fún wa. Jésù Olúwa wa, àmì. À ń tẹ̀síwájú nínú abala ẹlẹ́ẹ̀kejì tí ó ní ṣe pẹ̀lú ètò ìlera ìyẹ́ tí Ọlọ́run ní fún ayé rẹ. Ǹjẹ́ Bíbélì sọ ohunkóhun nípa lílo àwọn ọtí líle bí? A wo ìwé oníwàásù orí 20:1. Bíbélì fi hàn pé ẹlẹ́yà ni ọtí wáìnì, aláriwo ni ọtí líle, ẹni tí a bá fi tàn jẹ ọ̀gbọ́n. Ọlọ́run kò fẹ́ ohunkóhun tí ó lè da ọpọlọ wa rú, torí pé bí Ọlọ́run ṣe ṣe ọpọlọ wa, ó ṣe ní mímọ́, ó ṣe ní pípé, ó fi ọ̀wọ̀ síbẹ̀. Ọpọlọ wa ò ní orísun ìgbé ayé wa. Nítorí náà nígbà tí ènìyàn bá mutí, ọpọlọ rẹ̀ á dàrú. Òun ni Bíbélì fi sọ wípé ẹni tí a bá fi tàn jẹ kò gbọ́n. Ẹ jẹ́ kí a wo ìwé òwe bákan náà, 20:23, kí a wo 21:30 àti 22:30. Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí lọ ń dá ọtí wáìnì àdàlú wò, ìwọ má ṣe wo ọtí wáìnì pé ọpọ́n nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago, tí ó sì gbé mi tí ó sì dùn. Bíbélì fi hàn wípé Ọlọ́run tako ọ̀rọ̀ yìí nípa ọtí múmu. Ọlọ́run tako ó, ṣùgbọ́n mo fẹ́ kí a kà á jù bẹ́ẹ̀ lọ. Tí a bá wò ó dáradára, Bíbélì fi yé wa nínú ẹsẹ̀ Bíbélì yẹn tí mo sì fẹ́ kí a gbé yẹ̀wò dáradára, torí pé Ọlọ́run wa kò fẹ́ wàhálà fún wa tí a bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 21:30. Bíbélì ní ta ni ó ní òṣì? Ìwọ náà béèrè lọ́wọ́ ayé rẹ láti ìgbà tó ń ti mutí, ṣé òṣì àti àgbàná àti gbèsè kò sí nínú ọ̀rọ̀ ayé rẹ? Bíbélì sọ wípé ta ni ó ní ìbínú jẹ́? Gbogbo ìgbà tó ń bá mu, ṣé bàmújẹ́ kò sí nínú ọ̀rọ̀ ayé rẹ? Ta ni ó ní ìjà? Ta ni ó ní asọ̀? Kọ́ ọmọ dásọ̀ láìsí pé ọya wèrè, ta ló ní? Ta ni ó ní ọgbẹ́ láìnídìí? Ta ni ó ní ojú pípọ́n? Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì ni àwọn tí ń dán ọtí àdàlú wò. Ní ìkẹyìn, Bíbélì sọ wípé abunisọ bí ejò. Ìwọ náà lè jẹ́rìí sí wípé ọtí múmu ó máa bú ọ san bí ìgbà tá a pé ejò sàn yẹn ni. Ṣé ìtọ́ ọfẹ́ kọ́ pọ́ lélẹ̀? Látìgbà tó ń ti mu tí bó oyin ìdílé rẹ ṣe rí. Ṣùgbọ́n mo fẹ́ fi yí ọ wípé o lè ti di bárakú nínú ayé rẹ, ṣùgbọ́n agbára ń bẹ ní ọ̀dọ̀ Jésù láti fún ọ ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀. Bíbélì sọ wípé
1: ti bu ni so bi para mole oju re a si wo awon ajojo mi o ti mumo na lo sun o debi to ti di alagbere aya re a si so ayida yida ni to to iwo yo wa da bi eni ti o dubule laarin okun tabi eni ti o dubule lori oke opo iwo ti ni pe wona mi ko si dun mi alu mi emi ko si mo nigba na ni emi yo ji emi yo si tun wa oti mumo kaakiri ara ninu oluwa oti mumo ke se ohun ara bi imuyangan labe bo ti wu ki aye ki o baje to olorun ofe eleyi fun wa taba wewe quality kini ori ikefa taba wa se kan san ati ikewa kini olorun ni so fun wa ninu iwe quality kini ori ikefa ese kesan ati ese ikewa oro olorun so wi pe ije yi ko mo pe awon alaigbagbo awon alaiso to ki yo jogu ijoba olorun ki se awon akanije tabi ki se awon alagbere tabi awon aborisa tabi awon pasada tabi awon alailera tabi awon to fi okunrin bara won je tabi awon ole tabi awon loju kokoro tabi awon omuti tabi awon eledan tabi awon alone lowo ba ni yo jogu ijoba olorun ninu awon ti ki yo jogu ijoba olorun awon omo ti wa nbe tori gbogbo ago ara ti olorun se ni pipe gbogbo e lo fo ti baje opolo re o fo ti baje kirin re o fo ti baje gbogbo ago ara re lo fi o ti baje nitori pe tembili olorun ni ago ara re bibeli so ipe awon ti o ba fi to ma ba tembili olorun je ni olorun yu parun ilo de to wa si ronu ku ada loni to ba lo wewe quality kini ori iketa ese ekani dini ogun titi de iketa dini ogun oro olorun bi ye wa bi pe si eyin ko mo pe tembili olorun ni eyin se ati pe emi olorun de inu yin bi eni teni ba si ba tembili olorun je oni olorun yu parun nitori pe ni mo ni tembili olorun eyi ti eyin se tembili olorun ni ago ara re ki lo de ti o fi ba tembili olorun je oluwa pi o olorun ro olorun fe ko ba tembili olorun je olorun fe lera pipe fun aye re ti a ba wewe quality keji pelu ori ifefa ese iketa dini ogun kini oro olorun so nitori na e jade kuro laarin won ki e si yara yin soto ni oluwa wi ki eyin ki o si ma se fi owo yin kan o aimo emi olorun yoo si gba yin olorun setan lati gbo olorun setan lati ran o lowo olorun setan lati fun o ni okun ati agbara nigba to ba yara re soto kuro ninu awon ewa baje woyi amuti afagbo afasiga obinrin lokunrin olorun inu olorun ogun si iwo ngbo mi loni so setan olorun so ninu we estodu ori ogun ese ketala oni nitori na e mo para yin okohun to ba le se to bi le para re apaniyan lo je apaniyan ka ki ni ojogun ijoba olorun olorun fi ye wa ninu iwe galatia ori ikefa ese ikeje kini olorun so ninu iwe galatia ori ikefa ese ikeje oro olorun fi ya wipe ki a ma se tan yin je a ko le gan olorun nítorí ọkọ̀hún tí ènìyàn bá kúrú bìnrin yóò ká o lè tọ ọlọ́run ìwé obìnrin tó mu tí ní kọ̀kọ̀ àti yìí tó mu ní gbangba ìwé ọkùnrin tó mu tí ní kọ̀kọ̀ àti yìí tó mu ní gbangba ọ̀ ń pa ara rẹ̀ agbára ọlọ́run tẹ́bìlì ọlọ́run ni má ṣe gbọ́ ọlọ́run láàyè láti pọ̀rùn kí ló dé tó ọ̀gba ìrònú kúwàdà láàyè inú ayé rẹ lónìí kí ló dé tó ọ̀gba ọlọ́run láàyè ọlọ́run fi yé wa nínú ìwé Deuteronomy orí ìkejìlá tí a bá wo ẹsẹ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n nítorí pé ọlọ́run wa ó fẹ́ ohun rere fún wa ọlọ́run wa ó fẹ́ ohun tí ó dára fún wa ọlọ́run sọ wípé ìwọ kò gbọ́dọ̀ jẹ́ kí a lè kí o lè máa dára fún ọ àti fún àwọn ọmọ rẹ lẹ́yìn rẹ nígbà tí ìwọ bá ṣe èyí tí ó tọ́ ní ojú olúwa ọlọ́run rẹ tọ́ bá jẹun tó yẹ kó jẹ yóò dára fún àti fún àwọn ọmọ rẹ tọ́ bá mu tó yẹ kó mu yóò dára fún àti fún àwọn ọmọ rẹ ṣùgbọ́n tọ́ bá mu owó tó yẹ kó fi tọ́jú ìyàwó tọ́jú aya tó ń fi mutí tó ń fa sìgá tó rẹ di òru inú ọlọ́run ò lè dùn sí ọ ìwọ ẹ̀gbọ́n mi ẹ̀yin màmá mi lọkùnrin lóbìnrin lọmọdé lágbà iṣẹ́ ìránṣẹ́ wákàtí ìrètí yìí ń tọ́ wá pé o ní láti ṣe àtúnṣe ayé rẹ o ní láti gbọ́ ọlọ́run láàyè láti ṣe àtúntò ayé rẹ tí a bá wo ìwé ìfihàn orí ìkọkànléníogún ẹsẹ ìkẹtàdínníọgbọ̀n tí a bá gbọ́ tí ọ̀rọ̀ ọlọ́run sọ nínú àwọn tí kò ní dé ìjọba ọlọ́run kí ni bíbélì fi yé wa nínú ọ̀rọ̀ rẹ bíbélì sọ wípé ohun àìmọ̀kẹ kì yóò wọ ìjọba rẹ rárá tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké bí kò ṣe àwọn tí a korúkọ wọn sínú ìwé ohunkóhun tó bá ṣe iṣẹ́ ìríra abomination ohun ìríra ohun àìmọ́ ohun tí ò ní jẹ́ kó o lè ronú tí ò ní jẹ́ kí gbogbo àwọn ẹ̀yà ara rẹ ó ṣiṣẹ́ dáadáa tó ń bá ti ń ṣe wọ́n ti di ohun àìmọ́ jésù fi ọ lónìí ṣé ó dáhùn sí ìfẹ́ ọlọ́run nínú ìwé kọ́rìntì kejì orí ìkeje ẹsẹ̀ ìkíní kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa níbẹ̀ nítorí náà ẹ̀yin olùfẹ́ bí a ti ní ìlérí wọ̀nyí ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú ohun gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí kí a lè máa sọ ìwà mímọ́ di ipe ní ìbẹ̀rù ọlọ́run olùfẹ́ bíbélì ni kí a wẹ ara wa mọ́ kúrò nínú ìwé rí nípa ti ara àti nípa ti ẹ̀mí àwọn ìwé rí wo níbẹ̀ nínú ayé rẹ kí ni bíbélì sọ fún wa nínú ìwé Jọ́hánù kíní orí ìkẹta ẹsẹ̀ kẹta olúkúlùkù ẹni tí ó bá ní ìrètí yìí nínú rẹ̀ á wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́ tó o bá ní ìrètí wípé Jésù ni Olúwa tó o bá ní ìrètí wípé Jésù ni olùgbàlà ayé rẹ tó o bá ní ìrètí wípé Jésù ló ń padà bọ̀ o ní láti wẹ ara rẹ mọ́ kúrò nínú àwọn ẹ̀gbin ẹ̀ṣẹ̀ ẹ̀gbin ìjẹkújẹ ìmúkúmu ìrìnkúrìn ìwọ̀kíwọ̀ ohìnríra gbogbo tó yí ọká kí ni ó dọ̀tí ká sọ dọ̀tí kẹ́mọ́ dọ̀tí tí kò mú ògo àti ọlá kún orúkọ ọlọ́run kí ló dé tó ronú kùwàdà kí ló dé tó ronú ayé rẹ wò wípé ṣé bó ṣe máa bá lọ ní eléyìí kí ló dé tó ọ̀gba jésù láàyè láti ṣe àtúnṣe torí pé òní ni ọjọ́ ìgbàlà tí a bá wo ìwé Jọ́hánù orí ìkẹrìnlá ẹsẹ ìkẹẹ̀ẹ́dógún ọ̀rọ̀ ọlọ́run fi yé wa nínú ìwé Jọ́hánù orí ìkẹrìnlá ẹsẹ ìkẹẹ̀ẹ́dógún wípé bí ẹ̀yin bá tẹ́mi ẹ pa òfin mi mọ́ tí a bá wo ìwé iṣẹ́ àwọn àpọ́sítọ́lù orí ìkẹwàá ó sọ̀rọ̀ nípa arákùnrin tá a mọ̀ sí Cornelius ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ kìí ṣe nípa ẹran jíjẹ. Cornelius jẹ́kẹ̀ bèrí bí ìwà àti èmi ṣe jẹ́kẹ̀ bèrí lónìí. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mú ìyìn rere bá a torí kọ́ jẹ́ni tó ṣàánú, ọ jẹ́ni tó mọ Ọlọ́run. Ọlọ́run ní láti fi ìran Pétérù wípé Pétérù, àwọn oríṣiríṣi àwọn ẹran àìmọ́ aṣọ́kalẹ̀ fún Pétérù. Àwọn pàṣẹ fún Pétérù pé máa jẹ máa mu. Pétérù ní àgbọdọ̀ àbọ̀rọ̀rì láti gbèwé míì ni kò ṣerú rẹ̀. Ọlọ́run sọ wípé ohunkóhun tí mo bá ti yà sí mímọ́ ìwọ má ṣe pé láì mọ̀. Bẹ́ẹ̀ sì ni a gbé ẹranko náà wá bí ìgbà mẹ́ta títí tó fi lọ. Ní tẹ́tẹ́ fi Pétérù jí àwọn ìránṣẹ́ láti ọ̀dọ̀ Cornelius dé. Bẹ́ẹ̀ sì ni Pétérù lọ síbẹ̀. Pétérù sọ wípé bí kò ṣe pé Olúwa ti sọ fún mi pé ohun tó bá ti pè ní mímọ́ ká mọ̀ ṣe pé láìmọ́ èmi kì bá mọ̀ wá. Nítorí pé àwọn Júù àtàwọn kèfèrí wọn ò ní nǹkan kan ṣe papọ̀. Nítorí náà Jésù ó ti sọ ayé ìtìẹ́ náà di mímọ́. Má ṣe jẹ́ kí àtẹnujẹ, ohun jíjẹ, ohun mímu, gbogbo àwọn oríṣiríṣi àrídòdò tó tán ṣe lónìí má ṣe jẹ́ kó mú àìsàn báyé rẹ kóra rẹ ní ìjánu. Torí wípé Jésù ní tí ìwọ bá fẹ́ mi, ìwọ yóò pa òfin mi mọ́. Nígbà tí inú bá wọ́n so lè ṣiṣẹ́ fún Jésù. Nígbà tí àìsàn bá mú ọ mọ́lẹ̀ so lè ṣiṣẹ́ fún Jésù. Ìdí nìyí tí Ọlọ́run fi sọ̀rọ̀ sí ọ gẹ́gẹ́ bí àyànfẹ́. Owó tó yẹ kó o ná fún ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run ọ̀ ná lórí àìsàn. Nítorí nǹkan tá ní kọ́ ọmọ jẹ mọ́ tí Ọlọ́run ti ṣe àwọn ìlànà wọ̀nyí kalẹ̀ fún ayé rẹ àti fún ayé mi. Ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kejìlá. Iye àwọn tí ó gbà ni a fún ní agbára láti di ọmọ Ọlọ́run àní àwọn tí ó gborúkọ rẹ̀ gbọ́. A fi yé wa nínú ìwé Fílípì orí ìkẹ́ni ẹsẹ̀ kẹtàlá pé nípasẹ̀ Kristi èmi lè ṣe ohun gbogbo ẹni tó fún mi ní agbára. Jésù lè ràn ọ́ lọ́wọ́ láti lè ṣe ohun gbogbo. Òun ló lè fún ọ ní agbára, òun ló lè fún ọ ní ìṣẹ́gun. Nítorí náà lónìí Olúwa fi ọ́, Olúwa rọ̀ ọ́ wípé ọmọ mi gbé ìgbé ayé ìlera wẹ̀ mọ́tòkó kéékánná rẹ ṣerú rẹ. Rìn gẹ́gẹ́ bí ọmọ Lúàbí, rìn gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run, gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà rẹ̀. Tí a bá wo ìwé Àìsáyà orí ìkẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlélógún, kí ni Bíbélì sọ fún wa nínú ẹsẹ̀ Bíbélì yìí? Àti àwọn ará ibẹ̀ kì yóò wí pé ara mi kò yá. Ó dàbí àìṣedédé àwọn ènìyàn tí ń gbé ibẹ̀ jù wọ́n lọ ní ìlú ọ̀run ní Jerusalemu tuntun. Kì yóò sí àìsàn mọ́, kì yóò sí ìrora mọ́, kì yóò sí ìbànújẹ́ mọ́. Ṣùgbọ́n ìwọ tó o bá lè tẹ̀lé àṣẹ Ọlọ́run láyè, tó o sì pinnu pé ọmọ ìjẹ̀jẹ̀kújẹ, ọmọ mùmúkúmu, ọmọ mutí, bó o lo ṣe fẹ́ tẹ̀lé Ọlọ́run? Àwọn tó o pinnu láti gbọ́rọ̀ sí Ọlọ́run ní ayé yìí, àwọn náà ni wọ́n lè gbọ́rọ̀ sí ní ìjọba Ọlọ́run. Àwọn tó o pinnu láti jọ̀wọ́ ayé wọn fún Kristi láti gbé ìgbé ayé mímọ́ nípa jíjẹ múmu, àwọn náà ni wọ́n lè tẹ̀lé àpẹẹrẹ rẹ̀ ní ìlú ọ̀run. Níbi tí ò ti ní sí ara ro mímọ́, ẹsẹ̀ ń dùn mímọ́. Tí a bá wo ìwé wòlíì Àìsáyà, Àìsáyà orí 40 ẹsẹ̀ 31, Bíbélì ni pé ṣùgbọ́n àwọn tí ó bá dúró di Olúwa ni a ò tún agbára wọn ṣe. Wọn ò sì fi ìyẹ́ gòkè bí ìdì, wọn kì yóò sì sàárẹ̀, àárẹ̀ kì yóò sì mú wọn. Wọn ò rìn, àárẹ̀ kì yóò sì mú wọn. Ṣé o dúró di Ọlọ́run? Lónìí Olúwa ń pè ọ́. Ìwọ olùgbọ́ mi, níbikíbi tó o bá wà, ṣé ìpinnu rẹ ni pé o ní jẹ̀jẹ̀kújẹ, o ní mùmùkúmu? Tọ Jésù wá, Jésù lè ràn ọ́ lọ́wọ́ láti má le ṣe eléyìí. fún gbogbo àìsàn tó ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí ohun tó jẹ́ àgbo tó mú mọ fẹ́ di tó lójú pé tó bá fi ìgbàgbọ́ rẹ sínú jésù yóò dárí dì ọ yóò wú ọsàn yóò fún ọ ní ìmúláradá so ṣetán wípé jésù àgbo ara yìí jẹ́ bíìlì wọn ọlọ́run ni màá lò ó gẹ́gẹ́ bó o ti fẹ́ nítorí pé ẹni tó dá mọ́tò òun náà ló lè wa mọ́tò lọ síbi tó bá fẹ́ mọ́tò lè wa ara rẹ̀ lọ síbi tó bá fẹ́ kí ló dé tó gba ọlọ́run ẹlẹ́dàá rẹ láàyè láti máa darí ayé rẹ láti sọ ohun tó yẹ kó jẹ ohun tó yẹ kó mú ohun tó yẹ kó wọ̀ bó ti yẹ kó sọ̀rọ̀ kí ló dé tó gbà láàyè tó bá ṣe pé èyí ni ìpinnu rẹ tí mo sì ní ìgbàgbọ́ wípé nínú ọ̀rọ̀ yìí ọlọ́run ti dá ìrètí rẹ padà pé nínú ọ̀rọ̀ yìí ọlọ́run ti dé ògo rẹ padà pé nínú ọ̀rọ̀ wákàtí ìrètí yìí ọlọ́run ti dá ìlera rẹ padà tẹ́lẹ̀ ọkàn rẹ bà jẹ́ ká gbàdúrà torí pé òun ni ọlọ́run tó ń gbàdúrà yóò sì gbọ́ àdúrà rẹ ògo àti ọlá ni fún yín ọlọ́run bàbá wa fún gbogbo àwọn ọmọ rẹ tó ń pinnu lónìí wípé àwọn òṣètì yín àwọn ògbò òun yìí àwọn jẹun tó yẹ kún jẹ wọn mú tó yẹ kún mú òun ní fi ohun tí kò dára bá àgbo ara wọn jẹ jésù ẹ bá mi dìde ìrànlọwọ fún ayé o orí ọfẹ yín ẹjẹ kó tó fún wọn àánú yín ẹjẹ kó tó fún wọn agbára yín ẹjẹ kó tó fún wọn ìmọ àti àṣẹ ẹyin ọlọrun ẹjẹ kó tó fún àwọn ọmọ rẹ kí ògo àti ọlá kí ó jẹ ti kí àwọn ọmọ rẹ kí àsìdí alábùkún fún ó lè darapọ mọ wa ní gbogbo ẹ̀ka wa tó wà ní Kwara State àti níbikíbi tó ti ń gbọ́ ọ̀rọ̀ yìí nínú ìjọ onírètí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì tí a mọ̀ sí ìjọ Seven Day Adventist Church mo sì gbàdúrà ìwọ kì yóò káàbámọ̀ ìbùkún ọlọ́run yóò wọ ọ rí àánú ọlọ́run yóò wọ ọ rí ògo ọlọ́run yóò farahàn iṣẹ́ rẹ yóò máa tẹ̀síwájú a gbàdúrà fún ọ lónìí pé o ti dára fún ọ ná Jésù Olúwa wa àmì.

0: A gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 070-36-52-7016 070-36-52-7016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú yín. Àmì.
1: Tupa ẹkú kí ẹ zàyẹ́ kí ń kó ara jù lókè tí zùzù ká gè.

àkókò ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Bàbá wa ti ń bẹ lọ́rùn nípasẹ̀ Jésù Kristì, agbórúkọ yín ga fún àǹfààní ńlá tí a tún nílẹ̀ kan sí láti gbọ́ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ìgbàlà. Bíbélì pé ọ̀rọ̀ yín ni tílà sí ipa ẹsẹ̀ wa àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. A gbàdúrà pé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó mú ìmọ́lẹ̀ bá ọkàn, ẹ̀mí àti ara wa ní orúkọ Jésù. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì láti bí àwọn ọ̀sẹ̀ díẹ̀ láti ń wo iṣẹ́ ìyanu Jésù, pàápàá jùlọ èyí tí Jésù ṣe nínú ìwé Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní sí ìkeje, níbi tí Jésù ti fi ìríran ìlà ojú fún afọ́jú tí a bí látinú ìyá rẹ̀ wá, àti wo ohun tó túmọ̀ sí kí a bí ènìyàn ní afọ́jú nípa ti ẹ̀mí, àti wo ṣẹ́ránṣẹ́ Jésù gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ayé àti ìmọ́lẹ̀ èyí. Jésù sọ fún wa wípé èmi ni ìmọ́lẹ̀ èyí, èmi ni ìmọ́lẹ̀ èyí, ẹnikẹ́ni tó bá tọ̀ mí lẹ́yìn yóò rìnà òkun ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ tó fi gbégbé ayé rẹ̀. A sì pé ohun tí Jésù sọ yìí ni Jésù mú ṣẹ nínú ayé arákùnrin tí a bí ní ipò afọ́jú látinú ìyá rẹ̀ wá. Àti wo ọ̀rọ̀ yìí fún bí ọ̀sẹ̀ mẹ́fà sí méje. Amosi sọ fún wa wípé iṣẹ́ ìyanu yìí ó ṣe gbòógì, ó sì ń tọ́ka sí iṣẹ́ ìyanu tí gbogbo ìṣẹ̀dá nílò, nítorí pé gbogbo ènìyàn ni a bí gẹ́gẹ́ bí afọ́jú, gẹ́gẹ́ bí arọ látinú ìyá wa, látinú Ádámù àti Ìfà, láti bí ènìyàn gẹ́gẹ́ bí afọ́jú ní ìfọ́jú ti ọkàn. A sì nílò Jésù láti ní ìmọ́lẹ̀ ayé, a nílò Jésù láti ní ìmọ́lẹ̀ tá fi ń gbégbé ayé wa, kí wọ́n bá gbé ogbó ayé wa nínú òkùnkùn. Bí kò ṣe pé Jésù dá sí ọ̀rọ̀ arákùnrin yìí, ìbá lo gbọ́jú ayé rẹ̀ nínú òkùnkùn bírimùbírimù, ìbá sì parí rẹ̀ sínú òkùnkùn. Bíbélì tiẹ̀ sọ wípé bí afọ́jú bá ń darí afọ́jú, àwọn méjì máa jù síkòtò ni. Kì í ṣe afọ́jú nìkan ló máa jù síkòtò, tí a bá rí afọ́jú, tí a bá rí àwọn tí ò fọ́jú tí wọ́n ń tẹ̀lé afọ́jú nínú kòtò, òun náà ni wọn yóò parí ìrìnàjò wọn sí. Mo ń gbàdúrà fún ayé rẹ̀, mo sì ń gbàdúrà fún ìmọ̀ ní orúkọ Jésù. O ní parí ìrìnàjò rẹ sínú kòtò, sínú ọ̀fìn. O ní parí ìrìnàjò rẹ sínú òkùnkùn bírimùbírimù, nítorí àìríran, nítorí àìní ìmọ́lẹ̀ yìí. Lónìí a ó máa wò ó, kí ni ipò tí ẹni tó wà nínú ìfọ́jú ti ẹ̀mí, ipò náà wà, kí ni àbùdá ayé wọn, kí ni ìfihàn, kí ni àpẹẹrẹ, kí ni ìhùwàsí ayé ẹni tó wà nínú òkùnkùn ti ẹ̀mí tí kò rí ìran. A ó máa wo àpẹẹrẹ ọkùnrin kan nínú Bíbélì, ẹni tí àpẹẹrẹ rẹ̀ tó ṣe gbòógì, tó sọ fún wa nípa òkùnkùn ti ẹ̀mí, ipò tí ènìyàn wà nígbà tí ó bá wà nínú òkùnkùn ti ẹ̀mí. Mo sì ń gbàdúrà pé ó wà níbẹ̀, ó ń gbọ́ mi ní wákàtí. Ìwọ náà ṣe wà nínú òkùnkùn, ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí, ó jẹ́ afọ́jú ní ohun ti Ọlọ́run, ó ní ojú òfin ríran lóòótọ́, ṣùgbọ́n ó jẹ́ afọ́jú ti ẹ̀mí. Mo ń gbàdúrà pé lónìí Jésù yóò fún ọ ní ìríran. Wà á rí ìmọ́lẹ̀ yìí, wà á rí ìmọ́lẹ̀ ọ̀run, ayé rẹ ò sì ní rí bákan náà mọ̀ ní orúkọ Jésù Kristì. Mo ń kà láti inú ìwé Iṣẹ́ àwọn Apọ́stólì orí ìkẹsàn láti ẹsẹ̀ ìkíní. Iṣẹ́ àwọn Apọ́stólì orí ìkẹsàn láti ẹsẹ̀ ìkíní. Àti Sọ́ọ̀lù, òun sì ń mí èémí ìpayà àti ìpani lòdì sí àwọn ọmọlẹ́yìn Olúwa. Ó sì ń lọ sí ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì bèèrè lẹ́tà lọ sí Damasiku láti mú wọn ní òǹdè wá sí Jerusalem. Iye àwọn tó ń tẹ̀lé ọ̀nà náà, ìbáṣe ọkùnrin tàbí obìnrin, bí ó sì ti ń lọ ní ìrìn àjò rẹ̀, ti kíyèsí nígbà tí ó súnmọ́ Damasku lọ́gán, ìmọ́lẹ̀ mọ́lẹ̀ wá láti ọ̀run, ó sì ṣubú sí orí ilẹ̀, ó sì gbó ohùn kan tó wí pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èéṣe tí ìwọ fi ṣinú níbí ni sí mi? Ohun ẹ̀rù ni fún ọ láti tàpá sí ẹ̀gùn. Sọ́ọ̀lù sì pé, ta ni ìwọ, Olúwa? Olúwa sì pé, èmi ni Jésù, ẹni tí ìwọ ń ṣe inú níbí ni sí. Ohun ẹ̀rù ni, ohun èèwọ̀ ni fún ìwọ láti tàpá sí ẹ̀gùn. Ẹ̀rù sì bá gidigidi, ó sì ń gbọ̀n jìnnìjìnnì, ó sì wí pé, kí ni ìwọ fẹ́ kémi kí ó ṣe, Olúwa? Olúwa sì fún un pé, dìde lọ sí ìlú, a ó sì sọ fún ọ ohun tí ìwọ yóò ṣe. Ẹsẹ̀ ìkeje, àwọn tí wọ́n sì ń tẹ̀lé lẹ́yìn, wọ́n dúró, wọn kò lè so ohunkóhun, wọ́n ń gbọ́ ohùn ṣùgbọ́n wọn kò rí ẹnikẹ́ni. Sọ́ọ̀lù sì dìde, ojú rẹ̀ méjèèjì sì fọ́, kò rí ẹnikẹ́ni. Wọ́n sì dì í lọ́wọ́ mú, wọ́n mú lọ sí Damasku. Ó sì wà láì ríran fún ọjọ́ mẹ́ta, òun kò sì jẹ, bẹ́ẹ̀ ni kò sì mú. Kí Olúwa kó bù sí gbígbọ́ àti kíka ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristì. Lónìí a wo àpẹẹrẹ ayé tó wà nínú òkùnkùn ti ẹ̀mí, àpẹẹrẹ ayé tó fọ́jú nípa ti ẹ̀mí, àpẹẹrẹ ayé tó lè máa rìn káàkiri, tó lè bímọ, tó lè lọ́kọ, tó lè láyà, tó lè nípò, tó lè kàwé, ṣùgbọ́n tó jẹ́ afọ́jú nínú ẹ̀mí. Àpẹẹrẹ kan tí a wò, òun ni Sọ́ọ̀lù ará Damasku, ẹni tí ó padà di apọ́stẹ́lì, apọ́stù Pọ́ọ̀lù, ẹni tó wàásù ìnire Jésù Kristì. Kí ni a rí nípa ayé arákùnrin? A rí pé ayé yìí, ayé tó wà nínú òkùnkùn, ayé tó fọ́jú ti emi a ma sasise lai mo pe ohun sasise a ma gbe ode aye lai mo pe ohun gbe ode aye a ma sesegbe lai mo pe ohun sesegbe a ma se ipinu se lai mo pe ohun se ipinu se aye to foju nipa ti emi aye to wa ninu okunkun birimu birimu nipa ti emi ko ni mo ohun ti a se yo ma saye re lo nitori pe ko riran ko mo ti o nse ipo gele ti solu wa ni nigbati o ni ifoju ti emi a ri pe o wa ninu asise ko si mo pe ohun se asise kila se to nse solu o ro wi pe ohun sin olorun ni o nse kupo awon kristeni awon mo leyin jesu awon nigbagbo awon eni rapada awon to fi aye won fun jesu to mo je won jesu nolu wa tulugbala solu bere

lára yín wà nínú ọkàn ènìyàn ní gbogbo ọkàn rẹ̀ tó ń sọ pé ọlọ́run wà, ṣùgbọ́n ohun tó ṣe ni pé ohun tó ṣe láàánú wípé èèyàn ṣe kí ni o, èèyàn kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run. Sọ́ọ̀lù ó jẹ́ ẹlẹ́sìn ènìyàn, ẹ̀sìn ló ń ṣe tó fi ń pa àwọn kìrìsìtẹ́nì, ẹ̀sìn kan ló ń gbèjà, ẹ̀sìn kan ló ń dúró fún, ẹ̀sìn tó rò pé òun sin ọlọ́run ló ń kó máa pààyàn. Bí a ti rí ta ti ń pa àwọn kìrìsìtẹ́nì lóde òní, bí a ti táwọn ènìyàn tí wọ́n ń pa kìrìsìtẹ́nì, tí wọ́n ń pa ọmọ ọlọ́run, tí wọ́n ń pa onígbàgbọ́, jákèjádò àgbáyé kì í ṣe Nàìjíríà nìkan ni wọ́n ti ń pa wọ́n, jákèjádò àgbáyé, torí Jésù kan ti sọ tẹ́lẹ̀ pé àwọn kan ń bọ̀ wá kí ó tó kú, wípé àwọn kan wọ́n máa rò pé àwọn ń sin ọlọ́run, àwọn kan máa pa yín, wọ́n á mú yín láti inú sinagogu, láti ilé ìjọsìn, wọ́n á wá mú yín, wọ́n á dẹ̀ fi sí túbú, wọ́n á tún pa yín, wọ́n á dẹ̀ rò pé àwọn ń sin ọlọ́run. Jésù ti sọ àsọtẹ́lẹ̀ yẹn, ó ti mọ ohun tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la, ó ti mọ̀ pé àwọn ẹ̀sìn kan tí wọ́n rò pé àwọn ń sin ọlọ́run yóò sì dìde, wọn yóò sì máa pa ènìyàn. Ipò tí Sọ́ọ̀lù wà ní, ó jẹ ẹlẹ́sìn, ó ní ìtara ṣùgbọ́n ìtara tí kò ní ìmọ̀ ọlọ́run ni, ó ní ìtara fún ẹ̀sìn ṣùgbọ́n kò ní ìmọ̀ ọlọ́run. Ẹni tó wà nínú òkun, tó wà nínú ìfọ́jú ọkàn, ìfọ́jú ti ẹ̀mí, ó lè jẹ ẹlẹ́sìn. Ohun tí yẹn sọ fún ni pé iṣẹ́ ẹ̀sìn, ẹ̀sìn lásán, à ń ṣiṣẹ́ ẹ̀sìn, à ń gbà àwẹ̀, à ń sàn ìdámẹ́wàá, à ń gbàdúrà, àbí à ń ṣàdúrà, àbí à ń lọ sílẹ̀ mímọ́. Àwọn iṣẹ́ ẹ̀sìn, à ń ṣètọrẹ àánú láìsí ìmọ́lẹ̀, láìsí òtítọ́, ó jẹ́ kí ni o, ó jẹ́ òkùnkùn birimù birimù. Àwọn iṣẹ́ ẹ̀sìn láìsí òtítọ́, láìsí ìmọ́lẹ̀ Ọlọ́run, òkùnkùn ni. Ipò yìí ni Sọ́ọ̀lù wà títí ó fi ṣe kí ni, títí ó fi bá Jésù pàdé. Bóyá ó wà níbẹ̀, wọ́n náà ń ṣe ẹ̀sìn. Ìbéèrè mi pé ẹ̀sìn tó ń ṣe yìí, ṣé ó ń fún ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run? Ṣé ó ti sọ di ọmọ Ọlọ́run? Ṣé o lè pé Ọlọ́run ní bàbá? Ṣé Ọlọ́run lè máa darí ayé rẹ? Ṣé o lè bá Ọlọ́run sọ̀rọ̀ kó dẹ̀ gbọ́ ẹ? Láì ṣe pé ó ń lọ wo lọ sílé yẹnu wò, ó ń lọ sínú òkùnkùn, ó ń lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́mìí òkun láti máa wo ìràwọ̀, láti máa wọjọ́ ọ̀la. Ṣé o ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run tó dá ọ̀run òun ayé? Gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, ṣé o ń bá sọ̀rọ̀? Ṣé o sì ń dá Ọlọ́run? Ṣé o ní ìdáríjì? Ṣé o ní ayọ̀ àwọn tí a dáríjì ọkàn? Ṣé o ní ìbàlẹ̀ ọkàn? Ṣé ìwọ ní ìrètí ọ̀run tí o ní iyì àìnípẹ̀kun nínú ọkàn rẹ? Bí o ti ń ṣe ẹ̀sìn tó, mo fẹ́ kí o mọ̀ wípé ẹ̀sìn ò lè gbà ọ́ là, ẹ̀sìn ò lè dá ọ nídè, ẹ̀sìn ò lè ṣe ọ láǹfààní, ẹ̀sìn ò lè ṣe lóore. Ẹ̀sìn lópin ìrìn àjò a máa fi ní ṣẹ̀sìn ni, ẹ̀sìn òkùnkùn ni. Mo fẹ́ kí o mọ̀ pé ìṣubú ọkàn, ìfọ́jú ọkàn náà ló mú oríṣiríṣi ẹ̀sìn wá. Nígbà tí Ádámù àti Éfà tí wọ́n ṣubú kúrò ní orí ọ̀fẹ́, nígbà tí wọ́n ṣẹ̀ tí wọ́n kùnà ògo Ọlọ́run, tí ọwọ́ wọn ò tó ògo Ọlọ́run mọ́, tí wọ́n ṣubú tí ọwọ́ wọn ò ba ìyà nípẹ̀kun mọ́, ibẹ̀ ni wọ́n bí ìran ènìyàn sí. Ìlàkàkà ènìyàn láti wọ́n ohun tó sọnù, ìlàkàkà ènìyàn láti ní iyè, ìlàkàkà ènìyàn láti ní ìsopọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Òun ló mú oríṣiríṣi ẹ̀sìn wá sí ayé. Ẹ̀sìn ò dẹ̀ lè gba ẹnikẹ́ni. Ọlọ́run nìkan ló lè fi ọ̀nà wá. Ọlọ́run tó ní ìmọ́lẹ̀ ló lè tan ìmọ́lẹ̀ sí. Ẹni tó ní ìmọ́lẹ̀ ló lè ran ẹni tó wà ní òkun lọ́wọ́. Ẹni tó wà ní òkun kan kò lè gba ẹni tó wà ní ìmọ́lẹ̀ là. Ìmọ́lẹ̀ ló máa ń borí òkùnkùn. Ìmọ́lẹ̀ ló máa ń la ọ̀nà fún ẹni tó wà ní òkun. Ìmọ́lẹ̀ ló ń jẹ́ kí ẹni tó wà ní òkun kó rí ìran bó ṣe máa lọ, bí ó ṣe ní ṣẹ̀ṣẹ̀ gbé, ọ̀nà tí yóò gbà, bó ṣe máa bọ́ lọ́wọ́ ewu. Kì í ṣe òdì kejì. Ọ̀nà ẹ̀sìn, ọ̀nà òkùnkùn ni. Òkùnkùn ò dẹ̀ lè pàṣẹ fún ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ló máa sọ bí òun kò ṣe máa pòórá. Ìmọ́lẹ̀ ló máa ran ẹni tó wà ní òkun lọ́wọ́ láti bọ́ kúrò ní òkùnkùn. Ọ̀nà ẹ̀sìn, ọ̀nà òkùnkùn tó ń fẹ́ darí ìmọ́lẹ̀ ni. Ọ̀nà ẹ̀sìn, ọ̀nà òkùnkùn tó ń fẹ́ borí ìmọ́lẹ̀ ni, kò sì ṣeé ṣe. Nítorí náà tó bá wà níbẹ̀ ní wákàtí tó ń gbọ́ mi, tí o sì ní ìmọ́lẹ̀ iye, tí o ti ní ìmọ́lẹ̀ Jésù Kristẹ, ìmọ́lẹ̀ tó ń gba nílà, ìmọ́lẹ̀ tó ń darí jinlẹ̀, ìmọ́lẹ̀ tó ń jẹ́ kí a rí ayé bí ayé ti rí, ìmọ́lẹ̀ tó ń jẹ́ kó rí ara ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ìmọ́lẹ̀ tó ń jẹ́ kí o mọ̀ wípé iṣẹ́ ara ẹni kò lè gbà ọ́, ìmọ́lẹ̀ tó ń jẹ́ kí o mọ̀ wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ la fi ṣẹ̀ fún, ìmọ́lẹ̀ tó ń jẹ́ kó rí ara ẹ wípé láìsí Jésù o ní ìyẹ̀ nípẹ̀kun, ìmọ́lẹ̀ tó ń jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ mọ́ra ẹni ẹlẹ́ṣẹ̀. Jésù ni ìmọ́lẹ̀ ayé náà. Tí o bá ti ní ìmọ́lẹ̀ yìí, o lè rí ara rẹ bó ṣe rí. Nínú rẹ ni iyè wà. Iyè náà sì ni ìmọ́lẹ̀ ara ayé. Ìmọ́lẹ̀ yìí mọ́lẹ̀ láàrin òkun. Òkùnkùn ò sì borí rẹ̀. Sọ́ọ̀lù nígbà tó wà ní òkun, ó kún fún ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀. A tún máa pa ènìyàn nítorí ẹ̀sìn. A máa ṣe àwọn èèyàn lọ́ṣẹ́ nítorí ẹ̀sìn. A máa gbé àwọn èèyàn sínú túbú nítorí ẹ̀sìn. A sì máa ṣe ìgbéraga nínú rẹ̀ nítorí ẹ̀sìn. Nítorí pé kò ṣe kí ni o, kò ní ìmọ́lẹ̀, kò ní ìmọ́lẹ̀ yìí, kò ní ìmọ́lẹ̀ tá a fi ń gbé ayé, kò rí ìmọ́lẹ̀ tí a ò fi ń ṣiṣẹ́, kò ní ìmọ́lẹ̀ tí a fi ń ṣe ohun tọ́tọ́, kò ní ìmọ́lẹ̀ tó ń tọ́ ni. Bí ó ṣe kí ọ̀rìn ìrìn àjò ayé rẹ̀ ohun tó yẹ kí èèyàn fi ayé rẹ̀ ṣe, ó ń lo ayé rẹ̀ lòdì sí ète àti ìpinnu Ọlọ́run nítorí kò sí ìmọ́lẹ̀ nínú ọkàn rẹ̀. Báwo ni o ṣe ń gbígbé ayé rẹ̀? Ṣé ohun tó ń fi ayé rẹ̀ ṣe nísinsìnyí? Ṣé ohun tí Ọlọ́run fẹ́ kó fi ayé rẹ̀ ṣe ni? Ìkólé kan, ìlépa rẹ̀, ohun tó ń lo àkókò àti agbára àti owó rẹ lórí, ṣé ohun tí Ọlọ́run fẹ́ kó fi ayé rẹ ṣe ni? Nínú òkùnkùn àti ìfọ́jú ọkàn, èèyàn máa fi ayé rẹ̀ ṣòfò, a máa fi ìgbé ayé rẹ̀ ṣòfò, a máa fi owó

rẹ̀ ṣòfò, a máa fi ìlera rẹ̀ ṣòfò, a máa fi àkókò rẹ̀ ṣòfò, a máa fi ipò àti ọlá ṣòfò. Ohun gbogbo ni yóò ṣìlò nítorí kò ní ìmọ́lẹ̀, nítorí kò sí ní ìmọ́lẹ̀. Ipò tí Sọ́ọ̀lù wà nìyí tó ń gbé ayé rẹ̀, ó kún fún ojúṣe ṣùgbọ́n ní ọ̀nà tó lòdì. Ẹ̀sìn láìsí Jésù òkùnkùn ni. Ohun kan tó ń ṣe Sọ́ọ̀lù ni wípé ìtànjẹ òdodo ara ẹni, ó wà nínú ìtànjẹ òdodo ara ẹni. Ó gba àwọn kan wípé tóun bá ń ṣe àwọn kan wọn Ọlọ́run ni. Báwo lohun ṣe ní wọn Ọlọ́run nígbà tóun bá ń gbàwẹ̀ ẹ̀mẹta lójúmọ́? Báwo lohun ṣe ní wọn Ọlọ́run nígbà tóun bá ń ṣe ìtọrẹ àánú? Sọ́ọ̀lù jẹ́ tó gbàgbọ́ nínú ìwà ọmọlúwàbí, lòdì sí òdodo Ọlọ́run, òdodo tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ ènìyàn. Ó gbàgbọ́ nínú ìwà ọmọlúwàbí, tí mi ò bá ti ní kẹ́ni kan má dà, tí mi ò ti dènà dẹnikẹ́ni. Ìyẹn náà tó gbé mi wá wọ ọ̀run, ó ń tanra ara ẹ jẹ ni. Gbogbo òdodo ara ẹni, gbogbo òdodo tó tinú ti ara ènìyàn jáde, a pè ní àkísà ẹlẹ́gbẹ́, àkísà tí a ò ń súnmọ́ ni, àkísà tí ènìyàn ò lè tọ́jú, àkísà tí ènìyàn ò lè wọ̀, àkísà tí ò wúlò, àkísà ìdọ̀tí, àkísà ẹlẹ́gbẹ́ ni ìwé mọ̀ pé òdodo ara ẹni. Torí irú òdodo yẹn kọ́ ni Ọlọ́run béèrè, irú òdodo yẹn kọ́ ni Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ, Ọlọ́run béèrè lọ́wọ́ ènìyàn. Òdodo tí a dá dámọ̀ mọ́ kì í ṣe òdodo ara ẹni, òdodo tí a fi fún láti àṣekọ́ṣe ni. Sọ́ọ̀lù gbàgbọ́ nínú òdodo ara ẹ̀. Ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà. Ẹ jẹ́ ká wo ohun tí Pọ́ọ̀lù gbàgbọ́, tí Sọ́ọ̀lù gbàgbọ́ nínú rẹ̀, tó fi rò pé ènìyàn Ọlọ́run ni òun, àti pé Ọlọ́run ni òun sìn. Kò sì sí ẹni tó lè sọ fún wípé òun sí Ọlọ́run. Ẹ já ohun tó ń ṣògbóre lórí, torí ohun tí ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣògbóre lórí lónìí nìyẹn, tí wọ́n fi kọ ìmọ́lẹ̀, tí wọ́n fi kọ ọ̀nà ìyè sílẹ̀ bí ó ṣe wà níbẹ̀ lónìí. Ohun tí wọ́n náà ń ṣògbóre lórí ni mò ń gbàdúrà fún pé wàá rí ànúgbà, wàá rí ìmọ́lẹ̀ Ọlọ́run ní orúkọ Jésù Kristì. Ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrin sí ìkẹfà. Ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrin sí ìkẹfà. Ó ní bí mo tilẹ̀ gbé ohun tí mo lè ṣògo nínú rẹ̀ nípa ti ara. Bí ẹnikẹ́ni bá rò pé òun ní ohun ìṣògo nínú nípa ti ara, mo ní wọn jù wọ́n lọ. Ẹni tí a kọ nílà ní ọjọ́ kẹjọ láti inú gbòǹgbò Ísírẹ́lì, láti inú ẹ̀yà Bẹ́ńjámẹ́nì, Ébérù nínú Ébérù. Nípa ti òfin Fàrísì ni mí, nípa ti ìtara mo ń ṣe nínú obìnrin sí ìjọ, nípa ti òdodo tí ó wà nínú òfin mi ò ní àbàwọ́n. Ohun gbogbo tó já sí èrè fún mi, gbogbo wọn ni mo kà sí òfò fún Jésù Kristì. Ẹ ò rí ipò tí Sọ́ọ̀lù wà kó tó bá ìmọ́lẹ̀ pàdé. Ohun tó ń ṣògo nínú rẹ̀, ohun tí ìgboyà rẹ̀ dáré lórí, ohun tí ìgboyà rẹ̀ dúró nínú rẹ̀, gẹ́gẹ́ bí àwọn mìíràn ti ń ṣògo lónìí. Ohun tí àwọn mi bá rò pé àwọn ń ṣògo, Sọ́ọ̀lù ń bá ọ sọ̀rọ̀. Tó bá ní nǹkan tó ń ṣògolé lórí inú ẹ̀sìn, ó ní tó, ó sọ pé ò ní tóun. Kò sí ohun tó ń ṣògolé lórí tó fi ń bò, tó fi ń ṣakọ inú ẹ̀sìn tí mi ò ní jù ẹ lọ. Tá bá ń sọ nípa ti ìkọláyà ní ti Jù, akọ mí ní láyà. Tá bá ń sọ nípa ẹ̀yà tí mo ti wá, ẹ̀yà Bẹ́ńjámẹ́nì ni mí. Ébérù pọ̀ ń bẹ́lẹ́ mi ò ń ṣe ọmọ àlè. Ébérù ni bàbá mi, Ébérù ni ìyá mi. Tá bá ń sọ nípa ti òfin Fàrísì ni mí. Ẹ̀rí oríṣiríṣi òfin ló wà. Àwọn kan ní Fàrísì, èmi ẹ̀yà tí a wá ni, ẹ̀yà tí wá ni. Àwa báyìí lórúkọ ti wá, àwọn ẹ̀sìn lásán tí ò gba ẹnikẹ́ni là. Sọ́ọ̀lù wípé tá bá ń sọ nípa ti òfin ẹ̀sìn Fàrísì ni mí o. Tá bá ń sọ nípa ti ìtara, o ní tó mi, o pa ènìyàn tó mi. Wọ́n pa àwọn ènìyàn Ọlọ́run. Mo rò pé mo ń sin Ọlọ́run ni. Mo ń pa àwọn ènìyàn Ọlọ́run, mo ń pa àwọn Kìrìsìtẹ́nì, mo ń pa àwọn onígbàgbọ́ nínú Jésù Kristì. Mo ń gbé wọn dé sínú túbú, mo ń ṣe lórí mímí sí ìjọ Ọlọ́run, mo ń ṣe kánà dí wọn, mo ń takò wọn. Gbogbo ọ̀rọ̀ ni mo fi wọ́n sùn gẹ́gẹ́ bí ẹni tó níyì. Mo ń fi àìlọ́lá bá wọn lò. Tá bá ń sọ nípa ti òfin, òfin ti ẹ̀sìn, mi ò lábá wọn. Ẹ márùn ni mo ń gbàdúrà lójúmọ́. Mo ń lọ sí ilẹ̀ mímọ́, mo ń sọ ìdá mẹ́wàá. Tá bá ń sọ nípa ti àwọn òdodo ti ẹ̀sìn, òdodo ti òfin, mo ń lọ ṣọ́ọ̀ṣì ní gbogbo Sunday tẹ̀ ṣe ṣọ́ọ̀rù. Àwọn òfin ẹ̀sìn tí kò gbẹnikẹ́ni là. Paul sọ wípé ipò tí mo wà tẹ́lẹ̀ nìyí. Ẹnikẹ́ni tó bá ń ṣògo nínú ẹ̀ tó rò pé òun ti jẹ́ ènìyàn mímọ́, òun lọ sọ́run. Nítorí àwọn kankan yìí, ó lé ẹni yẹn ò mọ tóun sọ. Ẹni yẹn ò ní ìmọ̀, ẹni yẹn ò ní òye. Ẹni yẹn sì jẹ́ ẹni tó ponú síbẹ̀, ó sì jẹ́ ẹni tí ó wà nínú òkùnkùn bírímù-bírímù, tí kò ríran, tí kò mọ ibi tó ń lọ. Ó ní ṣùgbọ́n gbogbo nǹkan tó dàbí èrè fún mi, gbogbo ẹ̀ ni mo kà sí òfò fún Kristì. Ìgbà wo ló kà sí òfò? Ìgbà tó rí ìmọ́lẹ̀. Nítorí pé gbogbo ohun tóun kójọ ẹ̀ tóun pè ní ẹrù ọ̀run yìí, òfò ni o. Gbogbo ohun tóun kójọ tóun pè ní ẹrù àlùjọ náà, òfò ni o. Gbogbo ohun tóun kójọ tóun ṣògolé lórí, gbogbo ohun tóun gbàgbọ́ nínú rẹ̀ tóun pè ní ẹrù ọ̀run, àṣé òfò ni? Àṣé wọn ò lè dúró níwájú Ọlọ́run mímọ́? Àṣé wọn ò tó fún ìràpadà ọkàn ènìyàn? Àṣé wọn ò tó láti gbani? Ọjọ́ tó rí ìmọ́lẹ̀ ló tó rí ara rẹ̀. Ó di ọjọ́ tó bá rí ìmọ́lẹ̀ kó tó rí ara rẹ̀. Ọjọ́ tó bá rí ìmọ́lẹ̀ ni ó tó rí ara ẹni wa tó mọ ẹni tí wọ́n ń ṣe. Ọjọ́ tó bá rí ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ yóò fi hàn ọ́ ipò tí ayé rẹ̀ wà. Ìgbà ẹni ayé rẹ̀ máa gba ìyípadà. Ọ̀sán gangan ni Sọ́ọ̀lù wà. Ó wà ní ọ̀nà ìṣekúpani náà. Ọ̀nà ẹ̀sìn náà ni ọ̀nà ìtara láìsí ìmọ̀ Ọlọ́run, ọ̀nà ìgbónára láìsí ìmọ̀ Ọlọ́run. Ó ti gba ìwé láti ọwọ́ olórí àlùfáà, àwọn olórí ẹ̀sìn, bí àwọn kan ti ń ṣe ní nílẹ̀ wa lónìí àti káàkiri àgbáyé, tí wọ́n ń gba àṣẹ lọ́dọ̀ àwọn olórí ẹ̀sìn láti máa pa ènìyàn, láti máa gbá ènìyàn pa, láti máa ja ilé wọn gbà,
bi a bi Paul na se ngbigbe aye re ni ojo kan lo wa ni ona ojo ma ni gbagbe to ri imole olorun aso tele wa si muse ninu aye re wi pe awon to won joko si ni obiri okunkun biremu biremu awon ni imole olorun ti mole si ni ojo yi ni Saul ri imole olorun ni osun ogan imole to mole ju orun lo eni da orun a le se lai ran bi eni to da orun a le se lai ni imole bi en to da orun un sopa ti rawo bawo lo se mo wi pe imole bawo lo se ro pe imole re yo ti ri bibelu pe o ngbe ninu imole ti eni keni ko le wo o ngbe ninu imole ti eni keni ko le wo olorun lo nje be jesu lo nje be ohun ni imole aye ohun ni imole iye eni ken to ba to leyin ko ni ri ninu okunkun sugbon yo ni imole aye ojo kan ojo ma ni gbagbe iriri ma ni gbagbe ni ojo ti so lo ba jesu pade imole yi ori ara re oni jesu oluwa kini kemi ki o se o gbon lowo okunkun ori imole okunkun se parada imole ton ninu okunkun Saul okunkun o si bori re Saul di eni otun aye re gba yi pada ibi to koju si o deyin ko be ibi to deyin ko lo wa doju ko won ta pe ni ro wa dani won ta pe ni iyi pada kan ni imole ori imole aye re gba yi pada ori imole ori ese gege bi ese mo fe ki mo bu ma tun gbigbe aye bayi ti won se ku pa ni gba tun gbigbe aye esin a tun gbigbe aye opuro igba aye wa bi olorun igba aye agbere igba aye agbesumo mi igba aye ikowo oluje igba aye ifutoni je lati gbowo ta npe ni yawo yawo igba aye to wa ninu okunkun ni igba aye ti ko ni imo lojo ti yan ba ri imole ojo yen ni yo ri ara re bi o ti ri mo ngbadua fun loruko jesu imole ire jesu kristi yo mole si epa ona re yo mole si aye re yo mole si ipin re aye re yo gba aye po ni aye lo oni gbe odi aye mo wa ri ara bi o ti ri wa ri imole olorun ojo ti Paul ri imole ojo na ni aye re yi pada eyi wa di eri gbodi eri to se pataki ni aye loko gbagbe isele yen titi o fi ku ni gbogbo bi to lo lo ti n jere pe mi o ri bayi tele mi o ri bayi tele emi na mi taraju yin lo mi o ri bayi tele emi na sesin ju yin lo mi o ri bayi tele mo ba jesu pade ni jesu fi ara re han mi ni mo ri jesu ge bi o ti ri mo ri ge bi omo olorun ge bi oluwa tu gbala igbe ni aye mi gba yi pada o wa bere si so pe lojo

0: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbárò tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni Olùṣọ́àgùtàn Ẹkọ́nowó. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ògúnyẹmí láti CAC Òkè Mọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n ńbẹ̀, ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà, ẹ jájọ máa gbọ́.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbò.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà jẹ̀gùn gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí fún mi lẹ́tù àbí, bí àyè ṣe fi fi wá.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
6: Àwọn tí wàá yọ.
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
7: Bùmí bá balẹ̀ nípa òjò balẹ̀ àtàṣà.

0: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn, ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ẹ̀ka àsán, wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu yóò ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ olùpolongo ẹgbẹ́ òṣèlú APC lọ́jọ́rú ọjọ́ Wednesday. Àjọ elétò ìdìbò ṣe àgbéjáde orúkọ àwọn òǹdíje dupò gómìnà. Alága tẹ́lẹ̀ lẹ́gbẹ́ òṣèlú APC Adams Osọ́mọlẹ̀ tako Umahi lórí àkànṣe iṣẹ́ òpópónà. Nílẹ̀ òkèrè, ikọ̀ alákatakí ti OTI kìlọ̀ fún àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú àtàwọn èrò ọkọ̀ láti má ṣe lo pápákọ̀ òfurufú Saudi lẹ́yìn ìkọlù gbẹ̀mígbẹ̀mí tó wáyé ní pápá ọkọ̀ òfurufú Riyadh. Lẹ́ka eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Ikorodu City fa akọyọ, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gun lẹ́yìn tí wọ́n lu ikọ̀ Kwara United nílùú Èkó. Ẹ̀ka àsán, ẹ ṣeun bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM. Ìlọrin Olóyédé Ṣéyí Jacob ni oníròyìn yín. Ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún yóò dé sétí gbọ́ yín lẹ́yìn ìdánidúró ráńpẹ́ yìí. Ẹ kú kalẹ̀.
2: Se fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́. Ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́, ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná. Ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ. Rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ, sá àsálà fún ẹ̀mí rẹ.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
1: Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ ẹgbẹ́ òṣèlú APC lọ́jọ́rú tí ṣe ọjọ́ Wednesday ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ta wà yìí ní múrasílẹ̀ dé ìdìbò gbogbogbò ọdún 2027. Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Zamfara Abdulaziz Yari, gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma, ọ̀mọ̀wé Beta Edu àti àwọn olóyè ẹgbẹ́ mìíràn nírètí wà pé wọn yóò kópa pàtàkì. Ìfilọ́lẹ̀ ọ̀hún yóò wáyé ní gbọ̀ngàn ìgbàlejò ayẹyẹ ńlá tí ó wà nílé ààrẹ nílùú Abuja. Nínú ọ̀rọ̀ tí adarí ètò ìpolongo ààrẹ lẹ́gbẹ́ òṣèlú APC Abdulaziz Yari fi léde, ó ṣàlàyé pé ààrẹ ti buwọ́lu àlàkalẹ̀ àbá ìpolongo ìbò. Ìpolongo yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ́de ní Kaduna lọ́jọ́rú ọjọ́ 24 oṣù kẹwàá. Gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ètò ìpolongo ọ̀hún, wọn yóò tẹ̀síwájú lẹ́yìn ìwọ́de lọ sí Port Harcourt ìpínlẹ̀ Rivers àti Maiduguri ìpínlẹ̀ Borno. Àjọ elétò ìdìbò Nàìjíríà INEC ti ṣe àgbéjáde orúkọ gbogbo àwọn olùdíje dupò gómìnà jákèjádò orílẹ̀-èdè yìí. Àjọ INEC gbé àkọsílẹ̀ àwọn orúkọ ọ̀hún jáde ní múrasílẹ̀ ìdìbò gbogbo ọdún 2027. Àmọ́ o, àjọ elétò ìdìbò kò fi wọ́n fo orúkọ òǹdíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àti òǹdíje wọn Ladi Adebutu nínú orúkọ àwọn tí yóò dupò nínú ìdìbò tí yóò wáyé ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2027 nípínlẹ̀ Ogun. Àgbéjáde àjọ INEC tí akọ̀wé rẹ̀ Rose Oríran Anthony buwọ́lù ni wọ́n gbéjáde lórí ìtàkùn ayélujára lọ́jọ́ Sátidé. Òǹdíje mẹ́tàlá ló wà nínú àgbéjáde ọ̀hún nípínlẹ̀ Ogun, ṣùgbọ́n kò sí òǹdíje kankan tó ń ṣojú ẹgbẹ́ òṣèlú PDP. Àìsí orúkọ Adébútú nínú àgbéjáde INEC ni ó ń fa ìbéèrè lórí jíjẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀, bó ti jẹ́ pé wọ́n fẹ̀sùn kan pé orúkọ rẹ̀ kò sí nínú àkọsílẹ̀ orúkọ ọmọ ẹgbẹ́ PDP tí wọ́n fi ṣọwọ́ sí àjọ INEC. Sẹ́nítọ̀ tó ń ṣojú ẹkùn ìdìbò àríwá Edo Adams Osọ́mọlẹ̀ ti fẹ̀sùn kan mínísítà iṣẹ́ òde David Umahi pé ó ń figbá kan bọ̀ kan nínú lórí bí wọ́n ṣe ń pín owó àkànṣe iṣẹ́ òpópónà ìjọba àpapọ̀. Ó tẹnumọ́ pé ó yẹ kí wọ́n kọ́kọ́ ṣe àtúnṣe àwọn ọ̀nà tó ti bàjẹ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àkànṣe ọ̀nà tuntun. Osọ́mọlẹ̀ sọ̀rọ̀ ọ̀hún lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ayélujára kan níbi tó ti mẹ́nuba àìgbọ́ra-ẹni-yé láàrin òun àti Umahi lórí àbá ìṣúná ẹ̀ka ọ̀hún àti iṣẹ́ òpópónà ìjọba àpapọ̀. Alága ẹ̀ka ọ̀dọ́ lájọ ọmọlẹ́yìn Kristi your weekend evangelist Stephen Awoyale so pe ije gaba ni se pelu sise eto ije olori ati sise sesin eniyan yato si wiwa ipo ati lilo agbara Awoyale so oro ohun ninu ipago elekarun your weekend ni Kwara ti won pe ni Dominion ije gaba eyi to waye nilu Ilorin oro awon odo lati je eni ti o se fokantan ki won ma se je ki ife owo iwa leni lorun awujo ati okiki gba igbagbo won sonu oro won lati wa anfani leka eto eko idokowo imo technology ise agbe eka iroyin oselu ati awon eka miran to wa ni ibamu pelu iwa bi olorun Awoyale salaye wipe eniyan marun deni adota ni yo gba awon irinse ise owo ebun owo ati awon nkan miran ti yo mu ki won o le je eni to le daduro laye ara won ati lati le dokowo ninu oro apileko re eni to je alaga egbe ajomo leyin Christi Kan eka ti ipinle Kwara Right Reverend Sunday Adewole eni ti akowe ajo Kan soju fun Apostle Shina Ibiyemi salaye wipe ije gaba tumo si fifi aye gba akoso ase Kristi ti o fun awa moniyan ninu oro iwasu re pastor Bola Paye mo se apejuwe ije gaba gege bi lilo ipo ase ati agbara bi otito ajo to ngbugun ti lilo egbogi oloro NDLEA ti tun pada fowo sinkun ofin mu iya arugbo eni odun meta le laadorin uloma Uchechi Sunday lori esun sise fayawo egbogi oloro leyin bi odun kan ti o se iru ese be iya arugbo ohun ni won mu lojoru ojo keje osu kewa nile re to wa ni ite uzo umaguma ijoba ibile obingwa ipinle abia pelu ogun oloro kan ti oruko re nje methamphetamine ati colorado awon iru igbo ile okere kan ti won fesun kan pe o romo aso re gege bi ajo NDLEA se so di mimo won fowo sin kun ofin mu arabirin ohun leyin ti won fi mu finle ti won si lo ogbonu lati tu asiri awon odaran ti won lo egbogi oloro won salaye o wipe iya arugbo ohun ni ibudo kan ti awon odaran ti lo egbogi oloro ti ma pade agbenuso ile ise ajo to ngbogun ti lilo egbogi oloro femi baba femi salaye wipe ninu awon ise takuntakun ti awon se la won ti fowo sinkun ofin mu awon kan kakiri ipinle lara re ni bi awon ti ri awon egbogi oloro gba ti awon si fowo sinkun ofin mu awon tin lo egbogi oloro lona ito pelu gbigba awon ohun ija oloro ti won fi nsose lowo won lara re ni eyi ti won se ni ipinle plateau na be ba se ndarapo mo wa iroyin ekunrere le ngbo ni Diamond 88.7 FM Ilorin iroyin yo tesi waju leyin idanuduro ranpe yi
4: Ederapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 88.7 FM Diamond FM shining supreme
1: Eka bo pada iroyin tesi waju ni Diamond 88.7 FM Ilorin ni ile okere iko alatako oti ni yeme eti kilo fun awon ero oko ojo ofurufu ati awon ile ise oko ofurufu lati yago fun papako ofurufu ati ojo ofurufu Saudi leyin ti won se ikolu to se kupa eniyan mejila ni papako ofurufu Riyadh o le ni odunrun eniyan lo farapa ninu ikolu to waye ni ojo Saturday ni papako ofurufu King Khalid ni Saudi Arabia Houthi ni won fi oro lede lojo isimi wipe lo yato si bi won se nsoro won o fi gbogbo enu soro boya a oro hun ni se pelu ikolu ojo Saturday sugbon iko tun ri atileyin gba lati Iran ti salaye wipe awon la won se ikolu si awon papako ofurufu papa julo eyi to waye ni ojo alamisi to koja awon ti won fori lugbadi kini ohun ni merin omo orilede Saudi meji lati Bangladesh, enikan lati ile America, Jordan, Palestine, Syria, Sudan, ati Egypt ni sisentele ni won fori lugbadi isele isekupani to waye ninu ikolu to waye laipe ohun iko alataku o ti je iko adi amara oselu ati awon elesin muslimi Shia ti won ri atileyin gba lati ile Iran iroyin leka ere idaraya Iko agbabolu ikurudu city ni won ti bere sini fa koyo ni idije league Nigeria bi won ti lu iko Kwara United layo meji si odo ni ifese won se osekejo eyi to waye ni papa isere Mobolaji Johnson Arena onikan Eko awon agbabolu Oga Boys ni won fa koyo lati bere to je pe laarin iseju meji ti ifese won se bere ni won ti koko gba ayo akoko sawon leyi to domi tutu sara awon iko to wa lati Kwara iyen Kwara United to si mu iwa leni lorun le kankan nigba ti awon agbabolu iko Ikorodu City bere si ni gbayo lako awon Oga Boys ni won bere si ni fa koyo to si je wipe nigba ti o fi di iseju kerin din logoji fese won se Ike Chukwu Junior ni o gbabolu sawon ti o tayo awon adeyin mu iko Kwara United ti ayo won fi di meji si odo iroyin ekunrere fun ti osan oni koni ju bayi lo ka to danu duro egbe awon kokota ati menuba lekan si afito yin leti pe are tinubu yo se ifilole igbimo olupolongo egbe oselu APC lojoru ose yi Ajo eleto idibo se agbejade oruko awon ondije dupo gomina alaga tele legba oselu APC Adams Osomo letako umai lori akanse ise opopona ni ile okere lati mu wa se tigbo yin pe iko alakatakiti o ti kilo fun awon ile ise oko ofurufu ati awon iru oko lati ma se lo papa ofurufu Saudi leyin ikolu gbemigbemi to waye ni Riyadh Leka ere idaraya iko agbabolu Ikorodu City fa koyo leyin ti won lu iko Kwara United leko Nje mo pe niru ojo oni idibo agbegbe waye jake jado Nigeria eyi to mu ki won o tubo ti won pada yan Oloye Samuel Ladoke Akintola gege bi olori agbegbe Iwo Orun nigba na labe ase agbe oselu Nigeria National Democratic Party NNDP lasiko ti gbami si omi o to ngbona jojon laarin iko oselu ohun ati egbe oselu ti Obafemi Awolowo ti a mo si Action Group AG nimba ye ti mo bo ba ni ohun kon te fe to awon akoroyin wa leti e pe sori number ibani soro 0916062 7526 Abiodun Akinwumi lo se akojopo iroyin ekunrere ti osan oni Oloye De Seyi Jacob lo tu se di abinibi to mu wa se ti igbo yin e seun pupo be se nte ti gbo ikan ni wa ikan ni yin to tawon yo yi akosimi oni o opo re la se loke ipe

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì.
1: Going full throttle with non-stop hits. 88.7 FM.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi lẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òwòjú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run.

0: gbogbo àfonífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Elfata ṣí gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn ó yá ẹ gba ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin tí bẹ́ẹ̀ ni òpópónà mọ́rítàlá nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn-ún ìrọ̀lẹ́ àrúgbó ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
1: Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Ẹ fi fún Olúwa ẹ̀yin ọmọ àwọn alágbára. Ẹ fi ògo àti agbára fún Olúwa. Ẹ fi ògo fún Olúwa tí ó yẹ fún orúkọ rẹ̀. Ẹ máa sin Olúwa nínú ẹwà ìwà mímọ́. Ohun Olúwa ń bẹ lórí omi púpọ̀. Ọlọ́run ògo ń sàn ará. Olúwa ń bẹ lórí omi púpọ̀. Ohun Olúwa lé agbára. Ohun Olúwa lé ọ̀la ńlá. Ohun Olúwa.

ìbùsí fún àwọn ènìyàn rẹ̀. Àmì ẹ̀kẹ́ alleluia. Ẹ̀yin Jésù Kristì lógo, a dúpẹ́ fún àánú ńlá tá a rí gbà láti wà láàrin àwọn alàyè ènìyàn tí ó máa yin Ọlọ́run lónìí tí í ṣe ọjọ́ ìsinmi kejì oṣù kẹwàá ọdún 2026. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa pátápátá ní ipòkípò yòówù tí ẹ lè wà ní àkókò yìí, torí pé Ọlọ́run fún yín lóore ọ̀fẹ́ láti wà láàyè. Gbogbo ìrètí ni ó ń bẹ fún àwa àti ẹ̀yin pẹ̀lú. Lónìí yìí, à ń gbàlejò ìjọ kérúbù Seraphu onítẹ̀síwájú tí wọ́n wà ní òpópónà Muritala Ìlọrin olú ìyá àjọ wa ní ìpínlẹ̀ Kwara, Ìlọrin District Headquarters. Ní báyìí, àwọn akọrin ti wà ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ tájọ máa yin Ọlọ́run lónìí. Ikọ̀ yín Dáfídì gbogbo wa náà ni a péjú. À ń retí arákùnrin Káyọ̀dé Ògoluwa, àgbàdúrà pé wọn ò dìbàyẹ wa láyọ̀ àti àlàáfíà. À ń wòlé Ọlọ́run ti wà ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́, ṣùgbọ́n kó tó di pé ẹ máa gbóhùn, ẹ jẹ́ ká jọ yin ọba àwọn ọba. Èmi ni tí ní tòótọ́ Olóyèdè Ṣèyí Jacob, ọ̀kan nínú àwọn ọmọ wòlíì torí àánú gba. Bóyá o

0: talerikan
1: ilẹ̀ ní kọ́
0: orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ tún mú.
1: Ó sọ̀rọ̀ mélé tàbí.
0: Hello mami, ẹ̀rí yín yẹn tún sọ, ẹ tún ẹ̀rí yín yẹn sọ, ó ń break gbà tẹ́ fi ń sọ ẹ̀rí yín. Ẹ sọ ẹ̀rí yẹn.
1: Ẹ̀sìn tó lọ ṣe nínú ayé ọmọ mi fọ́sí, mo fẹ́ dúpẹ́.
0: Ọmọ
1: fún pátí wá kọ́ rí ní every Sunday, yóò mọ̀ sọ pé Ọlọ́run ó ti dúpẹ́ Ọlọ́run yìí dá fídíò kí n pàṣẹ láti ní kó mú lẹ́ẹ̀kan ṣoṣo. Àwọn tó kì í mú láì lè sílé wọn.
0: Ó ṣèdánwò ó mú lẹ́ẹ̀kan ṣoṣo.
1: Wọ́n ní pé kí n dúpẹ́ o, kí n sọ ẹ̀gẹ́ mi, wàá ní màá san ilé.
0: Olúwa ṣeun.

0: àbí bóyá wọ́n jẹ́ olóṣèlú àbí wọn ò ṣe olóṣèlú ibikíbi tí wọn bá ti wá
1: kò ní ṣe pẹ̀lú ẹ̀yà
0: kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn kò dẹ̀ ní ṣe pẹ̀lú òṣèlú tí àjọ yìí wà fún ni
1: nítorí wọn torí ìgbékalẹ̀ ní pé ìgbà yìí gbádùn rú àwọn èèyàn báyìí ó dá ẹjẹ́ ń lọ sọ́dọ̀ Alhaji Nasir Subaru náà lápá àbí bàbá wo pẹ̀lú àgbékalẹ̀ àjọ yìí lẹ́nu ọjọ́ mélòó yìí àwọn awuyewuye kan ó ń jáde tó sì ń jáde síta pàápàá jùlọ irúfẹ́ àwọn awuyewuye tí àlérò pé ń jáde yìí ó ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹni tó jẹ́ adarí fún àjọ yìí tẹ́lẹ̀ rí tó ti wà gẹ́gẹ́ bí adarí fún àjọ yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n rí pé ìkú ò nínú àjọ yìí pé òun ò ṣe adarí mọ́ àti àwọn ọ̀rọ̀ míì tó rọ̀ mọ́ tó jẹ́ pé gbogbo ẹ̀ àjọ fojú sunukun àjọ fi wúlò nìyẹn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Dr. Audu Musa Idowu ẹ jẹ́ wò báyìí sà ìkúrò nínú eléyìí àwọn kan sọ pé bóyá torí pé wọn ò rí tíkẹ́ẹ̀tì láti lọ sílé asòfin ìyẹn aṣojú sòfin ni o tó wà fún ẹkùn ìdìbò Èkìtì ìsìn òkè ẹ̀rọ àti bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Kwara lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú PDP gbà ni wọ́n fi kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP wọ́n tún wá kó pé bí adarí àwọn kan wò pé kíní yìí ní ṣe pẹ̀lú òṣèlú pọ́rọ̀ òṣèlú ni ẹ jájọ wò pẹ̀lú ìdásí àjọ yìí tá a mọ̀ sí àjọ ABS Foundation gẹ́gẹ́ bí ìdáhùn tẹ́yìn náà ń fáwọn èèyàn kọ̀ọ̀kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíín gbọ́ àlọ́hun ògbábọ̀ ẹ já gbọ́ àbọ̀ látẹnu yín sà.
2: Ẹ ṣeun àtọ́kùn ọ̀rọ̀ yìí kò yí rárá kì í sì ṣe nǹkan tó le
1: kì í sọ̀rọ̀ tó nira
2: rárá ó dùn mọ́ mi pé ẹ̀yin náà sọ tá a sì gbọ́ lẹ́nu ẹni tí ń ṣe olùdarí iléeṣẹ́ ẹ̀bẹ̀ ẹni tó dá ABS Foundation kalẹ̀ tó jẹ́ Dr. Abubakar Bukola Saraki wọ́n ní àwọn fẹ́ ní àjọ kan tó jẹ́ pé àwọn ọmọ fi ran àwọn aráàlú lọ́wọ́
1: àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ
2: bẹ́ẹ̀ ni ọkùnrin ni obìnrin ni ọjọ́ ọmọ ẹgbẹ́ wa ni ọjọ́ ọmọ Kwara ni ọjọ́ ọmọ Nàìjíríà ni tó bá sà ti jẹ́ pé ọ wá ọba àánú wa tí wọ́n sì ṣèwádìí pé lódodo ó nídìí àánú yìí ẹ mọ́ wo ibi tó ti wá ẹ mọ́ wẹ̀yàmẹ̀yà ẹ mọ́ wo nǹkan kan ẹ dá lóhùn kan tó fẹ́. Wọ́n wá ní láti jẹ́ kí kinní yìí kó lè dúró gẹ́gẹ́ bí àwọn ṣe fẹ́ gbogbo ẹni tí ọba ṣe òṣèlú kọmọ débẹ̀ o
1: kọmọ wà nínú
2: ṣèlú ṣíṣe kọmọ wà nínú àwọn tí wọ́n jọ mọ́ ṣàkóso inú bẹ̀
1: nínú àjọ náà
2: torí ta bá ti rí olóṣèlú tí wọ́n jọ ń ṣe àkóso inú bẹ̀ yẹn yóò ní kọnukọ́wọ̀ nínú a jẹ́ pé èròǹgbà ọkàn tí wọ́n fi gbé kalẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́nu àbí nǹkan tí ń sọ òye
1: pe àwọn yóò mọ fojú pé yóò ṣèlú náà
2: olóṣèlú olóṣèlú náà ni ebi lágbájá ni níbẹ̀ náà òṣèlú ní ṣe náà kádọ̀ contest nǹkan báyìí wọ́n fẹ́ contest pé kò bá nǹkan tí wọ́n fi gbé kalẹ̀ mu nígbà tẹ́ni wá lòun fẹ́ ṣe ṣe mọ̀ pé èèyàn gbọ́dọ̀ fi nǹkan lẹ̀ fún kan ni ọ̀fẹ́ ṣe fi eléyìí lẹ̀ o sì tún fẹ́ ọ̀fọ̀ mú kan ni ọba mọ̀ pé lódodo ọ̀fẹ́ wá kinní ó fi eléyìí lẹ
1: pé má jò sẹ́kù má ta láwìn ìkanlẹ̀ yìí ó fọwọ́ mú
2: tó bá wá fi eléyìí òun lẹ̀ ó tó bá wá lọ tí ọba wá rí eléyìí òun ṣe pé yóò wá tún padà wá sí ibẹ̀ yẹn mọ́nà tó ló ti fi hàn pé òun fẹ́ ṣe òṣèlú torí nínú foundation tá n sọ yìí àwọn ọmọ ẹgbẹ́ apc ń wá ẹgbẹ́ pdp ń wá ẹgbẹ́ app ń wá tí wọ́n yẹ kí wọ́n bára ìrànlọ́wọ́ wá eléyìí wọn ò ní kí wọ́n mọ̀ sí torí ìrànlọ́wọ́ ni wọ́n bá wá tí ẹni tí àwọn tí bá wá ń ṣe àkóso rẹ̀ tí wọ́n bá wá rí i pé wọ́n fì síbi ẹgbẹ́ kan sẹ́gbẹ́ mi ò lè wá bẹ̀ wọ́n then interest clash of interest yóò mọ̀ ṣẹlẹ̀ lẹ́ni tó ní nǹkan rẹ̀ nígbà tó sì jẹ́ pé ẹni tó ní nǹkan rẹ̀ lè láàyè wọ́n rọ̀ sùn yìí lóun gbé kalẹ̀
1: pé wọn ò fi tòṣèlú gbé lẹ̀
2: kò sí nǹkan tó kàn so definitely ẹni tó bá ti ní political interest definitely yóò sùn.
1: Ṣé ẹni ti ní tẹ́lẹ̀ àbí ó ṣẹ̀ṣẹ̀ ní political interest ni.
2: Ọtí ó ti fẹ́ wá sòṣèlú mo rò pé foundation náà sì dáa dúgbà tó wá ṣe tán tó fẹ́ jáde tán yanyan kò sí mú mọ́ra mọ́ sàmà pé ó di túláàsì kó fi kalẹ̀ nígbà tó wà ń bẹ́ẹ̀ ẹ bá òun náà ń ṣe òun náà ń gbowó.

0: Day.
1: For up-to-date news reported across the globe, be rest assured you're on the right radio dial. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station. Diamond 88.7 FM is here to make sense out of your world through our balanced news coverage from the nooks and crannies of Nigeria and beyond. Journey with us through the news we tracked for you at this moment on your shining supreme station.
2: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àgbáyé.
3: Ẹ̀kú rọ̀lẹ́, wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu yóò ṣe ìfilọ́lẹ̀ àtúnṣe ọ̀nà òpópónà ńlá ní ìpínlẹ̀ Niger lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Ìjọba àpapọ̀ kó àwọn ènìyàn 111 ọmọ Nàìjíríà wálé láti South Africa. Gómìnà ìpínlẹ̀ Èkìtì ṣèlérí ìgbà rere ní sáà rẹ̀ kejì lọ́fíìsì. Ní ilẹ̀ òkèrè, ènìyàn 109 kú níbi ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ojú omi tó dànù ní Djibouti. Lẹ́ka eré ìdárayá, agbábọ́ọ̀lù Uche Collins fi ikọ̀ Katsina United sílẹ̀ darapọ̀ mọ́ ikọ̀ kan ní Saudi Arabia tí orúkọ rẹ̀ ń jẹ́ RR. Ẹ kú rọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Olóyédé Ṣéyí Jacob ni oníròyìn yín. Ẹ mú gbàgbé o pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà lè download app wa lórí Play Store, Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sétí gbọ́ yín lẹ́yìn ìtanadúró ráńpẹ́ yìí. Ẹ kú kalẹ̀.
4: Ọlọ́run kíkọ rẹ ní opportunity buy ma ex inu japa ni
5: o le ṣidi kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́ àti olùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè japa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n sinmi ríranu mọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ kúrò nílé, síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
6: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìbọn yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Ìròyìn káàkiri àgbáyé ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu nírètí wà pé yóò ṣe ìfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ àtúnṣe àti fífẹ̀ lójú òpópónà oní 384 kìlómítà dín mẹ́rin ní òpópónà Lambata sí Bida lọ sí Mokua lọ sí Mokera tó fi dé Kotangura ní ìpínlẹ̀ Niger lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday 13 oṣù kẹwàá tá a wà yìí. Àkànṣe iṣẹ́ ọ̀hún ni ìrètí wà pé yóò mú lílọ bíbọ̀ túbọ̀ jágere, pàápàá jùlọ láti mú kí okoòwò rọrùn àti fún àwọn àgbẹ̀ láti lè máa kó èrè oko wọn ní agbègbè ọ̀hún ní rọrùn. Ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ìbáṣepọ̀ aráàlú lẹ́ka àárín gbùngbùn àríwá, ọ̀mọ̀wé Abiodun Asiat, nínú ọ̀rọ̀ tó fi léde lọ́jọ́ ìsinmi ọjọ́ Àìkú, ló ti ṣe àpèjúwe òpópónà ọ̀hún àti àkànṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí èyí tó ṣe pàtàkì tí yóò mú ìgbòkègbodò ọkọ̀ rọrùn sí lágbègbè ọ̀hún, tí yóò sì tún mú kí ọrọ̀ ajé túbọ̀ ru gọ́gọ́ sí ní agbègbè náà. Ayẹyẹ ìfilélẹ̀ ètò ọ̀hún ni yóò wáyé ní nǹkan bí ọwọ́ ọ̀sán nílùú Bida lọ́jọ́ Ìṣẹ́gun, pẹ̀lú ìrètí wípé mínísítà tí ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde Sẹ́nítọ̀ David Umahi yóò wà níkàlẹ̀, gómìnà ìpínlẹ̀ Niger Muhammad Umar Bago àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tó ń ti ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Lára ètò tí wọ́n ń fi kalẹ̀ náà ni wípé òpópónà ọ̀hún ni yóò ṣiṣẹ́ láàrin Lambata, Bida, Mokua, Mokera lọ sí Kotangura, léyìí tí yóò so àwọn agbègbè tó ṣe pàtàkì pọ̀ ní ìpínlẹ̀ Niger, tí ó sì mú lílọ bíbọ̀ ọkọ̀ akérò àti àwọn ènìyàn lágbègbè ọ̀hún rọrùn sí. ìjọba àpapọ̀ tún ti kó àwọn ènìyàn 191 mìíràn tí wọ́n ń finla pé ní orílẹ̀-èdè South Africa wá sílé látàrí ìkọlù sí àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún. Àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó dé ọ̀hún lára wọn ni ọkùnrin 134, obìnrin 23, àti àwọn ọmọ wẹ́wẹ́ 134. Wọ́n ti gúnlẹ̀ sí ìlú Èkó láti South Africa nínú ọkọ̀ òfurufú South Africa Airway. Ẹ̀ka tó ń rí sí ilẹ̀ òkèrè ni wọ́n sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ látẹnu agbẹnusọ wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúwafẹ́mi Adéníyì. Ẹ̀ka ọ̀hún ṣàlàyé wípé wọ́n ti kí àwọn tí wọ́n kó wálé ọ̀hún káàbọ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọ̀dọ̀ àwọn lájọ tí ọ̀rọ̀ kàn, àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé ní ilẹ̀ òkèrè, àjọ tó ń gbógun ti ṣíṣe fàyàwọ́ ọmọnìyàn, àjọ tó ń rí sí ọ̀rọ̀ yàjóyàjó láwùjọ wa àti gbogbo ẹ̀ka ìjọba àpapọ̀ tí ó níṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbánjẹ ti ṣe ìlérí pé sáà kejì òun lọ́fíìsì yóò túbọ̀ lapa rere. Ó sọ ọ̀rọ̀ ìdúpẹ́ sí Ọlọ́run lásìkò tí ó ń sọ̀rọ̀. Ó ṣe àpèjúwe ìṣàkóso òun fún ọdún mẹ́rin àkọ́kọ́ gẹ́gẹ́ bí ojúrere Ọlọ́run. Oyèbánjẹ ni àwọn àṣeyọrí tí ìṣàkóso òun ṣe jẹ́ ojúrere Ọlọ́run àti àtìlẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu. Bákan náà ni ó ní ìrètí wà wípé sáà tí òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yìí yóò túbọ̀ dára, yóò sì mú ìlọsíwájú bá ìpínlẹ̀ ọ̀hún ju ti àtẹ̀yìnwá lọ. Gómìnà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde ní ìlú Adó-Èkìtì lónìí ọjọ́ Àìkú, ó ṣàlàyé ọ̀rọ̀ náà lásìkò tí ó lọ ṣe ìkádì ètò pàtàkì tí wọ́n fi ṣe ìyìn oníwákàtí mẹ́jọ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà pàtàkì láti ṣe àmì ayẹyẹ ìparí sáà rẹ̀ àkọ́kọ́ tí wọ́n sì ń gbìyànjú ìmúrasílẹ̀ ìfilọ́lẹ̀ sáà kejì. Gómìnà ṣàlàyé wípé kò ní sú òun láti máa dúpẹ́ àti láti máa sin Ọlọ́run fún àánú rẹ̀ àti ìwàláàyè rẹ̀ lórí ìṣàkóso ìpínlẹ̀ Èkìtì. Oyèbánjẹ ni wọn yóò búra fún sáà kejì lọ́jọ́ Jímọ̀ 16 oṣù kẹwàá tá a wà yìí, lẹ́yìn tí wọ́n ti dìbò yàn fún sáà kejì 20 oṣù kẹfà ọdún yìí nípínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Kebbi Comrade Dr. Nasir Idris Kaurangudu ni ó ti bẹ̀rẹ̀ àkànṣe iṣẹ́ òpópónà tí ó jẹ́ oníkìlómítà 2.1 ní agbègbè Kukuntasara ní ìjọba ìbílẹ̀ Birnin Kebbi àti èkejì ní agbègbè Birnin Lafia lọ sí Goma tó fi dé Tasini ní agbègbè ìjọba ìbílẹ̀ Agugu. Àwọn àkànṣe iṣẹ́ òpópónà ọ̀hún ni ìgbésẹ̀ lára àti mú kí lílọ bíbọ̀ ní àwọn ẹsẹ̀ kùkú kó túbọ̀ rọrùn sí àti láti mú ọrọ̀ ajé rú gọ́gọ́ ní ìpínlẹ̀ náà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ àkànṣe iṣẹ́ náà, Gómìnà Idris ṣàlàyé wípé àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún jẹ́ ìmúṣẹ ìlérí tí òun ṣe lásìkò ìpolongo ìdìbò àti ohun tí àwọn fi sọ́kàn gẹ́gẹ́ bí ìṣàkóso láti mú kí àyípadà rere bá ètò amáyédẹrùn lẹ́ka ọ̀nà ìgbòkègbodò ọkọ̀ àti láti fòpin sí ìpèníjà tó ń dé bá àwọn ènìyàn ní ẹsẹ̀ kùkú, kí lílọ bíbọ̀ láti ìlú ńlá sí àwọn ìlú kéréje-kéréje lè túbọ̀ rọrùn. Ọ̀nà ti dúkú tasa ní ọ̀nà oníkìlómítà 2 tí wọ́n nírètí pé wọ́n ó parí rẹ̀ láàrin oṣù mẹ́fà. Bẹ́ẹ̀ ni òpópónà Birnin Lafia Goma sí Tasini níjọba ìbílẹ̀ Agugu ló jẹ́ oníkìlómítà 32 tí ìrètí wà pé wọ́n ó parí rẹ̀ láàrin oṣù 12. Wayo Khalifa Adabiyin Sheikh Mustafa Muhammad Kamaldin ti pe fun ifaraji fun iwa omoluabi irele ati gbigba ti elomiran ro ni ti awon adabi bi ijo ile eko nla asumuratu adabiyatu kamalia ile eko kewu ati imo esin islam to kale si ilu ilorin olu ilu ipinle kwara se nse ayeye 100 odun idasile re lasiko to nsoro nibi ayeye isamiyeye 100 odun ohun o se apejuwe re gege bi eye ti o fitan rere bale nipa wipe ki se siso nipa itan rere ti ile eko ohun ti fi bale nikan sugbon ayeye 100 odun ohun se apejuwe awon ohun to tin sele lati 100 odun seyin di awon ohun to ni se pelu aforiti irubo ati fifi iparere lele lati iran kan de iran miran o te siwaju wipe ayeye 100 odun ohun ni yo tun fun awon eniyan lanfani lati ronujile lori aseyori ile eko ohun ki si se yi nikan sugbon yo tun fun won lanfani lati ri daju ati lati tun se agbedide ifaraji otun fun iran to nbo leyin khalifa abi adabi adabiyin ni o tenuma wipe al adabi je arin gbogun imo eko ti o nse apejuwe fifun okan ni imo ti o peye pelu afojusun rere ni ona to to o ba awon odo soro o ran won leti wipe won ki se ajogun ile eko nla to ti lo 100 odun ohun nikan sugbon won tun je awon eniyan ti yo mu ki ojo larere ki o wa ati awon ti yo se agbekale ojo larere bi e ba se ndarapo mo wa iroyin kaakiri agbaye le ntati si ni Diamond 88.7 FM ilorin iroyin yo tesi waju leyin danduro ranpe yi
0: mo wa ni idakun kai lu jarawa idakun ibadore Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
3: e kaabo pada iroyin te siwaju ni ile okere o kreju eniyan 100 ati 9 ti ko si yo awon omo wewe me dogun sile ni oku ti opolopo awon eniyan miran si di awati lasiko ti oko oju omi danu ni etikun Djibouti gege bi ajo awon ton ri si irin ajo se so oro ohun di mimo won ni oko oju omi ohun lo rin ajo lati Djibouti lo si Yemen to si ko 300 ati 50 eniyan leyin ti o yi subu ni ilu kan ti won pe ni Obok ajo to ri si ile lo bibo ni Djibouti eni to je adari won oloye Alexandra Kosaik shalaye wipe isele aburu ohun ni o ran wa leti ohun ti awon eniyan koju nigba ti won ba ngbiyanju lati re okun koja lati wa aye rere ni ile ibomiran ole ni egbegberun awon arinrin ajo lati ile Africa ni won rin irin ajo to lewu ohun lododun lati lo si awon ilu to wa leti okun ni oke okun lohun gege bi ajo ti o je ti isokan agbaye ohun sese agbejade re awon alakoso ni ayika ohun ni won tin se eto bi won yo sese isinku fun awon to ku ninu isele ijamba oju omi na be ni awon ti won rula ti won je omo orilede Ethiopia ni won se eto idola ti eto ilera fun iroyin leka ere idaraya agbabolu Uche Collins ti se eto adehun tutun pelu iko ti o fi dikale si Saudi Arabia iyen ko agbabolu RR Collins ni o darapọ mọ ikọ agbábọọlu ara lati ikọ ti o ndije ni idije ligi Nigeria iyen ka Sina United o ti sise nigba kan ri ni ikọ Bendel Insurance bakan na Collins gba ayo meji lasawon ninu ifese wonse mokan le ni ogbon to ti soju iko Bini Arsenal ni sa igbabolu to koja elesi ayo ohun lo fakoyo lori papa eyi to mu ki irawo re otan ninu idije sa ligi Nigeria ni sa to koja lo o ti darapo mo iko ohun di darapo to darapo mo iko Aral ni o je igbese pataki kan ninu irin ajo orire re Collins ni ireti wa wipe yo tubo fakoyo ni iko Saudi ti o lo darapo mo ni sa igba bolu tutun to nkanlekun iroyin kakiri agbaye fun ti role oni ko ni ju bayi lo ka to danu duro egbo awon koko ta ti menuba lekan si a fi to yin leti pe are Tinubu yo se ifilole atunse opopona oni kilometer die din ni orin leni odunrun ni ojo isegun ijoba apapo ko awon eniyan ogorun ati mokanla omo Nigeria wale lati South Africa gomina Ekiti se ileri igba rere ni sare keji l'office ba kan ni ile okiri eniyan ogorun ati mesan ku nibi isele oko ojo omi to danu ni Djibouti leka ere idaraya lati fi to yin leti pe agbabolu Uche Collins fi iko Katsina United sile lo darapo mo iko kan ni Saudi Arabia ti oruko re nje RR ka to ma lo nje mo pe niru ojo oni lodun 1965 ni won di ibo agbegbe jake jado Nigeria eyi to yori si Atunyan sipo oloye Samuel Ladoke Akintola gege bi olori ekun iwo orun le Nigeria labe asia egbe oselu NNDP lasiko ti egbe oselu ohun ati egbe oselu Action Group ti Obafemi Awolowo nse orogun to gbona gregri leka oselu nigba na ni bayi e ti mo bo ba ni onkun te fe fi tu awon akoroyin wa leti e pe sori number ibanisoro 091 60 6275 26 Abiodun Akinwumi lo se akojopo royin kakiri agbaye ti role oni Oloyede Seyi Jacob lo tun se de abinibi to mu ase ti igboyin e seun pupo be se n tetigbo ikan ni wa ikan ni yin to sawon yo yi

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

àkókò àlùyọ breakthrough half hour. Ìwé Philippi oríkẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garaja Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn ìtẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí.

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì diamond 88.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 p.m. to 8 p.m. every sunday atọ́kùn ètò ní olùṣọ́àgùtàn ẹ̀kọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn ak ogunyemi láti cac òkè ìmọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi john bat foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́

0: olùṣàgùtà ẹkọnogò tí í ṣe atọ́kùn ètò òye ìjìnlẹ̀ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó ń bá wa ṣe ètò yìí nígbà gbogbo a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìránṣẹ́ ọlọ́run tí ó jẹ́ agbátẹrù ètò yìí èyí ni ni John Bat Foundation ó fẹ́ wá lọ sọ́dọ̀ gbogbo àwọn tó ń fún wa ní ìmọ̀ràn tó péye lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ a máa gbà á ládùúrà o olúwa nínú àánú rẹ yóò gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo yín níwájú mi nìyí ni olùṣàgùtàn ak ògúnyẹmí wọ́n ti wà ní sẹpẹ́ láti bá wa ṣiṣẹ́ lórí òye ìjìnlẹ̀ tí ò ní olùṣàgùtàn ak ògúnyẹmí mo mà kẹ́ ẹ pé ó pààbọ̀ sórí ètò yìí o
1: mo kí ẹ̀yin bàbá wa ní olúwa orúkọ jésù ọjọ́ yóò dalẹ̀
0: àmì àmì àmì
1: ẹ̀yin olùgbọ́ ètò òye ìjìnlẹ̀ níbi gbogbo tí afẹ́fẹ́ ètò iléeṣẹ́ diamond radio fẹ́ di la kíyẹn lọ́kùnrin lóbìnrin lọmọdé àti àgbà tẹ̀jọ́ olólùfẹ́ ètò yìí a gbàdúrà fún yín pé ìbànújẹ́ ò ní bá yín o a tún ti wà nínú ilé yàrá iléeṣẹ́ diamond ẹ lè máa wo wa kétékété lórí facebook kọ́láwọlé ògúnyẹmí tí wàá ti gbé síbẹ̀ ní gbogbo tiẹ̀ wà ẹ ó máa rí wa o a kíyìn káàbọ̀ o
0: etí
1: tẹ fi gbọ́ wa lónìí ò ní di o tòní ò ní jẹ́ àgbọmọ yín o
0: àmì o
1: a káàbọ̀ sórí ètò náà
0: ẹ ṣe ẹjẹ ká tẹríba fún àdúrà olúwa ọlọrun wa fẹpẹ fún ọ bàbá gbọpẹ wa fún ọrọ ọfẹ tẹ tí fún wa lónìí láti wá sórí ètò yìí bàbá gbọpẹ wa olúwa gba ẹyẹ wa wípé ẹ tún darapọ pẹlú wa sì bá wa ṣe ètò yìí yóò yọrí sí ìgbélékè ògúrúkọ rẹ afọpẹ fún ọ bàbá gbọpẹ wa ọpẹ àti ìyìn náà olúwa ṣe ní ìtẹwọgbà à ń lọ lórí ètò yìí orúkọ jésù kristo olùgbàlà darapọ pẹlú wa bá wa ṣe ètò náà má jà sí wí má jà sí sọ àwọn ọrọ tí yóò jáde lẹ́nu wa tí ó bí ẹ̀yàn ọlọ́run wa nínú má jẹ́ ó tẹnu wa jáde bàbá tí ń lanu wa gbòòrò olúwa máa kún àti olùbọ́ àti olùsọ lówó kọ jésù kristo olùgbàlà jáfì ìjọba ọ̀run ṣe lè jẹ ìjọba ọ̀run ò ní bọ́ lọ́wọ́ wa a ó sì máa dúpẹ́ jésù olúwa wa bí a bá dé ibi iṣẹ́ là ń ṣe a tún dé ní ìrọ̀lẹ́ yìí láti tún ṣiṣẹ́ lórí òye ìjìnlẹ̀ tí ò ní a ti ń bá iṣẹ́ kan bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan èyí ni lórí nǹkan tá ń pè ní ẹ̀sán àti ìgbẹ̀sán nǹkan tá ń ṣiṣẹ́ lé lórí nìyẹn a ti mọ nǹkan tó ń bí ta jẹ́ ìgbẹ̀sán a ti mọ oríṣiríṣi ẹ̀sán tó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí a dé ní àti ọ̀sẹ̀ tó kọjá náà ni pé a wá fẹ́ mọ àwọn nǹkan tí ọlọ́run máa ń lò láti fi gbẹ̀sán bó tilẹ̀ jẹ́ pé ẹ ti sọ fún wa pé ó máa ń lo èèyàn sí ènìyàn láti gbẹ̀sán
1: bẹ́ẹ̀ ni ó máa ń lo ìjọba
0: ó máa ń lo ìjọba bẹ́ẹ̀ ni láti fi gbẹ̀sán
1: fún àwọn
0: ará ìlú bẹ́ẹ̀ ni wọ́n ní nígbà mìíràn a máa lo iná
1: bẹ́ẹ̀ ni
0: a máa lo omi nígbà mìíràn
1: ó ń lo afẹ́fẹ́
0: ó máa ń lo àgbàrá gan pápá nígbà mìíràn
1: náà lómi
0: òun náà lómi náà sẹ
1: o kún omi náà ni
0: bẹ́ẹ̀ ni
1: ọlọ́run fi ṣèdájọ́ àwọn ẹjibítì láti padà lẹ́yìn àwọn ọmọ ìsírẹ́lì
0: bẹ́ẹ̀ ni o
1: sọtẹ́ máa sọ pé alẹ́ ni mo ń dẹ̀yìn lòun
0: alẹ́ ni má dẹ̀yìn
1: ọlọ́run náà wá jẹ́ ọba alẹ́ ni mú alẹ́ ni bá alẹ́ ni mú bẹ́ẹ̀ ni
0: ó sì lé faraó àtàwọn ọmọ ogun rẹ̀ ó lé wọn mú
1: bẹ́ẹ̀ ó tiẹ̀
0: sí ó sì mú kí wọ́n rì sínú òkú
1: pupa ó sẹ́bùrù náà ó lọ lúgọ̀dì wọn ni
0: olúgọdì wọn ni.
1: ó fomi òkun lúgọdì wọn.
0: àwọn ò sì mọ.
1: àwọn ò mọ.
0: wọ́n rí ojú ọ̀nà náà ni àwọn náà ń kó sí kẹ.
1: ṣe bíbẹ̀ náà mo náà ọmọ ìsẹ̀lẹ̀
0: bí. wọ́n rí mọ̀ pé àwọn ọmọ ìsẹ̀lẹ̀ ti kọjá nínú ojú ọ̀nà yìí ó yẹ kí àwọn náà gbọ́ ojú ọ̀nà náà.
1: ọlọ́run dá sẹ́ríà fún
0: wọn. ó fomi yẹn dá sẹ́ríà fún wọn.
1: ọlọ́run dá sẹ́ríà fún wọn.
0: ṣé wọn rẹni tó tala nínú wọn báyìí.
1: tala ń bọ.
0: mo ń bèrè ni bóyá rí.
1: ọ̀sẹ̀ tó tala.
0: gbogbo wọn ló ṣègbè sínú òkun náà.
1: baba
0: tí ẹja ṣe convention lórí wọn.
1: ní ayé noa tí ọba èèyàn mẹ́jọ lánàá ogun ayé ńgbà náà. àmọ́ kí ni population ayé ngbà yẹn.
0: àmọ́ kò sẹ́ni tó mọ population.
1: máa lọ ṣèwádìí bóyá àwọn ọ̀dọ́
0: náà. ó yẹ ká àwọn ọ̀jọ̀gbọ́n bóyá ò lè mọyé tí èèyàn ti ń bẹ láyé.
1: kí ni population ayé ngbà yẹn.
0: torí nígbà tí àwọn ọmọ ìsẹ́lẹ̀ tí àwọn kan pa àwọn ọ̀run ní ayé ọjọ́ òun won ni 600,000 ko ni won pe
1: lai somode ati awon obirin
0: eh ni won ni won parun
1: so olorun je alagbara
0: eh
1: o si je elesan ti mo sesan on ti si wa mo lo olorun lo gbe awon ijoba kale ke se lati sakoso nikan lati gbesan eyin le mo pe won o se da won o se da eyin le kon ti won sanburu o sanburu olorun nikan lo le se dajo ijoba ki se niyan
0: Olorun nikan lo le se da.
1: Bo se ri no. Olorun nikan.
0: Olorun lo ma se idajo afeyin pin
1: ro. Be ni.
0: Boya e to wa lo enu e lo to bi ju boya ti ta lo to bi ju nobody knows.
1: Tori leyin
0: Olorun lo mo.
1: Leyin Olorun.
0: Eh.
1: Na ma so pe ijoba mu ni mogun. Toro Olorun lo gbe won kale.
0: Eh.
1: So eni ti o ba si koja aye re, Olorun ti fun won legba pasan. Basa esan omo lo wa awon ijoba basa esan
0: awon eyan ni o si lo gege bi pasan yen lati fi na awon eyan
1: ijoba se bi ijoba ni awon agent se bon ni awon agbofun ro se bi on ni ile ejo on la so on ni awon adajo won ni awon olopa won ni awon DSS won ni awon lo
0: awon lawyer
1: so bible so fun no we ro mo ori ketala won o gbe ija olohun o gbe won sibe
0: won lasan ki se lasan
1: eh o gbe won sibe
0: lati gbe lati gbesan
1: so agbodo case o ni iwo ko asa iberu so to wa won pe owo jo baba ba wa regret po waye so
0: ta ba fi mu edanrin
1: eniyan na se eniyan
0: eh
1: ti ta ba fe gbesan baba lara omo kan olorun le yan awon aladugbo re ti ko mo jo raye gbe
0: eh
1: to ni ti baba re ti se
0: a wa gbesan lara omo yen
1: be ni
0: awon eyan ni o
1: se mo ti baba e se ti awon bi e se
0: eh awon eyan wa gbesan lara omo yen
1: a wa be ni olorun a gbe awon kan dide lati gbesan mo ti baba gbaburu se nti ya buru se
0: ati ti baba baba re gan se
1: to olohun raye gbesan lara je na olohun wa gbesan lara awon omo re to ro to pe emi ni olohun owu
0: ti be se baba wo lara omo ti ti na keta ti
1: emi ni olohun esan ti ma be se baba wo lara omo ni ran kan ni keji keta
0: si ikerin
1: so olohun a ma lo eniyan se eniyan ibe yen ni ati duro
0: ibe lati duro
1: Olorun wa ma lo angeli lati gbesan
0: Olorun wa ran angeli a ba ran angeli se yan
1: be ni
0: a se angeli nlu eyan ni
1: won ti se nilu nilu gbigbemi gan
0: eh
1: piparun
0: eh angeli ti o gbemi eyan
1: ah iwe isaya
0: sawona
1: iwe isaya oba kan bo ta n pe ni Senakeribu
0: okay si oba Assyria
1: Assyria
0: be ni mo mo
1: ani Assyria adani Assyria so oba Assyria
0: be ni
1: o nigba ijoba oba Hezekiah o pa won mo se le loju o nforo won o fitina won ni won lara
0: be ni
1: o yo won lenu
0: be ni
1: agbara won mo se le osika

0: ye mi
1: awon o ti eni kuro orile ede won
0: ki gan mo ni o fe ba ilo re ja
1: eh ki gan mo lo won
0: ki do ki le ki ni gan mo fe fi ba ilo re ja
1: ki lo ba ilo re ja
0: ah hmm
1: abi eye ko re pon fe ba lo ni
0: eh ah
1: so bi awon kan ye se ri
0: bi awon mo ise ni ye si ri si oba
1: se na
0: keri bu yen nigba yen
1: be ni
0: bo se ri si awon ya siria yen ni
1: o si ye oba to wa lori oye ngba yen iyen oba esikaya
0: esikaya be
1: ah ohun we
0: eh ohun kere
1: ohun kere ah ohun bi lo
0: ah ohun small
1: ah ohun small
0: ah
1: ori won gba
0: eh
1: aya won gba
0: eh
1: lo fi sato eleda lo
0: hmm
1: e gba mi olodumare
0: hmm
1: e gba mi
0: eni to ba ke mo gba da se ngba
1: eh be ni
0: hmm
1: aya ni kan gba mi ese mi ro
0: hmm
1: Mm. So Olorun na wa dide
0: o dide
1: ni mo ti saya mi ma eh. ma gbeje ma si gbesan angeli kan soso Olorun lo
0: angeli kan
1: eyo Olorun Olorun
0: lo meji
1: Olorun lo meji eyo kan soso
0: mm
1: eyo kan soso eyo kan soso Olorun lo angeli yen eyo angeli kan lọlọrun ran itan yen po wa ni ori Isaiah 37 iwe Isaiah 37 so beje ja ka die ni be lati ese ajan kala ti ese 33 nitori na bayi ni oluwa wi ni ti oba Syria o ki yo wa si ilu yi be ni ki yo mi oni fa igba lati ta iyo ofa kan sibe ki yo si mu asa wa si waju iwo oba Israel be ni ki yo wa odi ti o ona to gba wa
0: nko ni o gba lo
1: bẹẹni ma fi yi lọwọ kò sí ní wá sí ìlú yìí ní ijọ wá ni olúwa wí èmi torí pé èmi ọ dáàbò bo ìlú yìí ẹ wá wọ ẹsẹ 36 ọlọ́run wa ran angẹ́lì kan jáde lọ ó sì pa ọ̀kẹ́ mẹ́sàn ó lé ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ní ibùdó àwọn ará
0: síríà 185,000
1: just an
0: 185,000
1: just an angel
0: hey an angel
1: e ri pe olorun a ma lu awon angeli lati gbesan
0: angeli kan
1: e yo kan soso
0: to pa
1: 180
0: egberun bi mesan yen to tun le 500
1: be ni sir ni ojo kan soso
0: loru ojo kan moju
1: be ni sir
0: kò sì sẹ́ni tó ṣáàṣà àtàlà
1: ọlọ́run fẹ́ ọlọ́run lówó mú yàn ìwọ̀pọ̀ ọmọ bí ọ̀sà sí ń bo lọ́sà sí abẹ́ omi ni àbábẹ́ àpáta inú ilẹ̀ ni àborí igi angẹ́lì ẹyọ kan ṣoṣo ó sì jáde lọ ó sì pa ọ̀kẹ́ mẹ́sàn-án ó lé ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ní ibùdó àwọn
0: bẹ́ẹ̀ ni 185,000
1: was
0: killed
1: by an angel. Gbogbo gbogbo bomb won wa nbe
0: beni
1: ofa won wa nbe
0: beni ton fe fi ja
1: ton fe fi ba
0: ba ese kaya se ilu e ja
1: an soro agbara olorun lati gbesan lara awon ota ìjà tó fẹ́ gbé ìfúnra ara rẹ yẹn ò lérìjà yẹn gbé ó tó fi ìyà kan yà ni ẹ fọ oní tèmi lẹ́sàn ẹ já gbàrọ ọlọ́run gbọ́ já gba ohun olúwa gbọ́ ó ní ìdí àti bẹ́ẹ̀ tó yọ lẹ́nu jà ìwọ ti lo ọlọ́run fọ̀rọ̀ rẹ̀ lọ ọlọ́run fọ̀rọ̀ rẹ̀ lọ olódùmarè tó lágbára fọ̀rọ̀ rẹ̀ lọ kí ọba abúlé kankan sọ pé òun fẹ́ bá bàbá wa ẹ̀mí àjà kí ló ní
0: kí ló fẹ́ fi bàjẹ́
1: àbí ká ní kankan dìde pé.

0: fẹ bá gọvanọ jà.
1: O n ṣe ra ẹ ni.
0: Ẹ mọ jẹ aparọ ikú ìṣẹgbẹ àrùn.
1: Bẹẹni o.
0: So Ọlọrun o wa lu ọba yẹn gangan ọba Síríà Sẹnẹkẹrù Ọlọrun o lu ohun Ọlọrun wa dun nikan si angẹli o gbọdọ lu. Bẹẹni Sẹnẹkẹrù bọ ọba Síríà mú ọna rẹ pọn.
1: O sa.
0: Pàtó ti gbà gbogbo sójà kọ́ lọ́ ti dòkú.
1: Ó ṣe pápá lura.
0: Òkú mẹ́rin wọ́n fẹ́ gbé onìkan ló sẹ́kù.
1: Ó ṣe pápá lura ìbora.
0: Ó sì lọ ó sì padà ó padà sílùú rẹ̀ ní Nefe torí capital rẹ̀ ní Nefe. Ìdí nìyẹn tí Jona ò fẹ́ kọ́lọ́run ó dá ní Nefe sí. Ó fẹ́ kọ́ parun torí ìyọnu ló jẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé aran lọ sí ní Nefe ó sá lọ tásì ọlọ́ọ̀lọ́ tásì sí ó mọ ohun tí ń ṣe.
1: Ó mọ nǹkan tí ń ṣe.
0: Ẹ pé a ti bá lọ kéde fún ọ ìyípadà kó wọn ìfẹ́ kan yí padà.
1: Ó gbẹ́ni kọ́ lọ wò pa wọ́n nu. Bí ìfẹ́ inú rẹ̀ nìyẹn. Bí ìwọ náà ṣe sọ pé ọ̀tá rẹ̀ náà kó lọ panu kó panu náà lójoojúmọ́.
0: Ibi ọ̀rọ̀ Ọlọ́run sì lu ẹlẹ́sìn.
1: Bẹ́ẹ̀ Ọlọ́run lẹ́lẹ́sìn.
0: Ọlọ́run lórí
1: ìdájọ́. O sì filẹ̀ Ọlọ́run lọ́wọ́.
0: O sì filẹ̀ Ọlọ́run lọ́wọ́. Ìbọn
1: fúnra rẹ̀ ló sì wá fẹ́ pánu.
0: Lọ́lọ́run bá lòun ò ṣiṣẹ́ mọ́. Ìwọ ẹja ọ̀yàbá ń gbé Jona mi. Ọlọ́run afẹ́fẹ́ láti gbẹ̀sán Jona tó ń sá lọ ibi tọ́lọ́run ọ̀ràn. Ẹ tó wò yẹn kọ omi run. Ọlọ́run ìjì ni ojú òkun.
1: Iṣẹ́ Ọlọ́run yìí yà wá má dìde ni. Kí ènìyàn wà nínú ẹja fódìdì ọjọ́ mẹ́ta.
0: Ṣé bọ́lọ́run ni.
1: Kó sì wà láàyè.
0: Ṣé bí ọta lọ dẹja.
1: Ọlọ́run.
0: Bóyá ń yẹ nìkan lọ́lọ́run ni ìwọ dẹja kọ́yá gbọ́nú odò yẹn kọ́ lọ bá ń gbé mi. Ta ló tún wá mọ̀.
1: Ta ló mọ̀.
0: Ẹja là wá rí.
1: Ta ló mọ̀.
0: Ta lọ wá mọ̀.
1: Òótọ́ ni iṣẹ́ agbára wà lọ́wọ́ Ọlọ́run. Ṣé bí ẹnu ẹja òun náà ló fi ṣe owó báǹkì níjọ́ kìíní. Tóníkan lọ máa kówó kan máa kówó lẹ́nu ẹja.
0: Bóyá Olódùmarè gẹ́gẹ́ lọ́dọ̀ ẹja. Tọ́ fi wọ̀ gbé. Má sì kówó tán kò tán. Kì í ṣe pé nínú ẹja lọ́wọ́ ẹnu
1: ẹja. Ó wọ ẹnu ẹ lásán. Ó fi ṣe báǹkì.
0: Ó fi ṣe báǹkì.
1: Olódùmarè kábíyèsí. Kábíyèsí rẹ o.
0: So nígbà tí ó padà sí Nínéfè ó sì di ìgbà tí ó ṣe bí ó ti wọlé òrìṣà òrìṣà tó orúkọ òrìṣà rẹ ní Nisroki òrìṣà rẹ àti Adrameleki àti Sareseri àwọn ọmọ rẹ̀ sì fi idà pa.
1: Bóyá ó lọ dúpẹ́ lọ́wọ́ àwọn
0: òrìṣà wọn
1: pé òun lọ òun padà láàyè.
0: Nígbà tó kó.
1: Nígbà tí 185 èèyàn ti kú sínú ojú ogun tó ò mú kankan wálé nínú wọn. Ìwọ́ wà lọ fún orí balẹ̀ níwájú Ọlọ́run tún rán àwọn ọmọ rẹ̀ láti tún ṣe kú pa. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ẹ̀sán.
0: Ẹjẹ́ àronú dáadáa mú ẹ̀sán. Kò sí bí àṣàṣì. Kò sí bí ọ̀sà sí nínú ọ̀run kò sí bí ọ̀sà sí lórí ilẹ̀ kò sí bí ọ̀sà sí lábẹ́ ọ̀run torí gbogbo bí ọ̀rọ̀ òpó lè fara pamọ́ sí gbogbo bí ó gbé agbára rẹ pamọ́ sí Ọlọ́run lọ dábẹ́. Ohun èlò ìgbẹ̀sára kíyèsí. Ẹja kíyèsí kẹrin.
1: Ọlọ́run gbẹ̀sán fún àwọn ọmọ Ísírẹ́lì.
0: Akànfẹ́nu kan tí omi ní àti ìsọ ní kíkún.
1: Bẹ́ẹ̀ ni àti ìsọ.
0: Ibi Ọlọ́run kọ́kọ́ ti lo omi láti gbẹ̀sán ìwà búburú ni ìwé Genesis
1: orí kẹfà. Genesis yẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Nítorí ìwà gbogbo ẹni jẹ́ ìwà búburú.
1: Ìwà búburú ọmọ èèyàn di púpọ̀.
0: Ẹ jẹ́ yára yá èdè yìí lọ.
1: Kí ni èdè tí
0: ó ń yá? Èdè Yorùbá kan sọ pé ikú ń jẹ ọ̀gẹ̀dẹ̀.
1: Ikú ń jẹ ọ̀gẹ̀dẹ̀. Òun rẹ̀dí ó rò pé nǹkan ti
0: mú. Kò mọ̀ wípé
1: ti ń pa ènìyàn ni.
0: Gbogbo ètí wọ́rọ̀ pé o perfect o perfect.
1: Perfect perfect.
0: Ìgbòdò tí gbẹ̀sán bá dé ayé ó sọ ọ́ o sì ní rọrùn lọ.
1: Níbo ni kí ni perfection tó ní.
0: Ìgbà ìgbẹ̀sán bá dé Ọlọ́run ó fi ayé sú ọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sì ní gbẹ̀mí rẹ. Ọ wà kú
1: òní rí.
0: Ọ tọrọ kú Ọlọ́run ò ní ran sí ọ. Ọlọ́run sọ fún pé mo ti má Ọlọ́run mark yẹ kọ́ ba lè jẹ ìyàtọ̀ yẹ kó o jẹ. Àwọn ènìyàn ní ayé Noah yẹyẹ náà fi Noah ṣe.
1: Bẹ́ẹ̀ni fún gbogbo àkókò tó fi wàásù ni.
0: akọle bi bezo pe
1: ijo golf adu
0: be ni lo fi kede
1: se
0: se du we juda
1: lo 120 years
0: abi lo fi kede oju oro eyi pada si olorun o ti e wa je onifeju lo keyan fun yan ni anfani
1: for 120
0: years o to se dajo ko to gbe
1: sajo adake dajo
0: abajo
1: eh
0: ti ba se dajo ara re o tun mo oni sam nbe to ka le da onare but to ba se dajo pe ojare baba ojare o jebi
1: be ni yo da ke da
0: jo ajama jebi lo
1: ajama jebi ni
0: ronu dada
1: eh
0: ronu dada
1: eh
0: ronu iwa to nwu yi
1: ai wo se ka
0: o gbe yi
1: iwo ika eniyan
0: ronu
1: yo
0: o da wa npo to wa olorun fi ode iwa se
1: bi iwa se bi
0: oba ajo ba lu oba je joye oba je are orile re oba je
1: gomna
0: oba je minister to nko je ronu o ni awon eyan laro fi ya je won ntan gbe fi ke bi toju ilu apara yin le ko si ronu
1: be ni
0: you will die one day
1: Benny.
0: To ba ti wa ku natural ibada
1: ti o ni je pe
0: aja ni ojo ku re
1: eh
0: ronu
1: eh
0: olorun ran awon bandits awon kan ni si won gbe won gbogbo utan ni la account fura ra won na transfer re sa account awon bandits won tun ni ke gbogbo owo bi mo onidukia e lo mo ta ko mo ko won wa e san ni won je egba ni won
1: wọ́n ni ajá yóò
0: lè dùn ohun o bẹ́ẹ̀ ni ajá lọ jẹ òkú jésè bẹ́ẹ̀lì ajá lọ jẹ
1: ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ ọkọ rẹ̀ gan pápá ajá ló la
0: bẹ́ẹ̀ ni sà odidi ọba ni mọ́rọ̀ ọlọ́run respect ẹni kankan máa ń saburu
1: it's not a respect
0: gbẹgbẹ lórí ànọ́tí wo ló ní ta ló fún ọ
1: ọlọ́run
0: omewe omegbo talo lewe
1: o si le
0: talo legbo
1: o si le gba
0: agbara to lo talo lagbara
1: ai ologun lo ni
0: ewo ejo
1: ama ha
0: ogo to oni talo ni
1: ologun lo logo
0: ile to ko talo ni
1: ama hale mo
0: woloda yepe woloda simenti woloda parun to fi kan
1: nibo
0: eje ronu
1: nibo
0: je ronu so igba ti iwa aburu oba ti ikoju osumo lodo olohun awon eyan ro pa won gbon
1: be ni
0: olohun wa so fun na ori kefa we genesis oni o si se nigba ti eniyan bere si re ton bere si po lori ile ton bi omo okunrin ton bi omo obirin oni awon omo olohun gan won ri awon omo obirin eniyan pe won lewa mo si fi aya fun ara won ninu gbogbo awon ti won ti yan oluwa si wi pe gbe mi o ni fugba gbogbo ba niyan ja tori pe eran ara sa le ohun ojo re yo si je
1: ogofa
0: du o lati 1000
1: no de water o di
0: 120 olorun ge bi 900 ko ti 120 ti o ku ogun ba ku loni boya le firi eyo kan to 120
1: to je 120
0: boya
1: bene
0: hardly
1: bene
0: to ati ge si 70 bayi ugbe en ti koja 70 mo bayi yo esa extra years le lo olorun fe ni si fun yin ni
1: to ti koja 70 yen
0: olorun bo olorun fe ni si ni
1: ẹgbẹ́ mọ́ kọ gbẹ̀gbẹ́ iṣẹ́ kan tán ní èèyàn ṣe ní ibi iṣẹ́ ní ayé ọjọ́
0: overtime
1: olúwa ṣe overtime
0: because there is nobody that will clock 70 or 75 tí ó tún wọ́n service ní ìjọba
1: náà kò sí
0: àbí
1: àní kò síṣẹ́ ọba ti dé 75
0: ẹ wá mọ ẹwà àwọn aláìníròmú kan
1: kí ni ó ṣe wọ́n
0: mo pè wọ́n láìníròmú
1: kí ló ṣe wọ́n
0: so ẹnìkan sì wà lọ́fíìsì o ti ẹ̀tì o sì ti ìwà rọ́pò lójú ẹ̀mí rẹ̀ fi bẹ́ẹ̀ sọ wá dìgbà tí ikú bá wá yọ ọ́ kú òun bẹ́ẹ̀ o ti ẹ̀tì 5.
1: Overtime ló ṣe
0: overtime ọ̀dà ikú fẹ́ dé
1: ikú dẹ̀dẹ̀ ìgbò
0: tí ọgbà gbogbo fáìlì lọ́wọ́ ìtọ́ ẹ̀pẹ́ fúnra ara rẹ̀ wílẹ̀ fọ̀lọ́tìlẹ̀ lọ́ẹ̀kọ́ sí andy nofa ko mo se baba ke pe o bi abakini de ko mo amo envelope fun o honorable I wonder o wa so ra re di pe inu oti le sisin ku si
1: be ni inu oti ni
0: olohun gan so pe ti e ba da oko fun odun bi mefa
1: mm
0: ba do odun keje fun le yin nisin
1: be ni ko ma to ma to da ku se be
0: olohun so pe te ba se ise fun ojo mefa
1: yen ni shifty method
0: ojo keje e gbodo simi sugbe iwo ni rara life president life general fasia okay
1: bene
0: I will be to bade ni ogun odun si but owo re ba ngbon ti microphone jabo ti bene jabo lowo e o mo pele to lo ko wa ni wa honorable mo
1: eh
0: abuko ti wa wo
1: kilo de
0: ngba ji o ba njo to ba dudu waju jo tin to ara ti o mo pe to njade lara un gba president ba lo very red dress old lady
1: eh
0: ti ya gbe sara ti o mo pe gbe njabo
1: ah
0: se bi se la africa yi
1: ah
0: ta ro dide ya re to tan international anthem
1: eh
0: to gbo waya go suku to da ti tutu sale o ti to ara ko si mo pe to njade
1: o ti mo pe itan lo njade ni
0: di o se ko ya jesi lo
1: o ya jesi
0: so awon omiran wa le aye o la gba awon alagbara e je kin kase ka kanu oni olorun si ni pe iwa buburu eyan di pupo li aye sibe olorun tun se gbogbo yen pe oke e je adi odun aye won ku sibe arin 120 iwa tan ton wu gan o buru yo to lo 1000 laye
1: be ni
0: agara wa do olorun
1: be ni
0: oni olorun wa ri pe gbogbo ero okan eniyan
1: kiki bi ni
0: lojo ojumo ko si ero I don't wonder
1: kiki bi ni
0: you want to live alone you want to dominate alone you want to rule alone ki lo de ki lo de be ba re ni ba wi eronu yin o se governor fonu mejo
1: senator
0: fonu mejo minister fonu mejo wo na tun se olosa
1: ambassador
0: si orilede mi fonu mejo
1: be ni
0: o tun wo o tun ni iwo na lokan
1: ki lo ye ko kan o ye ko si mi na o to ko je ke lomiran wa nbe
0: so e je ma wo
1: o to
0: e je ma wo I wonder gbogbo awon oloselu ti an ru lu stage for odun mejo ton tun so pa awon fe lo fun senate ton so pa awon fun dupo senate minister e to lohun ti se daada nu aye won awon wa pada fowo ara won soro awon de
1: ni abu pa beni beni beni
0: I don't know now ya ba nge bi o ba ni en to e ka keko lara re la africa o ye ke keko lara mandela
1: beni
0: tori orilede tori awon eyan yo lohun lo se se won
1: eh
0: for 27 years
1: ago beni beni
0: surprisingly gba to de won dibo fun bi are o si wole bo si lodun merin don fe dibo mi oni no e tun fe lomi iti mo se to
1: otobe
0: oro mandela di tan ari awu ko se rere ni africa sugbon ti yin ori be africa e ma jera ori aga inu odun o si baje nitori o da eniyan si aye o si pinu ni okan re pe won pa won ni
1: omi ni owo si fi pa mo na
0: omi da won ni ma lo olorun gbe omi dide bi iranse re bi iko re
1: bi iko re
0: lati fi
1: si ajo re
0: oluwa si wi pe
1: bi pase
0: mi o pa eniyan ti mo
1: darun
0: kuro lori ile ati eniyan
1: ati eranko
0: ati ti rako ati eyo oju ohun nitori inu mi baje ti mo da won e wa wese kejo sugbon nu ari ojure lodo olorun out of corruption can you be single out
1: pe o ba ojure re olorun pade
0: se
1: ti olorun se ojure re fun o
0: a dupe lo lo se bi lan so africa bi african leaders bi african politicians e baje to lan so ti mandela
1: eh be ni
0: eyin si ni dedede la ori oye lekusi all right
1: enikan na se
0: be ni nigeria
1: enikan na se be ni nigeria na to lo e je ko ma lo si to ngba to ta koko oni e je ko ma lo ani ko ja oni ohun o ja
0: be ni
1: o ra ra ra o lo ohun o ja
0: won tun tun fun tun tun ti eni yan na si ko pada but awon yan fun mo ran pe mo try re o
1: mo tin so ni aro e gan papa
0: to
1: pe ko gba bawo ni ko ye ko tun try re o
0: ko
1: je o
0: ko di baba asale
1: eh ko si mi ko di baba isale
0: eyan mejo a mo kini population aye
1: be ni
0: ko ra igan sa le 2 million ni
1: eh to jala to
0: eh tori ina ni
1: ina ni
0: ina ni
1: ah
0: ina ni
1: ah
0: artificial sun
1: eh
0: ina ni o si gbe sama
1: eh eh o gbe si sama
0: ti dugbedugbe na ni olorin kan kan pe dugbedugbe to wa loke
1: eh eh
0: to ba lo jabo
1: eh
0: ori ta lo
1: ori
0: eh dugbedugbe to lo ngan o ti ja ni si dugbedugbe te lo ko soke gbogbo on satellite re ko soke
1: eh
0: gbogbo awon weapons te lo ko soke
1: eh
0: gbogbo awon le nla la te lo ko soke
1: te ko soke to lo ko so fun
0: ngba to ba ja
1: eh
0: ngba nu osu pa ba kun to ba ya
1: be ni
0: o le mo pe okun ko biribiri obo aye tori pe
1: ibi
0: nu osu pa imole lolohun se
1: be
0: to ba lo ko le se lo ko
1: mo le se no mo
0: se no ba ya ti le yin ba wo
1: sinu osu pa
0: e mo pe se mistake
1: eh
0: emi omo gba ti o je
1: akoti iseni to mo
0: sugbon bi o le lorun ni
1: eh be ni
0: olorun fi omi gbesan israeli lara awon ara egypt farao to
1: be ni be ni
0: erunu si daada exodus 14 verse 28
1: ni
0: eja wo imi eja ka lu ke wo eyo kan si a le sotan
1: a le sotan
0: Olorun fi iya. Ebi pa wa o, ebi pa wa o, ebi pa wa o, ebi pa wa o.
1: Egba ni. Da ti fi na wa.
0: Egba ni san.
1: Egba ni.
0: Egba ni san. Egba ni sa. Olorun so pe e o je e ki yo yo. E bora e ni moru. Elomi ni gba so le ko te yo kan. Be ni sa. Elomin ni igba fila nle elomin ni gba bata nle ko teyo kan ati won ko prep but awon mo fe wo jade bayi o but awon mo fe wo jade bayi elomin ni igba gele nle ko teyo kan ti ba o le lo 15 minutes in the wardrobe
1: bo ba se lo ma wa yi ti o ba so ti o ba ti o wo
0: ori buruku
1: ti o
0: o si ilanu
1: o da ti o we ti o ba e ba mo ti o ba
0: awon gbogbo won bu bagi elomi ni igba bagi le ko teyo kan o rorun fe ni to ni bagi kan to ni fula kan to ni gele kan lati rode lo kia kia
1: be ni a
0: ya lagbaja jade tori olo mo
1: ko le jade ko le jade o we gele ni e to we le
0: ko yen ko ti e ti re ti o we
1: ko ba mu
0: e tori
1: ko ba mu
0: to ba mu ta panpa ni ko le we fun ra re ko mo gele we
1: o yo anikan ni o so ba ba we
0: eh o
1: eh ale awon to se wa fe ma kan jijo ma lo won ma duro de
0: eh
1: wa joko de
0: so ogbon seju ko erigele we
1: ni ko to fi sile lai lai bi ojo
0: eh to tun wa we be awon omo ti ro ba gbe parile lo
1: o ti we awon kan
0: si be o ti gbe fun ton mo ba yen
1: we awon omo si mo pe o kini
0: abun eh awon kan dia du bi ti wa kan o ti
1: ba re ni le to ti we be je o wa re mo le
0: o ri so si lo lasiko awon na mo wo so si lagun mo kan la
1: be de won we gele
0: o ma run rai
1: be di riru
0: e be lo omo mi kilo de te pe
1: omo run si
0: awon omo yen lo mi o ti omo bi o wa ru mi na ti o da
1: won ta lu won ti daru mi bi ti mo
0: ba
1: mo wa gele le gba ta ro mo ri
0: awon ni gbagbo ala so
1: ni gbagbe
0: ni ara awon ni gbagbe ro pa won si lo
1: wa gele
0: ki lo ba wu on o de so si ki se gba te o ba to lohun pe kede
1: bẹẹni ìgbà tó bá wù wọn ni.
0: I know it's gonna come and complain pastor ẹ ti
1: ń pẹ́ ti ń pẹ́ jù ẹni ẹ sì wàásù gbogbo nǹkan tá à ń gbọ́ lójoojúmọ́ kò so ṣé ìdílé kúkú wa gbogbo ìwàásù tẹ́yàn náà ni ẹ sì ní jẹ́ ká kúrò
0: ní. Ọlọ́run a máa lo ìyàn ó fi ìyàn yìí ṣe pé ò sí ilé ọlọ́ràá lọ́dọ̀ wa ìyàn owó ìyàn oúnjẹ ìyàn àwọn èèyàn ìyàn kì í sábà pé ìyàn. Àti rí ọkùnrin tó dáa fẹ́ ní gbòòrò fún obìnrin ti di ṣòro.
1: Ìbò ti ṣòro.
0: Àwọn alálùbáríkà ọkùnrin mélòó ló sẹ́kù ń gbòòrò.
1: Kò sí.
0: Àti rí obìnrin alálùbáríkà fẹ́ ní gbòòrò ní ìsìn ó di wàhálà fáwọn ọkùnrin. Tó mo bá mo intafi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà dáàdì àwọn àgbà àwọn ọmọ yẹn jáde àwọn ò fẹ́ sí yẹn àwọn gbọ́dọ̀ ní sùúrù jáde ìgbà wo ló ní sùúrù òótọ́ sì ni a kó gbòòrò ìyẹn owó mú. Ìyẹn oúnjẹ mú ìyẹn èèyàn gan mú
1: bẹẹni
0: ta lẹ fi ṣọọbù tí ò ní kó gbogbo ẹrù rẹ
1: gbogbo ẹ ní ó kó lọ iwo ọmọ ọdọ gan kọ
0: náà là ń sọ yìí
1: nílé nínú ilé
0: gan tí ò ní fún ọlẹ́kùtẹ́ ogun èkúté jẹ
1: bẹẹni bẹẹni yóò sì kó gbogbo ẹrù yóò sá lọ
0: ẹ àbí gbogbo tí wọlé bọ fún for years owó sì débẹ yóò sì máa jí mọ lọwọ ó lọ fi èèyàn lé ẹbá rí ojoojú tí ọpọlọpọ àwọn àwọn grandma grandpa yẹn ń rí ọmọ wà lókè òkun nísìn ọmọ ọdọ náà gbà ìyá ọmọ ọdọ yẹn ọlọ́ọ̀lọ́mọ ojoojúmọ́ níjà bàbá lólè.
1: Ìbá kò ṣe níjà lólè.
0: Ìyàn wa mú ta lẹ fi ọdọ mẹkáníìkì mélòó lẹ gbé mọ́tò lọ ìyá olú ìyí àwọn oníṣẹ́ owó tó tó ọdọ bíríkìlà mélòó lẹ gbà lọ sáì tí ò ní jí símẹ́ǹtì
1: rẹ bẹẹni
0: àwọn èèyàn pariwo pé ìyẹn epo mú a ní crude oil a ní gbogbo a ní refinery síbẹ̀ a rò pé tí dangote bá bẹ̀rẹ̀ sí nǹkan rọrùn àṣọ ń lé sí ni àbí ìṣèyànnu
1: èèyàn ni
0: àbí owó tó ní lọ́wọ́ ní ìsìgbà tó débi òórí nǹkan yẹn rà mọ́
1: bẹẹni
0: àbí ìṣèyàn nìyẹn
1: bẹẹni òórí rà mọ́
0: available but not affordable ṣé ìṣèyànnu
1: ìyẹn ni
0: àfúrá ewé ata wọ̀ wá tata á dìmọ́
1: ewé ata
0: kò tata á
1: dìmọ́
0: ṣé wàhálà ò ṣẹlẹ̀
1: yóò ṣẹlẹ̀ o
0: irú rẹ̀ ló ṣẹlẹ̀ ọlọ́run gbẹ̀san sọ́ọ̀lù ti borí burúkú ti ẹ̀ kúrò lórí oyè
1: ṣe sọ́ọ̀lù
0: oní dáfídì ló gbàjọba ṣùgbọ́n ọlọ́run gbẹ̀san ìyàn lọ́lọ́run fi gbẹ̀san nínú ìjọba dáfídì adúpẹ́ pé dáfídì jẹ́ ẹni bí ọkàn ọlọ́run tí tètè máa wádìí nǹkan dájú lọ́dọ̀ ọlọ́run
1: òun ló mú bọ́ nínú ìyàn yẹn if not
0: olójú ọmọ àṣírí ni kó tó bọ ọmọ ọsọdún méjì àti ọmọ ọsọdún mẹ́ta so àwọn àwa nàìjíríà àwọn olórí wa ẹ̀yin aráàlú ẹ fojú ẹ̀mí wo tá à ń bá.
1: Bẹ́ẹ̀ni nǹkan tá a bá ń rìn tá.
0: Kò sí yóò lè fún stéètì kan.
1: Ìyá tá à ń jẹ yìí.
0: Tọ́lá náà ló ń gbẹ̀san lára wa ó fi hàn báńdíìtì gbẹ̀san.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn dàbí esú láti ìlà ọrùn.
1: Àwọn boko haram.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Tán ba gbogbo oko wa jẹ.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ebi sì wá ń pa wá.
0: Ṣé bí àwọn àtàn Fúlàní láti yọ gbé láti ọdún? Why now? Ọlọ́run fi wọ́n gbẹ̀san. Olóko oroko lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Olóko olóko lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Alábúlé ọ̀fọ̀kànbalẹ̀ gbàmúlẹ̀. Ẹ bá kọ́ sọ́jà sáàrin ìgboro ní àwọn ìlú kéréje kéréje. Ṣé àwọn sọ́jà náà wọ́n máa tẹ̀lé àwọn àgbẹ̀ kọ̀ọ̀kan lóko nígbà tó kó wọn papọ̀.
1: Níbo.
0: Aláàtì ní problem.
1: Níbo. Níbo.
0: Ọlọ́run ní ń gbẹ̀san báyìí. A sì rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èmi ní jí òjọ́ ti tú mélòó-mín lórí. Èrò mélòó ló kún ṣọ́ọ̀ṣì.
1: Kò sẹ́niyàn ní ṣọ́ọ̀ṣì mọ́.
0: Mélòó lérò tó kíjọ mọ́ ni mọ́ṣáláṣí.
1: Àṣèbí kò sí èèyàn ní ìlú gan mọ́ débi tí wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì.
0: A sì fura. Ọlọ́run náà wá. A sì fura. Ọlọ́run bá wa jà. A sì fura. Agbowó ọ̀yà ajáde àpò lágbà sí. A sì fura. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì kí a tó fi àyè ìpínlẹ̀. So Agari. Ìwé Agari. Ọ̀rọ̀ Ọlọ́run pariwo ń bẹ̀. fun awon ile ti omo Israeli nigba na won o mo orisun idamu won won ro paye lo nse won won ro pata lo nse won won ro pe okun lo n ba won ja won mo pe Olorun fun ara lo n binu si won tori pe won o tele ilana Olorun o tele iberu Olorun gba ti awon mo Juda tan ti gbekunde iwa ti won o ti Olorun fifi awon ara Babylon gbesan lara won na tun bere si wu Olorun wa pariwo latodo woli agai ese orike ni iwe agai eje nka ese ikeje okay eje nka lati ese ikeji bayi ni Oluwa awon omo ogun wi eyin eniyan yin so pe akoko ko ti de akoko ko ti to ti a ba fi ko ile Oluwa nigba na ni oro Oluwa wa nipa owo aga woli pe si akoko ni yin fun sakoko fa ajire aba koko to ka beru Olorun ke sin Olorun
1: be ni ke sise fun Oluwa
0: se akoko fa ajire fun yin
1: Olorun se fa ajire on ko
0: le eyin lati ma gbe ile osan
1: ile osan
0: tara yin be ni sugba ile yi wa ni ahoro e bikita nipa Olorun mo
1: won bikita
0: Genesis bayi ni Oluwa awon mogun wi pe e kiyesi ona yin ese kefa eyin fun irugbe pupo sugba mi o je ke ri die ni mo yonda
1: mi
0: o je le o se so die le ri mu wale eyin je sugba eyin ko yo eyin mu sugba ko teyin lorun eyin bora ni a so ni je ba o
1: sugba
0: e o gbona yen ni pe iwo ho le si wa
1: ba ti bora to yen
0: be ni sa eni ti o ti en gbo wo ya awon salary ananiye o o ngba si ajade apo ajade apo keyan mo gba 500,000 lo su ko tun mo pe pe ilu le
1: ko tun ma yawo kiri
0: ko tun ma yawo ko so to pari
1: eh
0: bayi ni Oluwa awon omo ogun wi e kiyesi ona yin Olorun a ma fi awon gogo gbe ko si te fe se si iyan ni Olorun fi gbesan ese ti Saul da ni akoko David the same thing na lo happen by we are not getting it right in this country and to get it right e pada si odun ka mo olori e pada sodo Olorun ki Olorun be ka se
1: beni beni
0: it's not matter of individualism
1: bene ka foro wa le olorun gbogbo wa
0: isoro denomination
1: ira o gbogbo wa
0: lato do awon olori wa ko awon to je wole lo ba won ki Oluwa fe ka se bi etutu fori lede yi itaje si le ti poju eje alaise ireje po idaloro po ibori sapo we si promote get for the sake of culture e ma ja pa culture wa ka ma pa sawari otola sa to lori sa Olorun ko lura ibori sa
1: bene
0: e gbere ka bi kan fori bale eni awon oju bo orisa
1: bene
0: e wa Olorun gbo ti wa e fe yan rubo Olorun gbo ti wa e fe yan so gbo owo Olorun gbo ti wa omo yan di awon opolopo do leso de alapata sinu yara
1: bene
0: e lo Olorun gbo ti wa
1: kan ma fe eje eniyan kan ma fi we
0: Olorun lo nbe san iwa buburu wa po eje alaise nke fun eso mo ti omo wo mese eje pada si odo Oluwa eyin olori e pada sodo Olorun awon lo se nu fo yan so juju ko lati de po ori aga e wa leyin o se joba Olorun oba se e wa ni ko Olorun ni daru mo lowo e pada
1: eje yan yen kigbe
0: baba
1: o kigbe
0: o kigbe
1: eh o kigbe
0: e je ka
1: fa awon yan so ni
0: o kigbe eyi ti en gbo wa e ko iwe Samuel kini ori 21 le je ba ka lati se kini e ri bi Olorun se fi yan gbesan nitori ese ese sonu
1: e be ni
0: aha so e ronu si o
1: eh te abade ni to fe bere bere lowo wa ko ma sha lai pe wa si ori ero yi ti bita wa ni bita tin soro lowo lowo bayi 091 36 55 55 69 62 52
0: Ẹ̀rọ ilé ẹ̀rọ ilé ẹ̀rọ ilé ẹ̀rọ
1: ilé ẹ̀rọ
0: Hello. Hello, parade you te ba fe gbo wa hello, o n gbo yin oruko yin ati bi te se pe.
2: E kuro le o Alaji Alade o forin zo Alade o pin ta ba se do gbo
1: ka. Ati gbo mu re.
2: O ti le ati gbo wa la papo. Olorun yo je para fun yin.
1: Ade ami ati eyin na.
2: Iwa ti yin ta le yi o mu ara eni kaluku ro.
1: Eh.
2: So, eni kene to ba huwa bi o gba pe esa nbe. Ataye yi na silesan yen o ti bere fun tohun ese ko ti gba to ba ku tan ngba to ba tun wa ku tan eyi to ba je ku laye to tun wa lo je ni alikiyama so ti e bayi o eni a o yo lo je yo tun lo ba ile to ku yo tun lo ba alikiyama
0: na je sekudi
2: bi ye wa ite bi ye wa nsin ni pe kikaluku
0: aye pada
2: eyan wo da
0: ka yi pada
2: kai ti bua luku wa ta yi pada
0: ben ni ko mo wa buburu
2: to ti e bayi iwo ko to se jaba faya re iwa ya to se jaba foko re
0: o ti re ese o ka yi pada koko be na nu opin gbogbo e na nu
1: ka yi pada
0: elu ati wo loruko yi ati te
3: hello
1: hello hello sir
3: Olorun o gbadura yin o.
1: Ami ami o.
3: Iwa su eni o dedu ba gbogbo eniyan. Iye ni de gbogbo wa ka beru Olorun. O da bi oro ti Jesu lo wa so. O ni gbogbo eni to ba paniyan, to ba taje eniyan se Olorun wa ni wu idajo. Iye pe idajo aye ati idajo orun. Jesu o de yi pada. O ni pe gbogbo eni ti o ba gbo Aten to jo ni joba to wa loke ni ati Christian ati Muslim ni atelesi keta ni ki gbogbo wa ka beru Olorun o e san be o
0: thank you baba
3: Olorun sanu wa o
1: amen amen amen amen ka beru Olorun
0: kien mo po chemical mo nje tawo eyan nje
1: mo gbo pe won da se ari ejije we mo nibi kan ti eniyan npo eje
0: ni pa je kina won je
1: awon wi ata mo mugba ne mo
0: ara samo e ma fi se ene ko le ro se bu wala elu e ti wo le oruko yin ati bi te ti
4: hello
0: hello sir ko yin sir
4: online that is you don't over that grandma ri baba
1: e se o a bo yin
4: ba e bo n ta wa gbalagba le yi joko gbe ta ko wi ni wa ti te se lu ni o mu ku e ni o ka ku wa tutu ka tun wa ni be wo olorun lokan ama ka mama pe ataye na lati ma gbesan o ka
0: ati ngba bayi
1: ati ngba a ngba bayi lowo lowo
0: ati enti o se na nje bayi
4: baba eni ti o se
0: nje
4: pa yan pa ti won gba eje re sile olorun na de ti gbe gbogbo bi ta ba tin ta eje alaise sile abu yo ma ge lura won baba awa be yin afoko olorun be yin edakun eyin na o tun ma ba wa pe ko olorun Olorun ko ridin wa Nigeria. E dakun baba.
0: Thank you.
4: E dakun.
1: Angba, angba. Jojumo la angba.
0: Antori ojaja oja ni ta ni pa ni ekule. Be lo ra won oloselu, be lo ra won olori wa.
1: Awon olori wa.
0: Mo yowo.
1: Mo yowo.
0: Ke yo de mo yo kidney ni omo ni keji re. Olomo ti enle. O mo ta. Kidney affectation.
1: Ah.
0: Elu e ti wo loruko yin ati bi ati pe.
5: Elu ekale.
0: Ekale oruko yin o.
5: Oruko mi ni Gele Wanu.
0: Oke an gba o kini bere yin.
5: O gbadun wa su yin ale yi. Olorun ma bu fun yin.
0: Thank you sir. Thank you sir. Thank you sir.
1: Thank you money. Dabu obirin ni.
0: Iro okunrin ni o.
1: Eh to soro
0: bi obirin ni. Agbalagba gan ki somo le o. Elu wa ti wo oruko yin ati bi ati pe o.
6: Ekale sir.
0: Ekale o.
6: Kunle lati agbada
1: o ti an jale
6: kunle oro se la ni olorun fi se lenu fun wa gege bi omo ile di Nigeria won to wa ni be na ni wi pe gege bi ongu bo ti se ri ni Nigeria a o ri tan lati ronu ki wa da ki wa lona abayo to se ki awon adari wa ninu esin ati kristiani ati musulumi ko won pe fun ironu ki wa da fun wa gege bi orile di nigeria ta awon adari la to ke ba ko lati gba oro olorun mo gbagbo wi pe ta ba kepe olorun olorun mona to fi ma gba deliver this nigeria nitori pe awon eni olorun si ku o tun ka kere mo to agbagbo be e ku eto sa
0: e se kilo na ba e je yan arason kan kan be seri ona abay odo awon olori na to our president now representing nigeria governor representing state if our governor can change the state will change if he refuses to change the problem continue ko si ti wole kankan le se ko si wole o le da du agba solo nigba ti awon ten tori won gba du a change
1: se mo pe awon ni nefe ni joke ni won gbadura
0: je oba won
1: lo oba oba lo to
0: oba lo to kede
1: lo command wo
0: pa se mo ri te e ti wa loruko yin ati bi ati pe
6: kanu
0: kanu loruko yin ati wa yin
6: moment lati ifotoja
0: okay n bo yin sa
6: ah wa ti hin pele yi o ma aya o e ba go pa won lo telu yin ta ki ma se o ku ya ka to o lo ba ba
0: Amen, amen. Amen. Olorun ko wo nu won. Awon na ni kokoro lowo. Awon na ni driver ti nwa wa. So ton ba je ko denu. A denu.
1: A denu, be ni.
0: Ton ba fe ko da, won le se ko da.
1: Ah.
0: Se bi won po spase gbalu mo. Ton ti wa mo le boya 2 3 hours. Eh? O fe won jade ton ba se coffee ko se to bi ya da ti o jade.
1: Ko si o.
0: Eh, ton ba yi pada, Olorun a yi pada si wa. Awon gangan na ni oro lodo awon ni
1: gege bo ti so lekan se mo po lori ninefe oba ilu gan fun rara lo sa yi pada
0: o ya gba pe kan si ka ma lo ni loni bi ti olori oba ti pe lo o ti re
1: o ti re
0: ti olori oba yi pada ba le le won ni agba o si nlu ilu baje
1: ba le le ku ile di ahoro
0: awon gangan ni olorun hello e ti wole last call for today
1: E ka le oruko yin ati bi te tin pe.
6: Oruko mi ni Gbadebo lati Sangun.
1: Okay, a gbo yin.
6: Baba, oro yin ni agbara Olorun bukun nipa tara ati temi.
1: Amen.
6: Awon kan ti wa beere pe ki lona abayo, ona abayo na ni beru Olorun. Ka beru Olorun ti beeli pe emi n bo kake emi n be pelu mi lati Sangun kaluku. Bi o si ri.
0: Bi ise lo si. Beere
6: ndo ame ni pe awon ti o wa lese lorun ti won ji ya nko kina fe sisi
0: bo se ri na ko si ta se mi o be se baba
1: o be lara omo ati ene na ke ka ke ni ti le ke ni
0: e je ki baba o yi pada tomo ti nbo omo ba jiya e je ki awon are awon gomina awon minister awon oba o yi pada awon
1: president ko yi pada
0: solution ni yen je ba won so awon woli to sumo won awon afa to sumo won won ni so le fun won
1: won zo
0: to ba yi pada orile ede lo yi pada na
1: owo ni won gba lowo won lasa won so iko to do
0: won si solution ju odo won na lo
1: e je ka duro ni bi bayi
0: baba e je gbe keke wa
1: be ni ka gbe keke wa ka ma rile opin gbogbo nkan ta gbo yi
0: ta beru olorun
1: ati kini
0: ta pa ofin re mo
1: ati kini
0: eyin ni fun gbogbo eyan tori olorun mo olukunuku ise wa si idajo iba se buburu
1: ati
0: ba se rere tabi
1: buburu
0: ko si asegbe
1: o le mi bo kankan
0: ire mi nbe
1: pelu mi
0: lati san
1: ofun olukuruku ni ni ati duro doni baba re enikeni ti o ni awon ibere to fe bere lowo wa awon number wa won ni ke lo lati fi bere lowo wa ki se ta npe se yin ni lowo lowo
0: bayi ti personal line wa
1: personal line wa ke ti ni 08 0 5 5 8 4 2 0 20 4 6 at 08 0 0 3 5 0 3 0 3 2 1 21 94 ni ni ati danuduro asin dupe lowo olorun to ba wa se to ni ta si ni gbagbo ati danidoju pe ti o to darapo pelu wa ni ojo mejo lodi lati ba wa o si dai mi wa si Oluwa yo dai mi wa si. A tun dupe lowo iranse Olorun ta pe wa sori eto yi lati ba wa yanana eto ye ijile toni. Yi ni ni Olusagutan Eke Oguyemi agbaladua pe Oluwa yo tubo ba fogbon kun obon yi. Yo foye kun oye yin. E se pupo e ko atotodun lataro. Ka to ma lo e gbadura.
0: Olorun ba ni wonu awon olori wa.
1: Ami o.
0: yi won lokan pada
1: amen
0: oluwa faraham o
1: amen o
0: ba won soro o
1: amen
0: je ki won ton ori le de se o
1: amen
0: je ki won mu igba dara o
1: amen
0: pa ibori sanu ni nigeria o
1: amen
0: be ijoba ti e kale o
1: amen
0: ko si bori
1: amen
0: ka si yin o
1: amen
0: jesus oluwa wa
1: amen.

0: Adélé balẹ̀lẹ̀ la akọ́kọ́ kí.
1: Ọyẹ bẹ́ẹ̀.
0: Torí pa àwọn lélẹ́gbẹ̀ jẹ àdá. Bá a bá wá dọ́ dẹ̀dẹ̀ ìyá lélẹ̀ la tó kí torí àwọn lẹ́lẹ́gbẹ̀rún gba kọ.
1: Àwọn ni wọ́n gbọ́ dẹ̀dẹ̀ dúró.
0: Akíbalẹ̀lẹ̀ bẹ́ẹ̀ la kó lórí ìlú lápapọ̀. Akọ́mọdé akíàgbà lágbà. Akónílé bẹ́ẹ̀ náà la sì kí a léjò
1: pẹ̀lú
0: àmójúbẹ̀ ètò. Gbogbo ẹ̀yin ewé ìwòye ẹ mọ̀ kó àmójúbà lọ bàbá àgbà. Ẹ mọ̀ pé tó bá ti dọjọ́ Sunday ọjọ́ Àìkú báago mẹ́jọ bá ti gbẹ́nu léra wọn. Ètò tí ń lani lọ́yẹ̀ tọmọdé ń kọ́gbọ́n tágbàlagbà ń kọ́gbọ́n níbẹ̀ náà ló máa gorí afẹ́fẹ́ àlọ bàbá àgbà. Diamond 88.7 FM nílùú Ìlọrin àmọ̀ tún ti dé o gbogbo ẹ̀yin ewé ìwòyí. Ẹ fà pèrè tẹ̀dí lọ́mọdé lágbà. Ẹni tí ń bẹ nílé ọ̀kan ẹ̀sùn mọ́tò sí ẹni tó yín rédíò rẹ̀ kó yín sókè lálákà máa jẹ gbádùn ètò. Àwa mọ̀mọ́dé o Abdulmumini ẹ jẹ́ ká farabalẹ̀ gbẹ́tò àmọ̀ tún ti dóde.
2: Bọ́bá jẹun tí ò kéwé o àlọ́rẹ̀ àlọ́rẹ̀ pẹ́.
0: Ẹ kú lé báyìí náà lákàrà lé. Ẹ kú báyìí náà látún kí ẹni tá a bá lójúrú ọ̀nà pé ní ẹ kú ìrìn àjò. Ẹ bá a bá ti wá ra tó bá tún tó ọjọ́ méjì mẹ́ta báyìí ẹ kú àti báyìí náà lákìrẹ ni. Akíyàn o lọ́tún níwájú lẹ́yìn lápá àláfíà àti láàrin gbogbo yín ìná làákí pátápátá.

0: lorúkọ lọ́gàlọ́gà tí wọ́n di ẹ̀ka kọ̀ọ̀kan mú níbí yìí náà lákìyàn o ẹbẹ̀ látòrí gm apátápátá tó fi dórí àwọn ọ̀gá lọ́kàn ọ̀jọ̀kan tí wọ́n di ẹ̀ka kọ̀ọ̀kan mú akínyìn akínyìn alòyìn lọ́gọ̀ọ́ ẹnu àkí bàbá wa tí wọ́n gbé iléeṣẹ́ ìkalẹ̀ pé kó máa já àǹfààní fún gbogbo àwọn ènìyàn pátá tí wọ́n tó wá ṣe àlàkalẹ̀ irú ètò yìí kó máa já àǹfààní fún àwọn èwe wa bó ṣe ń lọ láti mọ bó la ṣe ń ṣe nígbà ni akínyìn akínyìn alòyìn lọ́gọ̀ọ́ iwájú iwájú náà ni iléeṣẹ́ yọ ọmọ lọ láṣìírí
1: rẹ̀
0: gbogbo ẹ̀yin tá a lè mọ́ jọ sí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ètò fàkùrẹ́ tẹ̀dí àtúnjọ gbádùn ara wa lónìí abdulmi kí ara lé.
1: ẹ tó ka ẹni gbogbo ibi tí atẹ́gùn kan ní fẹ́ ń bá dé ní ọ̀dọ̀ yín ẹ ti mọ̀ kí ni gbogbo ọjọ́ sunday lẹ́yìn wọ́n ṣe alábàápàdé wa lórí ètò àlọ́ bàbá àgbà abdulmoumen ọmọtọ́ṣọ́ salman ọmọtọ́ṣọ́ presenter ló ń kí yín káàbọ̀ sórí àkọ́tun ètò tá a pè ní àlọ́.

0: lórúkọ lọ́wọ́kọ́sọ àtàjọwà lórí ètò lónìí olóyèdè ṣèyí jacob àkọ́bí
1: domimi
0: náà la fi kí n lẹ́ẹ̀kan sí ẹ kọ́mọ́ dàbí pé mo fọkọ tẹ̀mí pamọ́ àbùdúmí ṣe ń dá ọkọ ara mi.
1: a tọ́ bá wù ọ́ àmọ́ tọ́ bá sì wù ọ́ lè mọ̀ dá
0: ọ̀dà ajá
1: lọ ọkọ ọ̀dà
0: ọ̀dà kí n dá ọ̀dà ajá lọ báyìí abala mẹ́ta ló wà lórí ètò yìí abala àkọ́kọ́ ni
1: àlàyé àlọ́
0: abala kejì ń
1: kọ́ àlọ́
0: aládùn abala
1: ẹlẹ́ẹ̀kẹta
0: náà láti ẹ bá a ṣe mọ ń sọ pé ká mọ sí kóríyá fún àwọn èwe ẹyin tẹ ń fún wa lẹbùn ẹkọ ẹbùn wa ká fèsì kóríyá fún bákan náà ẹ mọ pé owó báyìí ni kẹkẹ ẹyìn rere
1: bẹẹni
0: tí kẹkẹ bá ń lọ kùrùlùkùrùlù epo rẹ dúore ọìlì rẹ dúó dáa
1: gbogbo àwọn ẹyà ara rẹ gbogbo tó yẹ kó ṣiṣẹ lára rẹ ó ṣiṣẹ bó ṣe tọ àti bó ṣe yẹ.
0: ẹ wá sọ nígbọ̀wọ́ ètò yìí ẹ wá kéde tẹ ń tà ẹ wá kéde tẹ ń ṣe lọ́dọ̀ tí ń bẹ̀ ọ́n gbogbo ìnáwó lẹ́yìn fẹ́ ṣe ẹ lè kéde rẹ̀ ẹ fẹ́ sọ nígbọ̀wọ́ ẹ̀ náà àárẹ̀ ọ̀fẹ́ wà fún yín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú òrè ọ̀fẹ́ wà láti wá darapọ̀ mọ́ ètò àlọ́
1: bàbá àgbà
0: ẹ sì rí pé dúndùn báyìí náà ni ọ̀sán oṣù abdulfatah rẹ̀mú ọmọ ọlọ́kan làwọn odò nìgi kúkú lámọ̀ àwọn nídìí tá a bá idó bàbá yà mọ̀bẹ́ inú alámọ̀ yóò bàjẹ́ ẹ má bínú bó ṣe wá ọ̀dà já sáré bomi lànà ká tó wá wọ abala
1: ẹlẹ́ẹ̀kejì
0: alákọ̀ọ́kọ́.

0: gbogbo tí ẹ ti ń láyọ̀ láti gbọ́ wa. Fún ẹ̀yin tó jẹ́ àgbà kọ́kọ́ nìyí tí ẹ̀ ń gbọ́ wa, ìkànnì Diamond 88.7 FM ni a wà lórí ètò àlọ́ bàbá àgbà. Pẹ̀lú èmi ọmọ yín, àbúrò yín, ìyàwó yín, mo tún ráyọ̀ Olúwa Dámiláre ẹlẹ́ṣin, aya ẹni àdúrà. Ilé àkọ́tí wọn gba ikọ̀ àlọ́ lálejò lọ́sẹ̀ yìí, àwọn ni a mọ̀ sí Atoric Group of School. Atoric Group of School tí wọ́n wà ní Wara along Ìlọrin West Local Government, Wara ní ìlú Ìlọrin. Lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí, Ajia Absat Funmilayo Sulaimon Usman. Àwọn akẹ́kọ̀ọ́ náà ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí alálọ̀mú wá fún un. Ẹ̀yin akẹ́kọ̀ọ́, a bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Àlọ́ o, ó ní gba aṣọ, ó rìn òhò wọjà, ta ló mọ̀? Ó ní gba aṣọ, oríṣi èso kan ta máa ń jẹ, ó ya ẹnìkan lọ́wọ́ ọ̀wọ́ tó náwó náà máa bọ̀. Ó ya kó máa ya, kó máa ya, kó máa ya.
1: Orúkọ mi ni Akíkí Abisani, ìdáhùn sí àlọ́ yìí àlùbọ́sà.
0: Rárá, àlùbọ́sà kọ̀. Ó náà máa ń ní pelepele bí àlùbọ́sà náà. Ó náà máa ń láṣọ tó pọ̀ lára bí àlùbọ́sà, àmọ́ kì í ṣe àlùbọ́sà.
2: Orúkọ mi ni Tita Bẹ̀tí. Ìdáhùn sí àlọ́ yìí ni àgbọn.
0: Ó yẹ ẹlòmí ẹlòmí.
3: Orúkọ mi ni Yusuf Kaya. Ìdáhùn sí pé ìdáhùn sí bẹ̀rẹ̀ yìí ni àgbàdo.
0: Àgbàdo ẹ̀pà tẹ́wọ́ fún un. Àtẹ́wọ́ tara yín lélẹ́ ìfẹ́pà ni. Àtẹ́wọ́ tara yín nìyẹn tó àtẹ́wọ́ pa. Ó ti tó. Àlọ́ o.
4: Àlọ́.
0: Mo fò sókè títí ọwọ́ mi ò kàn. Mo fò sókè títí ọwọ́ mi ò kàn.
5: Orúkọ mi ni Ẹlẹ́mọ̀ṣọ́ Báàkàtì. Ìdáhùn sí àlọ́ yìí ni Sánmi.
0: Ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o.
4: Àlọ́.
0: Bàbá kúkúrú ara ẹrù má sọ. Bàbá kúkúrú ara ẹrù mọ́ sọ.
6: Orúkọ mi ni Abdulrahim Mujida Dàṣàbí. Ìdáhùn sí ìbéèrè yìí ni igi.
0: Igi kọ́. Igi kọ́ wà ní agbègbè wa yìí báyìí. Ìdáhùn sí àlọ́ yìí. Bàbá kúkúrú ara ẹrù mọ́ sọ.
3: Orúkọ tèmi ni Isaac Ahmad Kéolóore. Ìdáhùn sí àlọ́ yìí ni olú.
0: Ó yá ẹnìkan ṣoṣo ni wọ́n gbà láyé sí.
3: Orúkọ tèmi ni Abdulrahman Sofia. Ìdáhùn sí àlọ́ yìí ni ilé.
0: Ilé kọ́. Mo fi rẹ́ yín nímú àtẹnu, ṣe fara mọ́.
4: Bẹ́ẹ̀ni.
0: Òpó ilé ni. Bàbá kúkúrú ara ẹrù má sọ. Òun ló ru gbogbo ilé tá a wà yìí, òun ló ru. Tó pò yẹn bá ti yẹ̀ báyìí, kí ni ó ṣẹlẹ̀?
4: Jọ̀wọ́.
0: Ẹ fún yàrá lọ látẹ̀wọ́. Àlọ́ o.
4: Àlọ́.
0: Kí ló ń gba tọwọ́ ọmọdé? Kí ló ń gba tọwọ́ ọmọdé? Ó yá yára yára yára.
5: Orúkọ mi ni Ibrahim Usman. Àlọ́ yìí jẹ́.
0: Ìdáhùn sí àlọ́ yìí.
5: Ìdáhùn sí àlọ́ yìí jẹ́.
0: Ó yẹ ẹlòmí. Ẹlòmí lọ́jọ́kú.
7: Orúkọ mi ni Olóòkè Ràìzá. Ìdáhùn sí ìbéèrè yìí ni oorun.
0: Oorun ẹ̀pà tẹ́wọ́ fún un. Oorun ló ń gba tọwọ́ ọmọdé. Àlọ́ o.
4: Àlọ́.
0: Mo ṣu imí rẹ̀bẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀bẹ̀tẹ̀ bò ó. Mo ṣu imí rẹ̀bẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀bẹ̀tẹ̀ bò ó.
7: Orúkọ mi ni Akájá Mọ̀lẹ́. Ìdáhùn sí ìbéèrè yìí ni ìgbẹ́.
0: Ó yá ẹlòmíì.
3: Orúkọ mi ni Ibrahim Muhammad Yakubu. Ìdáhùn sí àlọ́ yìí ni irú.
0: Rárá.
7: Orúkọ mi ni Abraham Farida. Ìdáhùn sí ìbéèrè yìí ni irú.
0: Mo ṣu imí rẹ̀pẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀pẹ̀tẹ̀ bò ó.
3: Orúkọ tèmi ni Abdulrahman Sofia. Ìdáhùn sí àlọ́ yìí ni ayé.
7: Orúkọ mi ni Olóòkè Ràmídà. Ìdáhùn sí ìbéèrè yìí ni ìlú.
0: Ẹ lọ jòkó, ẹ má gbà mí lásìkò. Ìdáhùn sí àlọ́ yìí ni Sánmọ̀ àti ilẹ̀. Ẹ fún yàrá lọ látẹ̀wọ́. Ta ni ó pàlọ́ fún wa? Ta ni ó pàlọ́ fún wa? Wọ́n máa bù yín lẹ́ja. Wọ́n máa bù yín lẹ́ja. Iléeṣẹ́ Diamond 88.7. Ibi ìtọ́jú ńlá wà. Àwa ikọ̀ ọ̀lọ́. Bàbá pàlọ́ fún yín. Ó dá wa lójú pé ẹ ó kọgbọ́n níbẹ̀. Ẹ ó ròyè níbẹ̀. Ọmọdé ẹ tẹ́sí lépo. Ẹgbẹ́ tẹ́sí lépo. Ó yẹ pàlọ́ fún wa. Bọ́yá ta ni ó pàlọ́ fún wa?
8: Mi Jimmy Lana Aisha. Àlọ́ o.
4: Àlọ́.
8: Ọmọ ìyá mẹ́ta ọ̀tún ẹgbẹ́ kara wọn. Ta ló mọ̀?
0: Ọmọ ìyá mẹ́ta ọ̀tún ẹgbẹ́ kara wọn. Ẹgbọ́n ẹ wá dáhùn sí. Ọlọ́mọ ìyá mẹ́ta.

alámilórí fùgbàgbó olórí àwọn ẹranko bíi ọ̀fọ̀n ẹgbára àsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alámidá lórí ìdí pàtàkì tí ọ̀fọ̀n fi di ẹranko tó ń gbénu ilé. Ọ̀fọ̀n dàbí èkúté àwọn ẹranko ajẹlójú ilé tó máa ń wà nínú ilé tó máa ń jẹ nǹkan tá a bá gbé sínú ilé yẹn àwọn ni. Ìdí tó fi di pé ó rí gbogbo wọn tẹ́lẹ̀ inú igbó ni gbogbo wọn ń gbé. Ìdí tó fi wá di pé ọ̀fọ̀n di ẹranko tó ń gbé inú ilé. Ní ìgbà láéláé, gbogbo àwọn ẹranko wọ̀nyí wọn kóra wọn jọ bíi ẹgbá, ẹgbára, àfè, àgò, eku, ọ̀fọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn lọ sí òde. Ìgbà tí wọ́n lọ sí òde, wọ́n dé àárín kan, òjò ṣú, òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀. Ìgbà tí òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀, wọ́n pàdé ìyá àgbà kan. Ìyá àgbà yẹn, ó wá gbà wọ́n lálejò wípé kí wọ́n sájò sí ọ̀dọ̀ òun, wípé kójò fi dá, tójò bá ti dá, kí wọ́n máa lọ òde tí wọ́n lọ. Wọ́n ya ọ̀dọ̀ ìyá yẹn. Ìgbà tí ìyá ṣe wọ́n lálejò, ó tọ́jú wọn. Ìgbà tó wá di lálẹ́ tán fẹ́ sùn, ìyá wá sọ fún wọn wípé irú lòun ń tà o, irú tóun sì ń tà, òun lòun gbé pamọ́ sí ẹgbẹ́ kan yìí o. Ó sọ fún àwọn àlejò rẹ̀ bẹ́ẹ̀. Gbogbo wọn bá lọ, wọ́n lọ sùn. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ sùn, ìkan lára wọn ó padà dẹ̀yìn wá. Wọ́n jẹ gbogbo irú tí ìyá ń tà, tí ìyá gbé kalẹ̀, ó jẹ gbogbo ẹ̀ tán. Ìgbà tó jẹ gbogbo ẹ̀ tán lẹ̀ mọ́. Ìgbà tó yá tán ṣe tán táwọn àlejò fẹ́ máa lọ, níyá wo bẹ̀ lórí wípé irú tóun gbé kalẹ̀ tóun fi wọ̀n wọ́n lálẹ́ àná káwọn tó sùn, òun ò rí irú ń bẹ̀ mọ́ o. Ta ló jẹ irú? Ta ló jẹ irú? Gbogbo wọn sọ pé èmi kọ́ o, ọ̀fọ̀n lòun kọ́ o, àgó lòun kọ́ o, eku lòun kọ́, ẹgbára, ọ̀fọ̀n gbogbo wọn wọ́n láwọn kọ́. Gbogbo wa tá a ṣàjọsùn nínú ilé náà ni, dájúdájú ọ̀kan lára wa ló jẹ irú yìí. Ìyá wa ní tọ, òun ti mọ ọgbọ́n tóun ó dà. Ó wá wa kinní okùn àti irin kan wọ́n so papọ̀ mọ́ra wọn. Ipe tọ̀, oníkálukú ó máa gba abẹ́ okùn yìí kọjá. Ẹni tí ó bá ti jẹ́ pé òun ló bá kó irú yìí jẹ lóòótọ́, kinní yẹn ó mu lọ́rùn mọ́lẹ̀. Àmọ́ tó bá pé òun kọ́ ló kó jẹ, yóò lọ ní rọrùn. Tó bá ti wá ń kọjá o, yóò mọ kọ orin. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wọ ibi abẹ́ okùn yẹn lẹ́yọkọ̀ọ̀kan nìyẹn. Tó bá ti ń lọbẹ̀, wọ́n á máa kọ orin báyìí pé bí n bá kóru àná jẹ, ẹ máa bá mi pàtẹ́wọ́ sí. Bí n bá kóru àná jẹ, ire àrìn mi lọ́rùn pa. Bí n sì kóru àná jẹ, okùn àjẹ mi gbẹ̀dẹ̀. Agbára làjẹ kárá, ọ̀ẹ̀fin bá kó làgbà. Ọ̀fọ̀n ló lórí wa, torí ọ̀fọ̀n òun náà ló lórí wọn. Òun ló kó gbogbo wọn lọ òde tí wọ́n ń lọ, kó tó di pé wọ́n yà sí ọ̀dọ̀ ìyá. Ẹnì kíní kọrin ó kọjá. Ẹlòmíràn tún bá síbẹ̀ náà tún ti kọrin. Bí n bá kọ́rú àná jẹ,

fún àwọn olórí wa gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kọjá lẹ́yọkọ̀ọ̀kan bí wọ́n ti ń kọrin wọn kọjá wọn okùn yẹn ò kò mú wọn lọ́rùn ìgbà tó wá ku ọ̀fọ̀n òun gangan sì ni olórí wọn òun náà sì ni aláburú òun gangan ló kó irú ìyá jẹ ó ṣe débẹ̀ báyìí ó wá rọra ń kọrin ìbákọrú àná jẹ ní ìsìnkọrú àná jẹ ìrìn àrìn mi lọ́rùn pa ní ìsìnkọrú àná jẹ okùn adẹ ẹmí gbẹdẹ ẹgbára lajọṣe kápó ọ̀fẹ́lá kọ́bàtà ọ̀fọ̀n lólórí wa òfin kọrin yẹn délẹ̀ báyìí bí okùn yẹn bó ṣe ràn ẹ́ lọ́rùn parin wọ́n ṣe wá mọ̀ pé dájúdájú ìwọ ni ẹranko náà gbogbo àwọn yòókù àwọn bábá tí wọ́n lọ wọ́n lọ òde ibi tí wọ́n lọ ibi bẹ orí okùn òun ni ó wá wà títí ó jẹ́ ìrora jẹ̀rora kó tó di pé ìyá padà wá tu sílẹ̀ ò lè lọ wájú mọ́ kò sí lò lọ ẹ̀yìn mọ́ bó ṣe di ẹranko tó bẹ̀rẹ̀ sí ní gbé inú ilé láti ìgbà náà kò sínú ilé tẹ́wọ̀ gan ní ìsìn tẹ̀lé rí ọ̀fun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì ti gbé kinní kan kalẹ̀ báyìí kí ni wọ́n ṣe wó jẹ́ ibẹ̀ ni àlọ́ yẹn parí sí mo lérò pé a rí ọgbọ́n kan àbí mi kan bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ sókè ibí ni àdé dúró lórí àlọ́ aládùn lórí ètò àlọ́ bàbá àgbà yìí tó ń wáyé sẹ́tì gbọ́yìn láti iléeṣẹ́ diamond 88.7 fm ilé ẹ̀kọ́sẹ́ gba ikọ̀ àlọ́ lálejò lọ́sẹ̀ ilé ẹ̀kọ́sẹ́ àwọn ni àtọ̀rí group of school tó wọ́n wà ní along ìlọrin west local government wara ní ìlú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ìyájí hausa fúnmiláyọ sulaimon usman orúkọ principal wa ni mr abdulsalam kamadeen ọlárẹwájú nígbàtí hm wa jẹ mrs sheu muslim mat amolara olùkọ́ èdè yorùbá àwọn ni mr abrazak elega orúkọ ìyá aláìlú òyípadà mọtúráyò olú adámiláre ẹlẹ́sìn lèmi ń jẹ́ èmi lọ́mọ agẹṣikáró ma súdẹ̀ èmi lọ́mọ agbárojò tó ń bá wọn jà tó ń kó tòde bàbá wọn lọ èmi ni kọ́kọ́ mo wà lórí.

0: ẹ káàbọ̀ láti ilé ẹ̀kọ́ tí àgbà lálejò lónìí yìí ńlá bala àlọ́
1: aládùn
0: ẹn bí ìjà àgbà bí ìwọlé àdùnmí káṣíjò kulẹ̀ torí ní ìjẹjọ àlórí ọ̀fẹ́.
1: A sì sì lérí pé yóò àyípadà ó wà lọ́sẹ̀ yìí.
0: 091-0913-6-55-69-52 lẹ́ẹ̀kan sí 091-36-55-69-52 ojú òpó tí ẹ gbà wọlé láti dá ṣètò bó ṣe ń lọ lọ́wọ́ lọ́wọ́
1: ẹ jẹ́ pẹ̀yìn tá a jọ bẹ̀rẹ̀
0: náà ni ká jọ ẹ̀lú ẹ̀ka lẹ́ o ẹ̀lú ẹ̀ka lẹ́ o inú ẹ dùn pé àwọn tí wọn amina kíni láti ọsìn amina kíni
1: amina ritaya láti ọsìn
0: kíláàsì wo ló wà nílé ẹkọ.
2: primary four
0: pa àlọ́ méjì tí èmi àti abdulmi pa níbẹ̀rẹ̀ ètò yìí kò sì fi ẹ̀já wọn ti nídìí.
2: À ń gbé òkú lọ ìtẹ́ wọ́n ní kò fi wọ́n ní kó fi òun lẹ̀ wípé òun mọ̀nà ibi tó òun lọ.
0: Kí wá lẹ̀já rẹ̀?
2: Òkèlè.
0: Ta ló ní kó wọ́n ní àwọn wo ló ní kó fi òun lẹ̀?
1: Ọyá fi kejì lé,
0: ó ti gbìyànjú, ó gbìyànjú.
2: Agun
0: ìyẹn
2: àdánjọ.
0: Kí lẹ̀já rẹ̀?
2: Ọmọ tó wà ní ọwọ́ ìyá rẹ̀.
1: Ọmọ tí a rẹ̀ mọ̀ lẹ́yìn. Oúnjẹ ọmọ
0: ti bẹ ní igbá yàyà ọmọ
1: ni o. Mo ní mo gbọ́ ọmọ lọ́wọ́.
0: Rárá. O ti ẹ̀ káre kí n pàtẹ fún ó gbìyànjú. Inú ẹ̀ dùn kẹ́kẹ́ mo ti wọlé.
1: Báyà kọ̀ọ̀kan tí ọkọ̀ yẹ lórí ètò yìí
0: náà. Mo dúpẹ́.
1: Ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Ẹ̀lú ẹ̀ ti wà
0: ń bẹ̀ o.
1: Ti wà pẹ̀lú yín o.
0: 091-36-55-69-52 ojú òpó tí ẹ gbà wọlé nù ẹyin onílé iṣẹ ńláńlá olóko òkè kèké ẹyin ilé ẹkọ ẹwà darapọ mẹ ètò
1: ẹlú ẹka lẹ o. Ẹlú o.
0: Wọ́n ti rebete 091-36-55-69-52 ojú òpó tí ẹ gbà
1: wọlé. Gbogbo ilé ẹkọ láti lè papọ̀. Ẹlú ẹka lẹ o.
0: Ẹ bá sókè lẹ́gbẹ̀ẹ́ lójú
1: rẹ̀ tàbí kò pa. Orúkọ rẹ àti àdúgbò tó ti pè wọlé. O sún sẹ́yìn ìbérédì rẹ náà o.
0: Sún sẹ́yìn
1: dáadáa. Sún sẹ́yìn ìbérédì rẹ ká fi gbọ́ dáadáa sórí pé ń dá padà.
0: Tẹ bá ti pè wọlé ẹ mọ yín rédíò tẹ fi ń gbọ lọrẹ tàbí kẹ jìnnà sí etí òkè ń gbé ń jí. Àwọn ẹ̀rọ tó wà lọ́dọ̀ wa ń bí kò ní gba kí gbogbo ọmọ
1: òwò pọ̀. Ẹ lọ ẹ̀ka lẹ o.
2: Ẹ kalẹ.
1: Orúkọ àti àdúgbò tẹ ti pè wọlé.
2: Orúkọ mi ni Adéyanjú Aṣeyí.
1: Adé yanjú olúwa ṣe yìí látàdúgbò wo.
2: Látàdúgbò checking point.
1: Láti checking point. Ní abala àlọ́ aládùn lórí ètò yìí lónìí.
0: Oníbàárà wa dáadáa.
1: Lábala àlọ́ aládùn lórí ètò yìí lónìí. Pààlọ́ àpamọ̀ méjì nínú àwọn àlọ́ tí ìyá alálọ tàbí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tí wọn àgbà lè jù pa.
2: Ó ní igba sọ, ó ní ìwòwò wọnú ọjà.
0: Kí ni?
2: Àgbàdo.
0: Ọ̀yá fi kan kún.
2: Mo ń fò sókè. Títí tí owó mi kọ̀ọ̀kan.
0: Títí tó owó rẹ fi kan
1: kíni. Ibi lówó rẹ ti bọ́ sí. Kí ló ṣe owó rẹ?
0: Ọ̀yá
1: àgbàdo rẹ o. Yàmọ̀ tó ṣe owó rẹ wọ́n sọ owó náà o.
0: O ti lọ.
2: Bàbá kúkúrú.
0: O tún fẹ́ mú mi nù. Ọ̀yá. Ọ̀yá. Ọjọ́ ti lọ pápápá ọ̀yá.
1: O ti lọ.
0: O ti lọ.
1: Mo fò sókè ọwọ́ mi ọ̀kan ọ̀hání owó.
0: Ọ̀dà àbúrò ọ̀dà máa gba bí ìlọlé torí àkókò wa ti ń lọ.
1: Títí ọjọ́ mẹ́jọ táwọn ìpàdé lórí àkọ́tì ètò àlọ́ bàbàgbà Abdelmoumen Ọmọtọ́sọ́sọ́ ni ọmọ tó sọ̀rọ̀ pẹ̀sẹ̀ntà ló sọ pé ìpàdé wa lórí ètò àlọ́ bàbàgbà ó tún dọjọ́ mẹ́jọ.
0: Àwọn tó ti darapọ̀ mọ́ wa lójú òpó Facebook Ọ̀jẹ́yẹmí John Abiodun ọ̀nà ẹ̀kọ́ ètò bákan náà Abdullahi Al-Miskin àwọn náà ní ẹkúṣẹ ẹkú ètò fún ẹyin ilé ẹkọ tẹfẹ darapọ mọ ètò àlọ abẹfẹsẹ onígbọwọ náà ẹ kàn sí iléeṣẹ wọn tàbí kẹpẹ sórí 08067209142 Abdulfatah Remu ọmọ ọlọ́kàn làwọn odó ní kí ìkòkò lámọ wọn nìyí tá a bá yí dó bàbá yámọ bẹ inú alámọ yóò bàjẹ́ àwa àti àkọ́bí àtúnjọ pàdé lọ́jọ́ mẹ́jọ.

ọlọ́run àpọ́stù Ayọ̀ Babalọ́lá ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owó.

0: ọba ládi fún ìgbádùn tiyín nìkan ni Diamond Engineering.
1: The time is 9 o'clock.
0: Ago mẹ́sàn.
2: Bamiwa Solutions ilé mi.
3: Ah! Láwọlé sùn. Lábala sọ ọ́ sí.
4: Ẹ̀lú ẹ̀kálẹ̀ o, orúkọ mi ni ẹni tọ́lọ̀ mọ̀, mo fẹ́ sọ síta ni o.
3: Ṣé ẹni tó bá dákẹ́? Tara rẹ̀ bá a dákẹ́ ni.
5: Mo bá yà nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, pẹ́pẹ́ ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé ka jẹ.
2: Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀.
3: Má dákẹ́. Má fi ronú para.
6: Ìwọ́n ń tẹ́bi wípé àwọn ọmọ tó bí fún mi gan, ikú ìra ti ń wá.
3: Gbìyànjú kọ sọ ọ́ síta lórí ètò láwọlé sùn sọ ọ́ síta. Kọ́kàn rè ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣù ká. Kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
7: Wọ́n lẹ́rìí wọn péjọ, ọ̀rọ̀ mi ló fi ṣe ké.
3: Láwọlé sùn pẹ̀lú abala sọ ọ́ síta lórí ìkànnì Diamond FM láti gbé ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
8: Ẹ kalẹ̀ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ o ní ti ìyàwó tí ó máa ń pẹ́ kọ́lé.
3: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin ti ń tuni lára nígbà ìpọ́njú tẹ̀dá nínú ìtòjúkọ láwọlé sùn lórí Diamond FM, ètò fún gbogbo ẹbí kò ṣeé má gbọ́.

Jen koko ko mo kan ke ke ke mo kan kon ke mo kan le kon. Mo kan le kon la chale yi, esh le kon fun mi o. Omode agba timbe nu le yi, esh le kon fun mi. Lokorin, lobirin, lomode lagba, esh le kon fun mi o. Ire bayi, o no mo gbe wole la chale yi. La chale yi, la wole sun. Ah, aku ati, aku gbogbo kirakita ti ko le da ti gbogbo an ba kiri asi gbadura pe lojo kan bayi l'Olorun o da gbogbo wa lohun gbogbo akitiyan wa ilakaka wa laye yi lagbara Olorun koni wo mi o koni wo mi ese goni gbogbo eyan lolufe wa nla pataki lori ikani ikani Diamond 887 FM e fi wa le ni igba kankan bo ti le je pe ani ile ise radio lori sirisi lotun losi awon mi ti se nde awon mi to si ti gba ori afefe kan lati gba to ti pe sugbon eyan laayo lati di Diamond 887 FM e ri pe fe nla tolorun fun wa leleyi adura temi na ni pe ife yi koni wo mi o lagbara Olorun e si ri pe o se die lose to koja ori ofe ko wa fun mi lati le wa sori eto ko le da na ni a si ri pe won ni ara ma fesin mi nigba mi ti ara ba si ti n soro pe to bayi na njo kinkin wa pa bi baba fe wa pa be a ma lagbara nla a ma lagbara sugbon a dupe pe olorun fun wa lori ofe lati le wa sori eto loni ọpọlọpọ àwọn èèyàn náà lọ pé pàápàá jùlọ lé alẹ́ sunday tó kọjá náà lọ ń pè bó ni o àwọn tó ní nọmba àwọn tó ní wọn ará àwọn kan tó máa ná àwọn kan lọ́wọ́ pé kẹ báyìí ni ẹ ṣe báyìí báyìí báyìí a sì dúpẹ́ pé ìfẹ́ yín tẹ fi hàn yín kò ní bàjẹ́ o a máa dúpẹ́ lọ́wọ́ ìyá ayọ̀ ìyá ajílẹ̀yẹ àti ìyá kan tí ń bá rántí ó kọ wọn láìpẹ́ yìí Mr. Med. Bashir.

ru ati akande ti ma se ranti daada eh awon yoku na ton si ti pe na lokunrin lobirin gbogbo yin pata o na ni mo ki o mo si ki yin pe e ku asale yi o Diamond 887 FM ko ni apa be na lawai e ma gbagbe pe precious afolabi lọlọ́n fún lórí ọ̀fẹ́ láti ṣàkóso ètò yìí tó bá ti ń di alẹ́ Sunday a tún máa tẹ̀síwájú nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye ọlọ́run ọba àti àwọn tí ó máa dá sí àwọn tí ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti lè sọ síta àwọn tí ó máa gbà wọ́n yànjú tí ó máa gbà wọ́n mọ̀ràn ọ̀nà tí wọ́n á gbé gbà dàbí pé àwọn kan ń gbé ètò yìí nígbà àkọ́kọ́ ẹ já máa sọ fún wọn wípé ètò yìí ni ètò tí ọlọ́run ọba ṣe kíni ó fọwọ́ sí pé ká máa ṣe ká máa fi ọ̀nà àbáyọ hanra wa gbogbo àwọn ọ̀nà

ti wà ní ẹgbẹ́ ní ọ̀rẹ́ láàrin gbogbo ibi tá a ti ń tẹ̀ sí ó ti ń dàbí pé àwọn èèyàn ti ń mọ̀ṣòro ti ń bá wa fínra a bá wà nù yàrá wa à ń ronú omi jí ó jábọ́ lójú wa ẹ má sì gbàgbé pé irú àkókò yìí sítánì ó ti fi èrò oríṣiríṣi sí ọkàn àwọn ẹlòmíì débi pé ó ti ní ẹ̀wọ̀ ló kù fún gbèsè ayé ẹ̀ kí ló tún kù ṣèbí ọ̀ ló ti dẹni tó ń sọdà kí sáà ń wájú ọkùnrin yìí òrojú tọkọ rẹ fi ń wọ àwọn mọ̀lẹ́bí rẹ gan tó sọ pé àwọn ni òkúta tó fẹ̀yìntì gan ṣó wá rí pé tiẹ̀ ti wá bá ọ báyìí ohun tó kù fún ọ tó yẹ kó o ṣe òun náà ni kò gbẹ̀mí ara rẹ àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti fohùn sọ́rọ̀ yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti di ẹni tí kíni tí à ń fi sẹ́yìn bí ẹni fi sọ ikú àtọjọ́ ẹlòmíì ti kanlẹ̀kùn rẹ̀ ó sì ti wọnú rẹ̀ lọ àwa náà wá ṣe sọ wípé kó tó lè di irú ipò báyìí kó tó lè di ibi tí àwọn èèyàn ó ti rò láti fẹ́ gbẹ̀mí ara wọn ẹ jẹ́ á máa sọ fún wọn pé bó pẹ́ bóyá nínú òkùnkùn birimùmirimù tá a wà yìí ìmọ́lẹ̀ àtàn ṣùgbọ́n gbà míì tá a bá sọ ta a ní mọ̀ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni tí ò sóhun tá à ń yàdá sí nọ́mbà méjìlá ní tẹ̀lé pèsè lórí ètò nọ́mbà àkọ́kọ́ òun lẹ̀ pèsè tààrà táwọn wọlé sọ́dọ̀ wa báyìí níbi tá a wà yìí ẹlẹ́ẹ̀kejì òun ni nọ́mbà wásaàpù ti kan ní wásaàpù ohun tẹ́ ṣe ni pé ẹ fohùn ránṣẹ́ bẹ́ẹ̀ bá ti mọ tẹ bá ti fohùn yẹn ránṣẹ́ síbẹ̀ à á gbé síta bẹ́ẹ̀ ṣe fohùn yẹn ránṣẹ́ yẹn là á gbé síta táwọn sì gbọ́ à ń bí láti búra wa láṣìírí ni precious àfọlábí wà lórí ètò láṣálẹ̀ yìí láti bòyín láṣìírí ni bó o la ti ń ṣe àní dárúkọ ra wa èmi lẹni tọ́lọ́hún mọ̀ láti ìlú tọ́lọ́hún mọ̀ báyìí ń kàṣà báyìí ń kàwòdì báwọn ní kòkó dàsùn bó ti ṣeré ṣùgbọ́n èmi á wá pàrọ̀ wà fún yín ni wípé ẹ má jà fà sọ́dún sí má jà pa torí ọlọ́run ọba mo fi bẹ̀yìn ìṣe ibi tá a ti pè tá a lè pè ní kóòtù ta ni ó yá lọ pé lágbájáwá ẹ lọ pé tàmẹ̀dọ̀ wá irọ́ o àfihín lẹ̀ fún ẹ̀dùn ọkàn yín àtọ́lọ́run ni láti lè sọ síta bá a ti ń ṣe lórí ètò yìí rèé precious àfọlábí jẹ́ èèyàn kan tẹ́ fẹ̀yìn tì lórí ètò lónìí tó sì jẹ́ pé ẹgbẹ́gbẹ́ jẹ́ àwọn èèyàn náà lèmi náà fẹ̀yìn tì lórí ètò yìí tí gbogbo owó sì ṣe gbogbo rẹ̀ tí ó dùn mú bí dòdò ẹ̀fọn láṣàlẹ̀ yìí ẹ má wàá gbàgbé pé ọlọ́run ò ní dá wa dá o kò sì ní fi wá lẹ̀ láṣàlẹ̀ yìí nọ́mbà méjì náà rèé nọ́mbà àkọ́kọ́ 0913-655-6952 0913-655-6952 nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tí a pè ní ti whatsapp òun ni 0913-655-6864 ẹ jẹ́ mú lẹ́ẹ̀kan sí 0913-655-6864 nọ́mbà tẹ́ pèsè lórí ètò láṣàlẹ̀ ire tó lórí ètò lónìí a máa mú lọ́kọ̀ọ̀kan léjèèjì tẹ́ ẹ bá ti wá fẹ́ fohùn ránṣẹ́ sí ti apá ti wásaàpù ẹ má jò kọjá ìṣẹ́jú mẹ́ta ó pọ̀ ju àárẹ̀ rí ìṣẹ́jú mẹ́ta àti àbọ̀ gẹ́gẹ́ bá ti ẹ̀ ṣe máa ń mọ̀ bá ti ń ṣètò wa lórí ètò yìí náà ni pé á dé àwọn apá abìkan àwọn orin tí ó fún wa ní ìtùnú tí ó mú ìdùnnú bálé ayé wa orin tí ó ta wá ń kẹ́sẹ́ wípé ọlọ́run ṣì ń ṣe tàwọn èèyàn o láàrin àwọn èèyàn tọ́lọ́run ṣe tiwọn yìí tèmi gan wà láàrin wọn ẹ má rora yín pin ọlọ́run a sì fi àánú rẹ̀ a sì gbé dọ́dọ̀ àwọn tí àwọn èèyàn bá rò pé wọn ò lè ráàánú gbà lọ́dọ̀ ọlọ́run ẹ já sáré dápà àbìkan láṣàlẹ̀ yìí tẹ́ni ló kọrin eléyìí lórin takasúfẹ́hùn tẹ́ni ló kọ à ń porin eléyìí ní wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ já tún máa bára wa lọ láṣàlẹ̀ yìí láwọlé sùn pẹ̀lú precious àfọlábí fresh bá báwò.

0: kapo kwa ta kwa taro e de kufe e ku adroti lataro e ka ku lu oja e no lati de e ma gba pe awon teyin na ba ni ten certificate yo gbo e gbo asori koni yo e gbo asori koni ikoni alaru bari kare o omo alaje ni wa o afi gbo ara se kini a se se aje gege bi se se fun ni gi se jo wa to go be the glory loro wa e wa don wa o e ri perere loluwa eka bo pada suri la wole sun lori ikani Diamond 887 FM ninu lorin apabila ta kan mo lesi e ma gba awon ton ti biyanju lati so sita mo kan ti ani baye ise ba sile lapa bi kan ka ta won do lobo pe ke foju anu ke se kini ke fi wa won lapa be basi se ri lata pa be na a tesi waju nbe e ma si gbagba arabirin kan ta won na pe ko to di pa lo ka polo woja ti won so wi pe igbe awon awon ti to ni odun mefa bayi sugbon awon kokan wa to wa je isoro fun won ninu igbe awo yi o na ni pe won ni oko awon pe won kankan si won si nko bi ara si nkan awon si jin gbara won so lati jo yi ba won le se so yi awon ni paro olodun ti yonda omo meji fun won wi pe o wa tin din fe yi ku laarin awon atoko won kilo e ka won se won wa soro kan ti mo ri poro yen lagbara won na won fe ki etiketa abi enu keta ko waarin won won wa ni kilo ye ka won se kilo ye ka won se e ba gba won moran kilo e ka abirin se e ka le yo o jalura won ni ti pe ba tin ko lura won bible ti ma ri lapa be ni e ka le sa yes aba mi adupe lodo olon adupe e
1: pe to ro ko ti mo a form a form na di
0: eh a form a fa e ka bo e ka bo
1: so anti wa to so te pelu pe oro ko re oro mu ko kile adada to ba ti gbe mi se ko pelu mi wa le kile adada se lo lo ọ̀gẹ́gẹ́ bí mi ó ní ọkọ̀ ohun yìí kọ̀rọ̀ ọkùn kí ni kí è kà kún nínú ọ̀rọ̀ kí nípasẹ̀ pé kò tọ́jú rẹ̀ dáadáa ni kí nípasẹ̀ pé ọmọ tá a bí kì í yà sí wọn ni kí nípasẹ̀ pé kì í ra jẹlé ni kí nípasẹ̀ wípé ọ̀dàdà ò àyíká kan kún tiẹ̀ bí n bá ní ó yẹ ká ti bímọ míì á ṣẹ̀ṣẹ̀ máa fàáfàáfà oṣù mẹ́ta oṣù mẹ́rin ni àmọ̀ yìí tí ń ṣe nínú àyíká kan kún yìí láti wá máa bá ṣe dá sí.
0: Wọ́n ti sọ wọ́n ní pé wọ́n ń tọ́jú àwọn nǹkan tí arábìnrin sọ nìyẹn.
1: Pé kì í tọ́jú ara ń jẹ́
0: ní àgbẹ̀ wọ́n ń tọ́jú àwọn rárá ó sì ti sọ àwọn.
1: Tọ́ tó bá ṣe tó bá rùn ló bá rí yorùbá ní kó wọ́ náà tó bá ṣe bó bá níṣẹ́ lọ́wọ́ kó ra máa yí máa lọ díẹ̀ díẹ̀ tó lóun fọkàn sùúrù tí yorùbá wá níṣẹ́ lọ́wọ́ èyí ò sí ni pé báyàká sọ pé kí n ò fi rẹ níkalẹ̀ torí bàbá ti kàn rẹ pé yóò bá ti rí ìtọ́jú nílé ọkọ ṣòro ńláńlá ni.
0: Ìgbà tí èèyàn ò bá ní ìtọ́jú ilé ọkọ tó kù ń bẹ ibi tó lọ yóò fẹ́ mọ̀ bó máa rí ìtọ́jú pẹ̀lú ọmọ méjì ni ṣe wọ́n wọ́n tún máa ń le gan.
1: bẹ́ẹ̀ni yóò ṣe sùúrù ni tẹ́mi pé èèyàn mọ̀ èyí tọ́lọ́run tó kọ mọ́yàn lóòótọ́ àmọ́ kéèyàn bá rí ìtọ́jú nílé ọkọ kọ́ra ó fẹ́ jọ rẹ́ǹtì ìfẹ̀tì lọ nínú ìṣòro.
0: àbí
1: tọ́lọ́run bá wá ṣe é tó bá tura níṣẹ́ tiẹ̀ lọ́kùnrin àmọ́ yìí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kó gbà pé tọ́lọ́run kọ́ mọ́ òun àmọ́ tóun náà bá tó wá níṣẹ́ lọ́wọ́ débi yóò fi wá.

0: alẹ olóòtú láwọlé sùn gbàdúrà wípé lórúkọ jésù ọlọ́run yóò máa fún yín ṣe o. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ ọmọbìnrin tí ó ti ṣègbéyàwó fún ọdún mẹ́fà ṣùgbọ́n tí ìṣòro kojú rẹ̀. Mo fẹ́ sọ wípé kò sí ìgbéyàwó tí kò ní àwọn challenges tí wọ́n lẹ́gbẹ́ ẹ̀ bá lé ní sùúrù fún odidi ọdún mẹ́fà at least ó yẹ kí wọ́n mọ díẹ̀ nípa ti ara wọn. Fẹ́ sọ fún wípé kò ṣe sùúrù ìtúká tí a gbé divorce is not the solution to this problem. The solution is to be patient and to be prayerful. Nígbà tí kì í ṣe pé ọkọ yẹn ń lọ tí wọ́n ti sípà ń gbọ́wọ́ ẹni sókè sí rẹ ni èmi náà fẹ́ fara mọ́ ìmọ̀ràn yín pé kì í ṣe orí bíbẹ́ ni gbogbo orí fífọ́ kó ṣe sùúrù gbàdúrà pé ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ìdílé wọn kókó fún àdúrà. Àwọn àkókò ìpèníjà máa ń wà nínú ìgbéyàwó àkókò tí ẹ̀rí lè yí o gbàdúrà pé ọlọ́run yóò fún ní ìṣẹ́gun. Ẹ kú iṣẹ́ o. Èmi ni Reverend S. Alábẹ́dé láti ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ kú iṣẹ́ o. Yóò dára fún yín o.
1: Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun kò ní bàjẹ́. Tó chíka tó ń gbìyànjú ẹ̀ wò lápá bí wo já gbìyànjú ẹ̀ wò. Hello. Hello. Hello.
2: Hello.
1: A ti gbọ́ yín bá ẹ káàbọ̀.
2: Orúkọ mi ni ẹni tẹ́lẹ̀ mi láti ìlú tẹ́lẹ̀ mi.
1: Ẹ ṣeun ẹ káàbọ̀.
2: Ẹgbẹ́ mi fẹ́ sọ fún àwọn èèyàn kan gbà mí nínú.
1: Lórí kíni ẹ máa.
2: Mímì mi àti wọ́n máa rì.
1: Mi gbọ́ yín dáadáa o, mi ò gbọ́ o.
2: Orí ìgbà tí mọ́mì mi.
1: Ok.
2: Wọ́n máa rí pé wọ́n wá ìgbà tí wọ́n bí èyí pé ọ̀pọ̀ dábì ni wọ́n wá àbájọ́ ọ̀la. Ẹ̀sì wá sílẹ̀ pé ìgbàrin àwọn náà wọ́n ń ṣe ìgbẹ̀ àwọn kan ìṣe lẹ́sà wọ́n wá rí màálù. Àti wọ́n tún rí màálù kan wọ́n ti bí ọmọ ẹgbẹ́

0: peacemaker.
1: As your own peacemaker.
0: That's the information.
1: As your own. Baba ni kon ki wa nani. Adura yon bao. All right. Check out. Tun di bola de. Jagwe bye. Hello.
2: Hello, Ekale.
1: Ekale, sir.
2: Kweto.
1: Yes, sir.
2: Yolo mo apelo yi.
1: Ami, sir.
2: Lori baba to so yo le kan ni pa iko to ni komando amu.
1: E seun.
2: Mo ni mo fe ba yin da
1: si. Yes, sir.
2: Ise kan tin ba ni ki baba won se. Abi ti o gbo tin ba ni fo lu to wa je bi mara. Mm. Won ni ti run kan ba won se ti Olorun ti gbadura re pelu re.
1: Mm.
2: O ba ti di ni alale to ba ti mura ati sun. Komo mi bole. Hello?
1: Lalale, tomati mura ati so.
2: Lalale, tomati mura ati so. Komo mi bole.
1: Hmm.
2: Toba wa mo mi bole ta kutsa e kuti geti oni original kola kale.
1: Hmm, eshe on.
2: Timati wa mo mi bole oto komo wa foni kan di 15 minutes.
1: Kon wa la oni yasi.
2: Kon wa mo si bime ta oni yasi.
1: Okay.
2: Pelu golon eni ko se be ti man ji la ro ko mo yin na se ko ma mo mi gbona o le pala mo gbona to ba wu bi.
1: Okay,
2: a man ko ba ti fe sun o mi gbona ni ko ma mo.
1: Okay, o ti ye mi be
2: 10 minutes ki ki ni ta e ko ma mo si bi meto yin si.
1: Okay,
2: eni ko ta re pelu golon la ran se beta ni o ri ya no lo.
1: E seun ba mi ko ni baje em no mo pe e ka won na ti gbo bayi won ni ke to sun era momi to lowo rowo ni o kin show mi ti o go na ti o join lo fun o mi to lowo rowo bo ba ti wa ku be to ba gbe abi iseju bi mewa pe e wa mu oyin gidi lo pe o oyin gidi ni o sibi meta e on le ma mu to ba de daran na ko ni di ke momi to lowo rowo e sha la oyin e gege bo ti so won na la fun la lafia. Hello, I no si gbadura pe ona jo ba yin lara mu Olajo bayin laramo. Hello.
3: Hello, Ekale Olotu.
1: Ah, ati gbo yen lekan. E ja tesi waju mi. Hello, Ekale.
4: Ekale.
1: Ekale sa.
4: Aku itu.
1: Yes, sir.
4: Hello, wa pelu.
1: Yes, sir.
4: Mo ka ze last 3 weeks, sir. The last 3 weeks.
1: Kini un patak patu ti eso lo no boya ke tu so.
4: Number one driver ni ni.
1: Okay.
4: Oh, ti ma wa moto. Ni le ba du si. Abi mo mo kan ti ba ti pende. Ni ni fe ri na da da mo.
1: Hmm.
4: So, mo de ti lo si yo si yo ga ni ti. Pa ti ma ri pe boya yu si ale ti mo si. Ni na ya tu. Ni na fe ti. But then you can't quickly come back. Yeah, you should be for not if you get forget my dad.
1: Okay.
4: So that one ain't nothing for me.
1: Tom Agbo. Okay.
4: Yeah, but me.
1: Yeah, all right. Kosi wala. Mo Agbo ino. Mo pole mo Agbo ino. Olorun aje ko ba yin lara mo ti eni ti o ba to gbianju lati le so fun won efo won ni won aje efo kan gba aje efo kan boya te ba ti to ran leti lekan si fa won to ba gbo ni bi ara ko aje bi Sunday bi meta seyin aje Sunday bi meta seyin
5: kale ekweto woli alade ase on soro lati sapati e to mo fe da simbe bi meji kan akunrin to ni kankan o de lati ori lati nu ọdẹ sọ àwọn ọrọ àwọn àlàyé adúpẹ pé abilérin gbogbo nǹkan dákọkọ bí náà ní gbogbo bóyá ó ti lọ sí hospital ti ní gbogbo ẹka then tó bá yẹ pé ó ti lọ náà ni ó ti wo rin àwọn ìrìn tó yẹ kó rìn tó bá jẹ pé bí ọwọ báyẹ pé ọwọ nǹkan mí bí ọwọ ayé lákọ̀ọ́kọ́ náà mo gbà nímọ̀ràn kó mọ fi kó mọ gbàdúrà látàgò méjìlá síwájú ìkejì kọ́kọ́kọ́ lọ wá owó kó mọ̀mọ́ fi aṣọ mi sùn jàjọ tí aṣọ funfun tó bá white dáadáa tó bá ti rà á kó kọ́kọ́ fi síta náà mo fi sínú ìrì at least ó kéré jù bí ọjọ́ mẹ́ta tó mú wọlé kó ṣẹ̀ṣẹ̀ mọ́ àfibùrà bẹ́yìn díẹ̀ mo gbòrú àwọn ẹ̀mí burúkú bẹ́yìn kò nílé wọlé tọ́ yóò ṣe àwọn ògùn kan lára ẹ̀ ṣùgbọ́n kó má fàdúrà sílẹ̀ ọlọ́run ràn wá lọ́wọ́ lórí ọmọ kejì tó ní òun fẹ́ nìkan pé bóyá kọ ẹ sáà ní kò ṣe déédéé fún un àbí nǹkan
1: pé
5: tẹ́lẹ̀ òun gbádùn àmọ́ òun ò gbádùn ẹ̀ mọ́ fẹ́ gbà mọ̀ràn ni pé lákọ̀ọ́kọ́ náà kò sẹ́ni tó pé àtọkọ àtìyàwó
1: bẹ́ẹ̀ni
5: tẹ́lẹ̀ náà ẹ mọ̀ lè jẹ ara yín ṣùgbọ́n kó súnmọ́ àdúrà mo wá fẹnu àṣẹ sọ̀rọ̀ lálẹ́ pé ó rí àánú gbà ìyípadà ó dẹ̀dé ṣùgbọ́n kó mọ̀ fi àdúrà sílẹ̀ o kò dẹ̀ mọ àgbà ọkọ rẹ mọ̀ràn kó mọ gba sọ̀rọ̀ lóòrèkóòrè bá ń gbàdúrà yóò padà gbọ́ sí ẹ lẹ́nu so ara ànúgbà kò sẹ́ni tó pé o àtọ́kọ àtìyàwó ẹjọ́ má lè jẹ ara yín ni tí ó fi pé kò sílé kan tí ò ní ṣùgbọ́n àti wọn pé àṣùgbọ́n àti ẹ ló fẹ́ fojú hàn ara ànúgbà lọ́wọ́ ara ọlọ́run èdè mo fẹ́ dá sí bẹ́ẹ̀ ní ẹgbẹ́ ètò
1: ṣé ń bá mi kò ní bàjẹ́ a máa ra ànúgbà lágbára ọlọ́run. Hello.
0: Ẹgbẹ́ kalẹ̀ bá fọ
1: ẹ. Ẹ kalẹ̀ bàbá mi àgbà.
0: Kalẹ̀
1: àmì sọ̀rọ̀. Kò ní bàjẹ́
0: ìṣọ́. Ọlọ́run ọba ẹ̀rọ.
1: Àmì ọlọ́run.
0: Ọlọ́run ọba ẹ̀rọ. Ẹni yẹn ti ọlọ́mọ láti ní kọlọ́mọ. Hello. Ẹ gbọ́.
1: Àwa pẹ̀lú ìṣà.
0: Ẹni tó kọ pé ikọ́ ń dààmú. Ẹni kọ́ wá oyè gidi. Pẹ̀lú ewé ìpín. Ewé ìpín yẹn. Yóò mú yóò yìn án bí gbàgbé ewé tó jábọ́ látòrí ibi tó gbẹ sílẹ̀ lẹ́ẹ̀kọ́ ní dúdú lọ́kàn gbẹ gbàgbé bá ń rùn ẹ̀hẹ́n yóò mú epin tó yìn án yóò wà dágbà tó ojú rẹ̀ fi dírìn náà ni ó ṣe rí tó bá ti wá gbẹ báyẹn kó kún náà dáadáa ó dà sínú oyè gidi kó máa làkó gbogbo bí kò yẹn bá ti le tó ọlọ́run ó dẹ̀. Èyí tí ẹni tó wọ́n yẹn ń sọ fún pa ojú dúdú yẹn ewé ni iṣu ni wọ́n dákọ̀ pé kí wọ́n ènìyàn ó rò lẹ́fọ̀ọ́.
1: Ok ewé kí lẹ pé.
0: Imi esu wọn tún máa pè ní rẹ́rìn kòmí.
1: Ok ewé rẹ́rìn kòmí àbí imi esu.
0: Wọ́n
1: á rò bí ẹ̀fọ́.
0: Wọ́n jẹ́ imi esu ní jẹ́ rẹ́rìn kòmí. Ẹni kọ́ máa rò lẹ́fọ̀ọ́ kọ́ máa jẹ. Àwọn kan sọ pé kó tún máa fi bọ́jú náà kàlùkùsà mú tiwa lóṣìṣì báyẹn.
1: Ẹ ṣeun bàbá mi kò ní bàjẹ́ fún yín mo pe yẹ kí arákùnrin tí wọ́n sọ yẹn náà káwọn náà tí kinní kan sì fọkàn bá wa lọ o ẹ má tún gbàgbé o ẹ má gbàgbé o ẹ ṣeun. Hello.
6: Ẹ ká
1: yẹ sá.
6: Yes
1: sir. Ẹ
6: ti sọ orúkọ
1: jésù. Àmì o jésù. Ẹ ní òní ṣe gbọ́ agbára lọ.
6: Orúkọ tuntun ṣe tọ́nà láti ibi tọ́nà ọmọ. A ti mọ ọ̀sán ìgbọ́ yà pé ó ṣe parí skul ní ó ṣe gáréèjì ní mọ́tò ìjọba yà yẹn.
1: Ọmọ ọdún mẹ́rin ni bí ọmọ ọdún mẹ́rin lẹ́ni ẹ̀.
6: o ti 23 bayi.
1: 23 ni won.
6: Ben so o ti bayi fa nle ni ni mo ti koja ni finally.
1: Okay.
6: So o wa lo service ni ese.
1: No, I'm going to be.
6: So, won't be paid, don't you fair marriage, happy boy, you will come for damn you. So, you move away up with your sickness by ye, and by ye. Make me a fair COVID, you have always done with me. So, and Mr. Trump, Benza, you'll be a ye. Mean a fair.
1: Mo ti Ewo gangan le fe kon gba imoran fun se lori oro omo ibirin ni sugbon to ba ti je pe boya e fe obirin ni olani monday ni e o a pe to kon ni ka sun layo lola to ba je wa obi e pe won ago mesan ni sugbon te ba ke kon gba le moran lori to oro obirin ko si wala
6: ewo
1: le fe nbe
7: Hello. Mbeso sitane emilele kalorun mo lati lu telorun mo ejo sa suda ki ya fero omo kanjo mo kalo ko te tun le soju so make sense o je ke gba mi ma awon mefa ni wa mo ni na mefa won like awon meji. So how are you cool? Is there anyone?
1: So, as you want to talk on his so by you, one could call law. Well, what will be a repay show da ki obi, abi, baba, abi, ya, go fair and one more country and one call law. Could it work be so ju? One hour may funny, or fair and one meji da da, won't be our meji da da so ju. Ṣugbọn awọn mẹrin to ku ita awọn si wa laarin awọn mẹrin lo n ko arabirin lo mi nu bayi o won ni so da o. Hello.
8: Hello,
1: e kale ba o. Mo n gbọ yin dada bayi ma emu le eramu e ma ṣe jukujuku e kan mu le okan kan a wa pẹlu yin.
8: Mo ní pé mo fẹ́ kán gbà mí nìyẹn.
1: Kán gba ẹ̀yin ní mọ̀ràn.
8: Bẹ́ẹ̀, wọ́n ní ìgbà tí wọ́n máa rí ṣe ń gbọ́ mi tà.
1: Mo ti ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn.
8: Mo ti wọ́n bí mi tán. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún mi. So ní àbí kékeré dájì ni wọ́n wá àbájọ ìyá àti mọ́mì mi ti wá sílẹ̀. So àtìgbà yẹn mọ́mì ni wọ́n mọ bí mo ṣe ń lọ sí ṣe ọ́fíìsì. Wọ́n ti wá ya mí wọ́n ṣàrì màárì padà. So ìgbà tó tún wá rí màárì wọ́n ti bímọ mẹ́ta síbi tán wà àwọn ọmọ ẹ̀dẹ̀ sì dàgbà. Ìgbà tó wá
1: yá. Ẹ̀yin wà lára àwọn mẹ́ta yẹn àbí?
8: Mẹ́ta ni wọ́n ọ̀tọ̀ ní ibi báyìí. Ẹjẹ́ mẹ́rin.
1: Ok, ẹjẹ́ mẹ́rin, ok.
8: Ìgbà tí ó wá yá tó wá ní ọkọ̀ tó wá bí àwọn mẹ́ta fún wọn wá ní pé wọ́n fẹ́ bì fún ṣe.
1: Ok, ìyẹn ẹni tí mọ́mí yín fẹ́ padà ẹlòmíì tán fẹ́ ọmọ mẹ́ta lọ bí síbẹ̀.
8: Bẹ́ẹ̀.
1: Ok.
8: So ó ṣàdẹ̀yìn wọn síta pé ohun ìṣẹ́mọ́ ọ̀kùnrin kan. So ibi iṣẹ́ tiẹ̀ torí àfámà oníṣẹ́ kò gbogbo mọ́mí tí wọ́n rí owó tọ́ ìmú ní ìṣẹ́. to ṣe ẹbí ọjọ́ wa tí wọ́n dà fi sílẹ̀ ó lọ sí ẹrù wọn bá wọ́n mi wọn ní ìlú
1: ibẹ̀
8: ní asáàbá
1: wọ́n
8: á fẹ́ jẹ́ káwọn ọmọ àti bí six months nígbà tó yẹ ìrìn wọn àti ẹni tí wọn àbèrè wa mọ́ ó ní ẹ̀rùn ṣe mọ́ wọ́n yẹ káwọn ẹ̀rùn gbà mí wọn pé kí ni mọ́mì mi lè ṣe
1: kí ni mọ́mì lè ṣe okay. Eti to ba wa ye mi dada ati oko akoko to je daddy teyin ati oko ekeji ton fe ton bi mo meta fun so awon oko mejeji yi won ti e ri kankan ni se pelu mommy yin mo bayi okay awon mo meta yen ko se owo won lo wa owo mommy lo wa so o wa je pe e wa je meje bayi
8: no a je me meta ni ni ni first born
1: eyin ni first born timothy daddy ni abandon
8: ibi ti mommy fun wa ri mari si won bi meta ti be so wa je
1: fo o je eje fo okay ki wa lo ye ki mommy se ba tori ori ironu mommy wa bayi o kò gba àwọn ọmọ ọ̀rọ̀ nǹkan tán lè ṣe ẹ ṣeun ọlọ́run á dìyàn mú lágbára ọlọ́run èyí tó túmọ̀ sí pé ó ka yín lára gangan ẹ ní ìfẹ́ mọ́mí yín lọ́kàn nìyẹn ẹ̀yin náà dẹ̀ ti ń rí tí ìrònú bá dẹ̀ ti ń pọ̀ jù báyìí táìsàn ò bá wọlé ìkú á wọlé táìsàn bá wọlé ìkú a wọlé méjèèjì ló máa ń ṣiṣẹ́ pọ̀ bá àìsàn ò bá wọlé ikú a wọlé bí kú bá wọlé àìsàn ò ní wọlé gbà tí kú ti wọlé ìmí àkọ́kọ́ gbé àìsàn wọlé àwa dọ̀wọ́ òkú mu èmi náà dẹ́ gbà ládùúrà pé fún ìyá yín o lágbára ọlọ́run bí ikú kò ní ṣe wọ́n bí àìsàn kò ní ṣe wọ́n lágbára ọlọ́run ọ̀nà àbáyọ adẹ́ tètè wà bẹ́ẹ̀ náà ṣe sọ síta yìí èmi náà dẹ́ gbà ládùúrà wípé tó ọlọ́run á rán àwọn èèyàn sí yín gẹ́gẹ́ bí áńgẹ́lì lágbára ọlọ́run lórí ètò láṣálẹ̀ yìí àjọṣe gbogbo ẹ̀pọ̀ ni ọlọ́run adẹ́ràn wà ló wá dúrà tèmi náà ni ẹ látàpá àbíbá yìí ẹ má sì gbàgbé arákùnrin táwọn náà sọ ìbéèrè lọ́kọ́ béèrè pé ṣó ó da kí ìyá àbí bàbá kan fẹ́ràn ọmọ àbóbí láwọn méjì kan fẹ́ràn àwọn ọmọ kan jẹ àwọn kan lọ́kàn sì gbé sójú wọ́n ní àwọn mẹ́fà ni òbí àwọn bí ìyá wọn sì gbé àwọn méjì sójú àwọn mẹ́rin tó kù wọn bìkítà fún wọn.
9: hello
1: sir.
9: fresh baba.
1: baba àgbàlagbà.
9: afọ́mọ aládùn ló wọlé padà.
1: ẹ ṣeun kò ní bàjẹ́.
9: bàbá tí ó béèrè wípé ìyá àwọn ó gbé àwọn kan sójú. èmi ò bá ní kó gbìyànjú kó kápé muslim bá mi kó máa kírun ẹ dáadáa kó máa ṣàdúrà kó tó máa tọrọ fún ìyá wọn. bí ìyá wọn ò ṣe rí tí wọn ròun kò sí ẹ̀sán òbí kankan lọ́wọ́ ọmọ kò sí nǹkan kankan lè ṣe fún ìyá yẹn kí ó wàá dàbí pé nígbà tó nẹ́tíwá yàrá náà ọmọ hàn lè mà kó gbìyànjú tán bá ti níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ wọn ni kí wọ́n kọjú mọ́ kọ́lọ́run kó wá bá a gbé wọn lọ́wọ́ sókè dáadáa yóò padà rí tí wọn rò tó bá ti gbà náà tó yẹn bá ti wàá bọ́ sókè nísìnyí náà ká tó gbìyànjú ká clit mọ́lọ́run gidi gan bí iná yìí ká máa tọrọ fún ìyá wọn ká máa tọrọ fún gidi gan ni o ká máa ṣe mistake ronú nǹkan tí ò da pẹ̀lú rẹ̀ ká máa ti ń tọrọ fún láàárọ̀ tó ń tọrọ fún lọ́nà pé ọlọ́run wọn ìyá musa bíbu alasba ọlọ́run kọjú ìfẹ́ mi sí ìyá mi àti gbogbo àwọn tó kú kó tó mọ kó tó àwọn yòókù náà papọ̀ kó mọ wá tọrọ àgbéga fún ara rẹ̀ wàláhìwàláhì yóò jẹ́ èèyàn nínú ayé àmọ́ tá a bá lọ ṣe mistake ronú tí ò da sí ìyá yẹn yóò kọ́ọ̀sì dáadáa tọ́lọ́run fẹ́ sí fún wọn nínú ayé kó tó gbìyànjú kó bá àwọn yòókù rẹ̀ sọ̀rọ̀ náà pẹ̀lú ògo ọlọ́run yóò jáná kó mọ́ rí nǹkan kan rò pẹ̀lú ìyá yẹn pé kò ṣe dáa ọmọ tó sọ̀rọ̀ ya rẹ̀ jáde nísìnyí ó rí nítorí ògo ni gbogbo ohun tójú olóko bá rí
1: nítorí ògo ni
9: bẹ́ẹ̀ni ògo táwọn inú ayé tí àwọn ò rí òun nìṣòro báyìí ṣẹlẹ̀ sí ìyá kó máa tíráì láti mọ báyà yẹn sọ̀rọ̀ dáadáa kọ́lọ́run kó mọ̀sàbá mú ìyá yẹn dúró torí kò sí ní tó rọrùn pẹ̀lú bí ìyá yìí ṣe wà nísìn yóò mọ banújẹ́ lóòótọ́ àmọ́ kó mọ̀ fìyà yẹn lẹ̀ gbogbo bí ìyá yẹn bá ń gbọ́
1: mo
10: pe ya yin o mo gbo pelu omo yin se so si kai ko dakun ko se suru ko mo ronu ko mo ba mi je ko ro aware do kekere kan ko mo fi gbo music ni gbogbo gba ni gbogbo aye gbogbo to ju nu e yo pada wa pa olohun ti wa fun mo yin la rubarika jojo jiyan je ta mo yin na ni se kan ta si kan mo fi click mo ya yin ni gbogbo gba kan mo fi ba yan yen soro olohun ba yo ji ko rara nu o
1: amen
10: afa omo lati lati ko
1: oni anfa o ma fan kan na lo ta mi nkese to je ranti orin kan wa ni emi o bori shuru emi o bori shuru dada bo ti un ko gun ko le to o somo lo ku be ni a ko ni sin pelu oku re emi o bori shuru dada ona won toju ologo bari no ni se bi tori ogo na ni ama le gan o walai talai ama le gan sugbon ton lon ba sha ti fiyan le mi suru lati le se kini ko farabalẹ die titi di igba ati akoko ton lon fi fuyan ta wa ngba ladu an gbogbo gba lara awon to fe se laanu loni oluwa kami ye o arakunrin kan sare ti ati ranse si bi ebo lon fi sapa bi won ni wi pe I want to say this out currently. Something is happening to me right now. I'm 19 years old, but I have a frequency ejaculations and I'm fed up with it. It's like I don't have any other way to stop it. Tontumo si pe arakunrin man do mira ni o. O man do mira miliki okun ta ni o. Gbogbo gba bayi won na man do mira igon 19 ni won. Omo ogun odun o le kan o din kan lara kunrin won si ni awon ma nda mi ra gan awon ma nja mi ara le gan ni gbogbo gba miliki ma nda gan pe kini ka won se lowo ton wa yi to se fi ka won lara ni pe won ni pe gbogbo gba ni pe awon de mo bi o se le stop sáwọn mo báwọn ṣe lè discipline ara wọn àti lè stop ẹ ni ó sì ti ń ṣàwọn ju bọ́n bá jí láàárọ̀ bí wọ́n ti dá bójú ọ̀sán lásán tọkàn ra sorun díẹ̀ báyìí wọ́n ti dá kábà tó wá sálẹ̀ wọ́n ṣà máa dá ni gbogbo ṣòkòtò wọn máàpù àti ìyà síbẹ̀ wọ́n ní kíni káwọn ṣe kẹjọ nítorí ọlọ́run kẹ gbà wọ́n mọ̀run tó yẹ káwọn ṣe kẹjọ nítorí ọlọ́run kíni káwọn ṣe. Hello.
11: Fresh.
1: Baba o.
11: Emo e fresh dojo kuyin ni.
1: Lagbaro lohun ami o ati yin na.
11: Gbele ogun lo.
1: E seun.
11: O ni jin gbe. O le ni jawa ni.
1: Ami o lagbaro lohun, agbagbaro lohun.
11: Ile se yi, baba to da ile se yi sile. Olorun ba o. Ko ni pa wa bayi fun wa.
1: Baba lagba, baba tu yi. Ko ni baje.
11: Baba fi olu.
1: Ko ni baje fun baba o. Ko ni baje.
11: E ni soki ti ojo ti lo.
1: Yeah.
11: Sa peacemaker ni.
1: E seun.
11: Láti ìjọ. Ohun tí mo kọ̀kọ́ fẹ́ dá sí àkọ́kọ́ ní ẹni tó kọ́kọ́ sọ síta arákùnrin tó sọ wípé sọ dáa àbí ò dáa àwọn èèyàn sì fún ní ánsà tí ó béèrè.
1: Bẹ́ẹ̀ ni.
11: Kò dẹ̀ dùn mọ́ mi tó ó dàbí a máa sọ pa ẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ náà kò dáa. So ká padà sẹ́yìn díẹ̀ kó rántí ìtàn ànábì yusufu pẹ̀lú àwọn yakub. Àwọn afa wọ́n ti mọ tí mo tí wà ti sọ yìí kò ní pé nígbà yẹn wọ́n fẹ́ràn yusufu púpọ̀ ni àwọn ọmọ yẹn bàbá méje wọn dẹ̀ bí bàbá ọmọ méje ni wọ́n bí ẹ má bí náà afa ọ̀tẹ̀ wà tẹ́ ń gbọ́ program yìí o bá ti sọ sí o.
1: Ẹ ṣàrọ̀ ẹ bá jẹ ogún jù.
11: So èmi ìṣẹ́gun jù ni pé àdédè dè bàbá yẹn fojú bàbá yẹn gbójú mọ ọmọ yẹn pé òun fẹ́ràn ọmọdé yìí ọ tí ń jáde pé kò dá aláàdá bó tilẹ̀ kó mọ tó ti yé kò dá tó èyí wọn àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nípa ọmọ tó sọ pé ìyá òun ìyàwó mẹ́ta ó ṣàti pé kó ṣàti sọ́sá.
1: Ó ṣàti di mẹ́rin báyìí.
11: Ó ṣàti di mẹ́rin.
12: teri ije omode yi to ngbo mo ko ngbo program yi
13: ngbo ngbo
12: e ije iwa ti ya re wu jo so tita that's number 1 elekeji only first born to ba me ko ni fe mami e ko sibo ti le ko ko to laje yi mami e na ma ni awon wa kan because ko so kun ati obere ti o ni wa kankan to ma wu ki le ma fi daru that ti wa ye ni ba so pe ko lo fun mami e ko lo ba mami e ko ke si wa mami yen so ti ye so elaketa en to lo mo man da mi sa ra ki man dara seri kankan bi meji lo ma fa ju
13: all right
12: seri elomi o sa ba ma gbe sexy si okan pupo so pe by time to ma fi sun kini yen ti ma da abi ko ma wo wo ku wo so ti o ba ti get ta won yen is better ko lo so hospital
13: you right
12: Mr. Peacemaker, Minister of Information,
13: we are seven. Ashon Peacemaker, Ashon Peacemaker, Betty Ashera, no, no. Hospital, no, ni, Shugbon, una won wa kono ti, a won no ma, ki esi da da. Shugbon, kwe lu a won kote so, ito wa ti di pe ma yi ti wa, addicted si a won ki ni ju. A won wo, bokre a to bring ton bar a won so ni. A bobe a to bring to mbara wonsun a bokre a to kren to mbara wonsun a bi gbogbo e a bi toju ba ti wa nu e ju brain ma ti program e o de li faru nkan bayi ta lomi na o le je boyo ju orun ni a le wo ni ti tapa ti bi ka si tun wo lapa ti keji na ati ti bi o ati ti keji o mejeji la wa no fi gba ladura pe Olorun a fi ona abayo fun arakunrin afanu e fi gba won ka won na lo hospital na nigba mi na se mo ko nigba mi na ta ba do hospital gbogbo e na kon lo fi nfuyan labere gbogbo e kon lo fi nfuyan logun won a se test dandan ni ati pe counseling aye counseling na ma wa won abayan joko ejo joko ejo takuro so oro kankan die die ati awon ibere ati dahun die die die ninu bere ati dahun ni won ati ri poke pa o da pe ni need the continuous counseling teyan ba si tin lo nbe na ninu counseling e na won tin rehabilitate won die die die won gbon kokuro nu awon kankan ninu be na lo ni so pa e kin se kini ba ah kini na de ma help e ma se kini awon lo mo apa be n se dada e je ka lo be gugu re na ko lo ma fi sa bere atogun to ba je pe nkan te lu mi nsa fun ni e adura ti mi na ni pe eyi ohun ibaje oro oluwa a se lori aye wa o oro oluwa taye wa to gbudo se ohun na ni pe awon ki yo kuku kiku kan bi ko se iye aisan kaisan ka ko ni wole to wa wa tori iru olohun laye wa ero rere ni yo si wa si mu se ah ode roko ode peran o eran ki lo de pa ode paran o kete iku arewa kete arun arewa kete lagbara olohun o tun peran ele keji ode peran o wa wa o wa wa wa wale omo alafia aiku bale oro awa wa wale latapa bi na lati ma ki gbogbo yin patapata pata te ba wa da si tu lokunrin ni lobirin ni lomode ni lagba ni nijoye ni loba loba ni opolopo awon eyan to ngbe tu je wa ra gbe ridi won segbe won ni pe sugbon nu okan adura lo fi n ba wa rinrin ajo awon mi a pe ah aka won lara won a pe elomi n gbianjo ati pe ko wole gbogbo yin patapata pata ah mo ma moriri yin o e da bi ogiri ta feyin ti lori eto yi to je pe fowo egun ba ile fi ba wa leyin mo ma dupe lowo yin o ko ni baje fun yin o ani se kan ta je ni la se ntete lo lori eto n papapa loni to ba si dose to nbo lagbara lowo ba la a wa sori eto ma wa ma si ba yin lori eto lagbara olohun gbogbo en te ti so sita loni akoko loko apapa mora o eja ro fogbon se si to ba dose to nbo lagbara olohun mu ki gbogbo yin o en te ki wa loju opo ti facebook wo mi nwo e ri pe o daba fuba kan oju opo lo se bakan a ma se be le kankan na sugbon adupe pe ba rin rin ajo yi an lo lale yi bo dose to nbo lagbara olohun ninu ayo ninu owo ninu omo aiku ba le oro la bara wa o precious afolabi lo ko temi fresh ba bao.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò tí ó jẹ́
2: ẹgbẹ̀mẹ̀gbẹ́. Ẹgbẹ́ mi ti kọ́lé ńlá, ó yẹ kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, ó yẹ kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, ó yẹ kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, ó yẹ kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, ó yẹ kémi náà ó ti jẹ. Ó wá dá bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn? Ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́, má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí, kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́, ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọlọ́run lọ.
3: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.